wo ìkànnì adẹ́rìn pòṣónú bíwẹ̀ bá ń bẹ níbì kan ẹ̀yìn ló tò sí 32 FM 94.9 àwàdà bàbá àwàdà. Kìnì ń ò ní yé búramúramù níjì méjì àsúnrín ò sí lọ́jà gbọ́ ìkànnì tí ó ṣe bí 32 FM sí ti wà ní ìdùnnú àtayọ̀ ọlọ́run ó pọ̀ ó pọ̀ kókó kẹ̀ ó pọ̀ 32 FM 94.9 à ń fẹ̀.

gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọdẹ Thursday. Ẹ jẹ́ èsì tó máa kí ẹ̀yin ọmọ Ọlọ́run pé a kú pọ̀pọ̀ ṣiṣẹ́ tọdún. Bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run ọdún eléyìí ò ní jẹ́ àṣemọ. Pastor Dẹ́kúnlé Epaphras, wòlíì yín ni ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank, Temidire Market, Igbági Titun, nílùú Ìbàdàn. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ fẹ́ rà ánú gbà, mi mọ̀ bóyá orí bẹ́ẹ̀dì lọ wà, mi mọ̀ ibi tó ti ní àǹfààní láti gbóhùn mi. Mo fẹ́ ká dìde. Bọ́ ọ bá ti gbàdúrà tán, tó o bá sí ní gbogbo ibi tí àwọn Sunnah Church wà, o tún lè padà lọ sùn. Bọ́ ọ bá sì wà ní Sunnah Church, àwọn ikọ̀ Ọlọ́run, àwọn wòlíì Ọlọ́run, àwọn pastor Comfort Life, àwọn náà mú mantu wọn bọ̀ fún àwọn tí wọ́n fẹ́ rà ánú gbà. Níbo lẹ wọ ẹdìdẹ máa bọ̀ níbi pẹpẹ? Ẹ já lọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀, iná gborí ilé fẹjú, ọ̀kan ṣoṣo àjànàkú, ẹni tí mi gbó kìjikìji. A lè fogun ẹ̀fẹ́ lòmíì, ẹ wá kúnlẹ̀ mọ́ mi, ẹ wá kí bàbá yín, ẹ wá dọ̀bálẹ̀ dádì, ẹ wá kí ológo àjọbọ̀. Ọba mi wẹ́rí wẹ́rí tí máa wẹ́rí ọmọ tuntun dáke dáke. Níbi tẹ́ ẹ bá mú níbi pẹpẹ yín, ẹ kàn mọ́ náwó sí. Èmi ò lè fogun ẹ̀fẹ́ lòmíì, ipa wọn, orí wọn kò gbé o. Today is 28/05/2026. Ẹ máa juwọ́ sí. Tinú tinú dídùn bẹ́ẹ̀ ṣe ń yíká ọ̀tún, ẹ máa yíká ọ̀sì. Ẹ pé bàbá ìwọlé sà, ẹ jẹ́ wọn máa gbóhùn sókè lórí ràbájì gan.

0: Gbogbo ẹ̀ ń bá máa ń jẹ lójú àlá.
1: Don't be that way in the dream.
0: Ẹni kò gba àdúrà lẹ́yìn.
1: Please pray this prayer.
0: Tọkàntọkàn.
1: With all your heart.
0: Kí wọ́n dẹ̀ pariwo.
1: And shout.
0: Ọfà tó ti òru wọlé.
1: Àrùn tó ti bí bá yóò rí.
0: Láti ba iyọ̀ mi jẹ.
1: Láti bá iyọ̀ mi jẹ.
0: Ọfà tó wọlé sọ̀mọ̀ mi lára. Àrùn tó
1: ti bá iyọ̀
0: mi jẹ. Láti pa Ramazan,
1: I'm
0: not going to be able to do it. I'm not going to be able to do it.

0: olúwa ṣiri pẹ̀lú crossover tó ṣùkarùn rẹ kọjá sóṣù kẹfà wọlé ìta fi ọ̀rọ̀ rẹ sí ire ìfún ìtúsílẹ̀ bó lọ́wọ́ ogun pẹ̀lú ọ̀nà àbáyọjá sí gbangba ogun gọ́fẹ́ sam ju adébáyọ bàbá authority àkórí olúwa ṣiri pẹ̀lú crossover tó ṣù yìí book of remembrance ìwé ìrántí àkókò rẹ rẹ o yéṣu olúwa wọn fẹ́ treaty file àdúrà tiẹ náà ẹ̀mí àwọn wòlíì ṣe tó fẹ́ gba oru lójú àwọn tó yẹ kó ràn lọ́wọ́ àwọn ìlérí ogun tó ti gbọ́ lọ́jọ́ tó pẹ́ ẹ fẹ́ mú wọn sí ìmúṣẹ látọjọ friday 29 saturday 30 àti sunday 31st of may wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀ pẹ̀lú mẹ́sàn-án àṣálẹ́ lójoojúmọ́ ọ̀pọ̀ wòlíì má jẹ̀mọ́ àtàwọn olórin ẹ̀mí ló ń bọ̀ nígbà tí wòlíì sam ju adébáyọ authority wọn ó máa sọ̀rọ̀ àṣẹ láti ìbàdàn tàbí ìpínlẹ̀ ọ̀ṣun àṣejìrẹ́ ni ẹ máa bọ̀ opposite coca-cola orí òkè ogun lẹ́dẹ̀ yẹn kó o tó rí kọjá sóṣù kẹfà àṣírí ogun tó jà ó máa tú olórí àtolúrẹ̀ lọ́wọ́ máa rántí tiẹ̀ náà.
1: Ẹyin kan gbọ́ mi.

0: ẹrọ pẹṣọ bẹwù jàpá ti pàṣípà báyìí láàbẹ wà lábàrún ẹ tún kàárọ akọ ayọrùnbọ dálàyé akókò lè bá àdákù kókó jàǹjàǹ akókò rí òkèlè wa kó lè bá pọn akínyìn akínyìn ẹ káàbọ sórí ètò yín ètò wa bàbá fẹǹdọ ni ọ kò sí méjì tó gba tari bí ilẹ̀ rẹ ìkànnì tá tú ẹfẹ̀ pọn náà lẹ̀ ń gbọ́ o akú ọdún akú yèdùn àpẹran àpẹran wọn ni pé nǹkan ti ń tán lẹ́gùn ọdún ọmọ alágbà ayọ́ra kàjẹkọ nǹkan ti ń dáná lọ́dún léyà àwọn ọmọ ìmáàmù àwa náà àbọ̀ sí búkà àtún rẹ̀ ránjọ. Ọjọ́ mẹ́ta láàrin ṣe ọlá ọdún lọ́la
1: ẹ ti pa ẹ̀fún ajẹ ẹ tún lọ tú mi ẹ tún lọ tú mi kàn wá tán
0: tó bá dojú ẹgbẹ́ mi náà ní fún yín lọ́lẹ̀lẹ̀ ọlọ́ngbọ́
1: ayé àkágán ọyọ́ torí aṣùrúgúrú ni
0: aṣùrúgúrú kò tó mi
1: kéńgbé tó mú po tó mú ká
0: ọkẹ ọlẹlẹlẹlẹlẹ
1: láti ṣe nù
0: ẹgùn di mẹ́fọ́ ọlẹlẹ di márùn-ún tatọ́kùn dègbé
1: bá ti ṣe ń gbà ejò ní àdánù tó bá gbọ́ ọwọ́ àárọ̀ báyìí nínú kẹ́kọ́kọ́ dínkà fún wa tá a bá fẹ́ ṣọdún eégún àbí kó jẹ́ mọ́ mẹ́àárọ̀ kùtù
0: ọ̀rọ̀
1: tó bá pé kó wá ti ń tọ́wọ̀ báyìí lọ́mọ ìṣẹ́gun sọ́wọ́ tó rú ọmọ yọ lórí
0: èyí àwọn míì tó máa ń ṣèkuru
1: ekuru o ti ma bọ wẹ 12 tó bá fẹ́ mẹ́ bí bí 2 p.m.
0: tó bá mú ekuru tó fi 4 ẹ̀ wà ọ̀rọ̀
1: orí oúnjẹ àwọn ará bí oúnjẹ o ọ̀rọ̀ rẹ ò níyàn ló bẹ́ẹ̀ bá ti rí ọkọ́ bá fún wọn lẹ́ni tó rọ̀ wọ́n ní kẹ́ bí ó má ba àpá ni ká má ba àjẹ yangi lódó la ṣe kọ́kọ́ la kádà tá a roko ẹ̀gàn pé ká lè wájẹ adóko ẹ̀gàn tán ìtalẹ̀ òjẹ́ ni ó gbádùn bẹ́ẹ̀ ni dàgìrì òjẹ́ kẹ́ni ó sunko èrè oko wádìí tá ń gbókèrè ewó o oko tó sọnù yóò wá jẹ́ ṣòro fẹ́dà bí kò ṣe oko ọkọ́ tá a kó roko àtàdá tó sọnù sọ́dàn kí là bá ti ṣe bo láti sáré míì bí ọba wá sí ètò ọrọ̀ ajé eléyìí tí ń fi ní lọ́kàn balẹ̀ tí ò sí ìgbàyẹ gbádùn látọwọ́ àti ẹkọ àsòdì ẹ tó ṣe máa ká díẹ lábẹ ẹyẹ ẹ òkúta tí ń bẹ nírọrí opó àbí ìrọrí ìrọrí tí ń bẹ níjà àtàrí opó ni kò sí òkúta gìrìwò bọọba lè ṣemí dáadáa ṣemí bó ṣe bá mi
0: ọ̀sàbọ̀ lè gbè mí
1: ṣemí bó ṣe bá mi ẹ káàárọ̀ jákèjádò àgbàlá ayé níbi tẹ ti ń gbọ́ ìkànnì alárùbáríkà ẹ 32 fm 94.9 ìlàjà kẹni kókó àṣọ dùgbẹ ní
0: ọlọ́run ọjà rọ́gùn rìfáàsì
1: àmì
0: àbí gbọ́ lọ́yà kí fún ọlísọ́yè
1: mo kó gálọ́bì ní yóò kàtàfẹ́ pàmì nì
0: ọmọ kọ síwájú rẹ ọmọ kọ síwájú rẹ
1: kàtàfẹ́ pàmì nì
0: láptà ọ̀sùpẹ́mì ayélujára mọ́kànlá ń bàdàn
1: ọkàn mi ti dọ́fẹ́ ni
0: ọdọ̀fẹ́ amúbi iṣẹ́ ló fi mọ́ wa lára àfọ́ra pàmì dín ló fi rọ̀ wá lọ́rùn ọ̀rọ̀ wa dàbí kún lókù ẹ̀pà ni tó bá ní pé bóun ṣe lọ lọ́sàn bọ́sàn náà lẹ́nu ni àwa náà kọ́ ọba àmì ẹ̀dùnmàrí ni kò síbi méjì tó gba tari bí ilẹ̀ rè láftà house láwà premier hymn ní mọ́kànlá nígboro olùbàdàn láwà ṣùgbọ́n káàkiri àgbáyé ni wọ́n ń gbọ́ wa ó kúrò ní rédíò ẹlẹ́kùnjẹkùn tẹ́wà àdótè gèdè ìbàdàn tẹ́wà ní gbọ́mọ́ awakọ̀ ọlọ́run ni èmi ni kúnlé fanny ifanla tv kọ̀ǹpútà àdáfa.
1: Torúkọ mi náà bá ti fò mí lọ́kàn pẹ̀lú ọ̀fẹ́ kín bí

0: eja me pe awon iko kan ni ile America won ti na ka lebu si ile ise olopa iko mo go orilede yi bi pe o da bi gba si pe gangan na won fe ma se wole wode pelu awon gidi kan ku e ti won yole aye le mi awon orilede wa Nigeria be ni won soro pe eja me wi pe awon eyan ti won le ni million kan 1.3 million on lo je pe won da le ni lori ni agbegbe Middle Belt latari awon ila ilo e to waye nbe bakan na ni won ni gbe igbese pe se ri awon to ba fe mo lobby lokoko bi pe awon to fe mo lo orilede mi ti won si wo pe won kese bora ko wo si benu mu ki eto abo orilede wa Nigeria ko mo ida ido won ni ki won fi ofin de won won ni awon to wa ni agbegbe Middle Belt afeni feri atawon mi won ni pe se ri oro e si la America so ya ti igbese ti won fe gbe yi awon faramo o awon faramo dada won be ni oju iwe karun iwe iroyin fanga e to jade laaro ibe na lo wa te mu tesika te wa gban yebe yebe yebe ta bawo otide ta bawo inu iwe iroyin daily trust e to jade ni aro yi iroyin kan wa nbe o nibi ti won ti ni pe o ti di ojo meta la bayi ojo meta la ni leyin igba ti awon gidi kan pa agbeban ti won ya bo ile eko ni ipinle oyo ati ni ipinle bonu won ni ati irida be na si ni ati irido bayi o ko ba mi edumare ko mo so wa ni to ni inu iwe iroyin ohun ni oju iwe kokandinlogun re daily trust ti mo wa won ni pe omokunrin eyi to je pe won fi esun kan pe o se ku pa baba re nitori ounje o ni he awe eyan na won yabo bigba tita to ba bu eyin ni mo pa yun de mo mu mi won ni ewo se ri awa to je pe aju onibara awon ti won loju opo pe won ni owo eyi ta na lori pe a ra card pe lodun 2025 nje me pe
1: 90 trillion pere
0: 90 trillion pere ni owo da ko mu mo te ro bi ko ti ejuba na lo so ninu egbe oselu NDC
1: awon akori wonu ara won
0: ni awon ara ninu egbe oselu NDC won ni owo se ri won mo bi won o se se to je pe Peter Obi ona ni yo je ja nbe ti won si fenu akorogun ko gege bi en ti yo je asoju won la ninu eto dibare won ni bo se je pe awon egbe oselu bi mefa won ti yan yo ti won si ni pe awon na ti mu omoye eyi ti o mo soju awon ninu awon eto dibo hun awon re lori sirisi nbe eyin wo pe bo le ngbo lataro ikoni 32 fm ni o 94.9 ni e ma wa wa lo sori isapa ilu jara Facebook awa nbe gege bi eni akan lere
1: iroyin kan egbe oselu NDC na ona ti kede atiku sugba Yatudin atun ati eni keji re ti ajo dije ti a fi pe meta yin ro ti
0: ni APC APC
1: ADC nkan sele la ro ADC gbo ati je papa ra won
0: ADC
1: AIL like
0: awa ta je couples party gan
1: ah omo o gara ro
2: I'm going to go to the house. Ngba ti awon kan ti won ni ominira to ye pe ko se pe awon ni won o fe bi
1: kan ilu se ri
2: ko je ki odun ohun ajodun tamu ewe gan to tun ye o waye lana arawo ya gbogbo ewe na o le kaluku lo nsori ko tori pe eyan fi oro rora ewo ni awon mo ti won mu o le jomo mi mu ni e ba wa nbe
1: iba se wo ilé apá àpapọ̀ orílẹ̀ nàìjíríà wọ́n sì ti sọ̀rọ̀ ìdánilójú gẹ́gẹ́ bíi tàtẹ̀yìn wa ká fọkàn balẹ̀ náà ni láàmọ́ ti ń bẹ ní ìgbèkùn àwọn fọ́nrán kan jáde mi yìí dára mi láàmú ṣùgbọ́n gbà tó dalẹ̀ àná mo ní kí n jẹ́ra mi lọ́rùn pé báà bá ṣe yàtọ̀ àyòtò á ṣàṣọdún mo fi ọlọ́ọ̀bá ṣe lẹ́rìí mo dorí kọ́ ni mo sì ń béèrè lọ́wọ́ ọlọ́run pé àwọn tí ó ṣàánú wa lókè wa lọ́rọ́ àbí àwọn èrò àbáwọn èèyàn tori gbogbo nkan ti awon kekeke n go through ojo ketala lele gbogbo ti a dori ko arowo to ni awon fanran nkan ti n sele nilu lowo lowo bayi lo wa awon obi ti di jana jana ekene kan lomo to merin nbe nbe won fe de mo ran won se yato si bo lomo mi wa nilu ta ti ni ijoba for 13 days baba emire ba lele ni mo sunmu yi am bo si bo si omo ti o se ti wo cardigan fun te ti forishi nkin kan te lara primary lo je joba lo iru ilu ni ba so pe ohun so fo lowo rasiku yi kemi ma soro ju iru ilu oni ba so pe ofo se ohun lasiku yi ti awon enikan benta awon go bi kan lawon na to fe se wode won lawon kan te tun be npo kan so pe bayi baba se eyan lawon ta jo gbe ilu yabo lo kan dawa po mo to wu
2: eyan na lewu ata n gbe nu ilu e
1: ah
2: sugbon ero ati ise wa lo yato sira mu ibi ti enikan ba tin pe kokun enikan tin pe koyele tori pe awon to n se se aburu to n se se bi ori koyele oni won duro le lori eto sele si waye o ye ki ati barata o si se pe akawo gbera na ko to di asiko yi tori pe yoba ni o nbo nbo awon ni won dede aye don ni oju ni won moto ni asiko yi o tumo si pe a le bere lowo ara wa pe se aderale a la kom si ara ni to je kikini ko kan wa abi ti bawo tori pe iku ti n pa oju gba ti n powe fun wa iku ti dodo ti ana bayi bo ni eto sele yi ti o fi wa di pe n la fi wa igbo dekun mo ro pe o ye ka ma muro nigba ta ba nla kankan lati ri pe awon to wa ni ide ari won tu sile tori pe awon to saburu yi ti a ba gbogbo dakun fun won won so ni so pe awon to ni se to dubai lo so tumo si pe ati joba atawa ilu asiko ti to fun wa lati dide ka fori kori ka fowo so wopo kinu wa konu lori oro eto abo eri pe e soro si pe sasiko to ka ma se primary lele a se sugbon to e ko mumu julo aya won ti o se primary ni pe kini imura sile kini afojusun won lori bi orilede yi bi o se
1: ti baba ti won dari na ni tan ba di bese
2: fun wa papa julo awa to pa ati lugo wi pe asiko kore lo de fun wa yi e je ka lo joko ka tu ero wa pa ti o wa dari sibi kan pe ka pe awon ti o dari wa nija pe kini pataki ti won bo wa se ti won ba debe tabu won lo
1: pari e sa ma dakun ba lele mi pari e lori oro yen e jo sa nigbati awon pilot America meji ti han si Iran ikan jadi ikan to ku e wo ta America deploy ta America ba poju ti ise gbe Nigeria ba ba se to bori se to ni fo lori nigbati mama okonjo wi ala hani 2012 ojo melo na lo ni captivity ti han fi mu an jadi boya to ni pa awon mo ile o so mo nikan e wo awon aworan to n jadi ko je kojo kan o si ti o to ye ki are mo bota kan ma address ni lori awon mo ibo e bade njo melo ni ya kojo wi ala lo ni igbekun awon ti an gbe ngba na to wa di pe omo alai le nikan ni o ni rating country nti ba asele ba asele
2: e ri pe iwa na ti so pe ti iwo ba ti ba sojudu a lo pe se de oni to ba di omo lowo ani koroju
0: ko fata enu
2: ko se ni kankan to le gbe yan nija bi ko pe awa na la le gbe ra wa nja e ri mo so pe asiko ta wa yi ko sa asiko ta wa kan o ro pe asiko se ikore lo tun de bi ko se pe ka ronu pe eni ti o ni fun ti o le kana to bo si gbekun ti ko fe jo luluwa pe ijoba n gbianju lati tule sa wa na lo aye ka tun wa wi pe baba ku gba lowo won ntari won ta wa lo ye ko tun je tori pe inu gbogbo n ta n wo gbogbo awon primary san se kaakiri na ko ti si dani loju ni pe ise wa tana o yato si ti jeta de pe yo wa yato si toni ko mi o ti ri dani loju re o
0: esa lori oro eto abo ka tun kun be ejo yi kin bere igba ti gbogbo eyin da edo bayi awon eyan n pe fun idasile olopa ipinle ẹjọ wa bìyìn ṣé ìdásílẹ ọlọpàá àpínlẹ lẹwọ ìgbòdẹkùn fún ètò ààbò tó mẹhẹ ẹjẹ ká wò fún àpẹẹrẹ ikọ elédò tó ààbò àmọtẹkùn a lè wò pé wọn fẹẹ fi ara jọ ti bíi ti ìpínlẹ náà bó tilẹ̀ pé ti apá ìwọ̀ oòrùn gúúsù ni e wo igbese an so o fe yato sigba ti won ti da won sile then bi won ti ja won mo ko ni ijoba ibile ni ilu ogbomoso awon kan jade pe an na eleto abula an na won fe gba onte lowo ijoba pe ki ijoba fe aye gba awon na se apoju alase oni ba obeje ti ba fun gbogbo won lanfani ati pe awon ti won jade kilo de ti won fi le lo ba gomina ipinle bi ti won pe gomina ale se bayi o awon agbekoya na jade pe ke se ban nikan na la mo lo pe o ye ki won mo lo ta won baba nla wa na pe ki ijoba apapo fa won laye se bi gomina wa ni ipinle o kilo ti won fi ba gomina so awon ekole to abun atekun nigba ti won gba han gege ba won kan so won ni pe ki won ma se online ki won ma se nbe awon baba to ni nkan gidi lowo bo won o se lo se online lati lo se
2: se je ka ko gba lakoko pe yoba ni kosibiti ati kadi ale se ri oro eto abo kosi ka kiri agbaye kosi ilu na to le fowo soya bi pe abo ilu ohun orilede ohun o daju na papata kosi america ta n so re gan ta ba mo iya won odaran ati ise won lo dojumo nbe ero ba wa ṣùgbọ́n yóò sọ wípé ètò kan wa ká wá ní à nígbàtí kú sí ṣẹlẹ̀ níbòmí ìwà náà máa bá wa rárá ọ̀rọ̀ aláṣẹ àtàṣe ọ̀pọ̀ orú ìdábẹ́ o ìbò bẹ̀jẹ́ o torí pé ohun tó dájú ò ní kí ààbò dájú lórí wa ohun tí ó sì kí ààbò dájú ni pé ẹni tó ní èrò ọ̀daràn lọ́kàn kọ́ pé tóun bá ṣe ọwọ́ tẹ̀hún tàbí kó yẹ pé kóun tiẹ̀ tó gbọ́wọ́ gan ọwọ́ ti bá in to si lejo ribe ni pe bo ba ji sotun ko ra pe abodun bi ko ji sodi ko ri pe abodun bi ni o wi pe bo ba ni kan ojo oke gan o se pe nkan kan na lo n ori tori de yi ko pa eru okan n pada so ifowo so wopo lori eto abo n lo se kokoju federal system la so pa operate in Nigeria sugbon in to de mo federalism ati se o ikan ninu e loro eto abo ninu ilana federalism ipinle kọkan yẹ ko ni eso alabo re ijoba bile gan yẹ ko ni sugbon ri pe lati 1974 ti ogagun Yakubu Gowon to ti da olopo apapo soju kan akan yi biri
1: won wa tun pin
2: awon to wa yẹ ko wa tun pin ni la mo gomina wa sugbon ru okan temi ke o se ko pe eto tin be le nsin won ranfani nbe ju pe kẹ wọn di olúọdẹ tí ọlọmọdé lọ torí pé kò sàǹfààní nínú ẹtẹ pé ní olúọdẹ tí ọsọmọdé lẹyìn rẹ wọn àwọn gómìnà wa tá à ń pè lólúọlẹ lásìkò kò sọmọdé lẹyìn wọn ṣùgbọn wá dà yín pé bọyọ tẹ wọn lọrùn bẹẹ torí tí ò bá jẹ bẹẹ ó yẹ kí gbogbo wọn ti fẹnu kọ láti rí pé bá wọn ti ń ṣe federalism tá a ti lọ kọ sí ẹwà làwa náà gbọdọ ṣe ń bí.
1: ohun táwọn èèyàn wí ni wípé tí ètò àbò bá dúore kò ní sí ìbéèrè fún security vote mọ wọn sì lówó ẹni tó ń wúlò fún pọ ju security gan lọ.
2: ṣe rí gbẹ́tọ̀ àbò bá dúre security vote ọ wà ìdí ni wípé ọ̀rọ̀ àbò kìí ṣe pé mo ṣe lánàá níṣe lónìí torí oníṣẹ́ aburú ọ̀dà fọ̀dẹ́kun o ẹ̀yin ilẹ̀ ń dá lẹ́kun pé bọ́ bá gbọ́wọ́ á gùn ọ́ ihun tí ó sì jẹ́ kórí bẹ́ẹ̀ ni pé lójoojúmọ́ lágbọ́dọ̀ mọ rí pé ètò àbò ó dúró ó fẹsẹ̀ múlẹ̀ tabaa la náwó lánàá nítorí ẹ ànínáwó lónìí nǹkan le ó le yẹ so ìyún ò sọ pé kí security vote ó mọ wà ṣùgbọ́n tí ó jẹ́ kó wà ní pé ọ̀nà tó yẹ ká ná sí torí ní òní tá à ń sọ̀rọ̀ yìí kò fẹ́ẹ̀ sí àkóyawọ́ lórí kí là ń fi security vote kí là fi ń ṣe.
1: káwa wò mí nìsín akí alhaji atiku abubakar kí wọn kú oríire pé nígbẹ̀yìn gbẹ̀yìn àfojúsùn wọn jọ wọn lẹ́ẹ̀kan táwọn ó dánwò náà sí lélẹ̀ bí wọn bá sì sọ pé ẹ̀kan táwọn ó dánwò náà lélẹ̀ ó ti dá wọn lójú pé àwọn wọlé sọ ọ ni irú àsìkò yìí ṣùgbọ́n tá a bá bójú wò látẹ̀yìn ẹni tí ó bá gba àga nídìí ìjọba lórílẹ̀‐èdè nàìjíríà kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ láti ọ̀tá tí ń ṣèṣèlú àwa ara wa ẹgbẹ́ òṣèlú tí wọ́n ń bẹ níbẹ̀ náà ni ó gba ìṣàkóso ni ṣùgbọ́n nígbà tí tinubu wò lọ sa master strategist gẹ́gẹ́ bá ṣe ń pe bàbá ọ dàbí ọgbọ́n ẹ̀yin yòókù ẹ̀ mọ̀ ìjájọ́ darapọ̀ kájọ lé àwọn ará bídìde àtikú òbí amẹ́tí àti all of a sudden ayatunde tí àwọn náà kóra wọn jọ pé kájọ fìmọ̀ sọ̀kan wọn ò máa gbà wọn ò mẹ̀gbọ́n nínú wọn ń wá fọ́nká nígbà tí alliance wà fún apc lọ́gba ìṣàkóso lọ́wọ́ pdp pẹ̀lú àfojúsùn sáà tí àtikú wà nísìn se bi an se wa fokai ni afojuju fun ojo abi won tutu mo ki to ba tu the next one abi le ti bosses a e ja dojo oja ka pada de ta ba de a ma teso ajo lori atibe 32 fm 94.9 ku kare.

0: láàrin ìpínlẹ̀ Ogun.
1: Lágbára ìmọ̀lẹ̀ bá ti ń gbani lọ́wọ́ ìṣòro.
0: Bẹ́ẹ̀ náà lọ́lọ́run ìpè yìí tún máa bùkún gbogbo wọn ní tẹ̀mí àti níjàrá.
1: Bí ẹ̀bùn owó, oúnjẹ, aṣọ, àtàwọn mèremère mìíràn lóríṣiríṣi.
0: Nígbà tọ́lọ́run bá lo ikọ̀ rẹ̀.
1: Apostle Dr. Láyẹmí Ọmọ Elédùmarè number 1.

0: sí bó bá fẹ rojú lówó lẹ tó ní mọ rojọ sí ilé iṣẹ my abuja home limited ni mo ń pè ọ sí àwọn ni wọn ní ilẹ tó tó bí 50 plots 50 plots of land ni mo wé ọ̀padà láàrin méjì ìpínlẹ̀ ogun sí ìpínlẹ̀ èkó ìrìn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni o láti redeem camp àti mega bus store gbogbo lẹwà pátápátá ló jẹ ojúlówó tí kò sì sí wàhálà ọmọ onílẹ lọwọlọwọ báyìí 500 square meter plus 5 million naira péré là ń tà ẹni tó bá wù láti ra éka alẹ kan 25 million naira ni o ìwọ náà tara sàṣà àdìta mòwe fi sún àtàn fi sún là ń tà lọwọlọwọ báyìí àwọn ìwé ẹrí tó jẹ ojúlówó ló sì wà níbẹ gbogbo plus tó kù lórí ilẹ yẹn kò ju 50 lọ 50 plus nǹkan rere ni kéèyàn ó dókòwò nínú ilẹ dá ilẹ lónìí nílé iṣẹ my abuja home limited láti ra ilẹ tiẹ ẹrọ ìbánisọrọ tó máa pè ní 0701 148 9931 0701 148 9931 my abuja home limited ilé iṣẹ tó ṣe fọkàn tán lórí káralẹ.
1: Ìrọ̀rùn dé. Ǹjẹ́ wọ́n ń wá ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android. Àbí na way to unlock your phone dey bother you? Don soft o. Make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tútù fóònù àti unlock services rán, kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lónìí rọrùn bíi power banks, chargers and charging cables, earbuds tàbí headphones. Wait o. Àbí na ring light or tripod you wan buy? Everything dey there gidigba wey plenty. Original and affordable. Our address nkan. Number 31C. Post Shopping Complex ní Dojúkọ Cocoa House. Kẹ́ tó wọlé lẹ́ẹ̀tìkan wá lápá ọ̀tún yín. Tẹ̀bá tún wá wọlé tán. Ẹ ó tún kàn wá kúgú. Lápá ọ̀tún yín bẹ́ẹ̀ náà níbẹ̀ bá ṣe ń wọlé. Tolóńtoló wà rèé o. 0706-436-8169 0706-436-8169 Real Phone Repair and Unlock Services. Ojútùú sí gbogbo ìpèníjà fóònù.
2: Ni mo ni iriri alagbara lopin ose ni tooto won royin fun mi ni wo ṣugbọn kin le mo irufa iriri ti mo fe ni nibe gan mo ba kuku lo pelu awon ebi mi ore iriri mi gaga ara afi bi igba pe mo wa ni dubai ni o da bi kopin ose omo tamo ni dakun je mo bi ton royin gan soft cleans hotel ni ile itura to gbunje fegbe to gbawo bo fun awon afilele jaye oto pelu eniyan to mo bo se nlo soft cleans hotel ti awon yaran loye won ni ka so ni tabi abo to peye iyen adequate security be ko si pe inna seju debi pe na lo aye gboko si won fokan bale logan to ba tin wole lo ti ni anfani si internet to yara fefefe o tan si be o ni soft plains hotel exotic wine bar be fun awon to mayeje lodging and accommodation be fun awon to fe sun ayo soft plains hotel wa ni asan street off ososami road okiado ibadan fun hotel reservation 0903 075 4272 tabi 0808 344 0105
3: soft plains hotel on match hospitality.
4: I'm in love. Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

lójú òpópónà ṣàgbùgbù ipá rẹ lẹnu iṣẹ́ kódà ṣàgbùgbù ipá rẹ láàrin àwọn tiẹ bó ṣe ilé ijó ṣàgbùgbù ipá rẹ lábẹ́ bó tilẹ̀ wù kórí ibi tó bá lè là ń bá kíkanjú ó ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀ ìwọ gangan la fi rán gbé ìgbé ayé tó nítumọ̀ Levit 100 MTN

0: Gary Kivo 3-in-1 o mini kaloku ko fi kun Kivo Gary
1: Mix. Emi omo yin na ni o jali jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
2: S E L A R R I E salary
1: ah but I mean espelli espelli no di salary oya lopin ibiyanju espelli turmeric
3: T U R M E R I C turmeric
1: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
4: ohun isebe Maggi chicken flavor pelu eroja alugosa celery ati atale pupa oluyi pada ayo.
5: 32 FM tun gbọ narayọ pẹlu asekagba to mi le julọ ninu awọn ẹja agbọbọdun ni le ninu Comedy, Adaru Seju to ba mo be ati fi eye gagara ibo ni wo fe wa ni bi asekagba idije fe eye UEFA Champions League lọgbọ jo osu ka rodun ta wa yi
6: Kevin De Bruyne
5: fẹsẹ wọn sọ ohun nínú ilé máa mú ẹbí ọrẹ àti ojúlùmọ̀ bọ̀ ní Watershed Event Center lójú ọ̀nà Loyola College ó di fẹ̀rọ nìbàdàn fún àṣekágbá tí rúre wọ́pọ̀ gbangbangbangba ni àwọn móhùnmáwòrán wa mọ́kàn kúrò níbi fínrínfín tí èrò òyìnbó tí òyìn ọ̀pọ̀ ènìyàn bí a ti ń ṣe látẹ̀yìn wá ẹ wájà ládùn kọ́mẹ́tì lédè Yorùbá pọ́nbélé ẹ jẹ́ kájọ gbádùn bọ́ọ̀lù yí pẹ̀lú ariwo àjàsà àti ìyàlẹ́nu bọ́ọ̀lù gidi nǹkan kò ní fòyín nínú ẹ̀gẹ́ ẹ̀kì àti àwọn mímì jẹ́ tún já sí kì í ṣe nípa káwé bọ́ọ̀lù nìkan àkàkà tí àwọn ẹ̀bùn ló wà nílẹ̀ láti fi ṣe ìfàjẹ́ lọ́jọ́ náà látòrí aṣọ ògbà bọ́ọ̀lù tó jọjú àwọn ohun èlò lẹ́tọ̀ lọ́nà kódà ẹ̀bùn gan kò ní gbẹ̀yìn lọ́jọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn alágbàtẹ̀rù ní iléeṣẹ́ Rẹ́gẹ́ London Dry Gin ọ̀fẹ́ lọ́wọ́ wọlé fún gbogbo ẹni tó bá wá lọ́gbàjọ́ oṣù kẹta bẹ̀rẹ̀ láti ẹgbẹ́ mẹ́ta ọ̀sán nígbàgede Watershed

0: Ẹgbẹ̀sẹ̀ di omi, 32 FM ti wa òkè.
1: Bàbá fẹ́ dọ̀dẹ́.
0: Lẹ́fà. Ẹ káàbọ̀ láti ojú ọjà yẹn ìyẹn wa tẹ́ ń bẹ ilé. 32 FM 94.9 Ìkànnì Adẹ́nu Ìpò Ìṣòro. Àfọ̀rọ̀lẹ̀ fún bàbá lẹ́ẹ̀kan. Ìwé ìrìn ojúmọ́ ẹ̀rọ ni ń lọ lọ́wọ́. Lórí àwọn tó jẹ́ pé àwọn nódú ti kò ní ṣe é ṣe èsì ìdìbò ọdún 20 bí ọdún 1993 tí wọ́n àfi jẹ́ kí Abiola wọlé tó fi dò ní interim. Orúkọ ńlá láti kàálẹ̀ o. Àwọn tí sì sọ pé kiní ọ̀gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ń gbà náà fún Dikan Abiomi wọ́n tún ń bẹ láyé lónìí. Ọ̀pọ̀ wọn sì ń bẹ náà àwọn ẹgbẹ́ òṣèlú tẹ́ ń gbọ́. Kódà bàbá Ọ̀pádòkú tó kọ̀wé gan mọ̀ ń gbọ́ pé àwọn ni akọ̀wé gbogbogbò ẹgbẹ́ òṣèlú kan.
2: Mi ò mọ̀ bóyá mi sì rèwẹ̀.
0: Ok sir.
2: Ṣùgbọ́n bóyá adágún fẹ̀yìntì David Mark. Bóyá orúkọ ẹ wà ń bẹ.
0: Orúkọ wọn wà mẹ́, mo ka. David Mark wà mẹ́.
3: Ọ̀gá ni ní pọ́ǹchì ojú ìwé keje ìwé ìròyìn pọ́ǹchì wà mẹ́.
2: Ẹ̀rí pé n tí a ti gbọ́ ń gbòrò tẹ́lẹ̀ ni pé ọ wà náà ti ń sọ fún Ibrahim Babangida pé tó bá gbé ètò ìṣàkóso
0: fún. Màá yí ìbọn fún.
2: Àwọn náà lónìí ni wọ́n sọ̀rọ̀ wọn di Democrats mi wá lọ́wọ́.
0: Ṣé ká wá tẹ̀lé wọn ni àbí ká sọ pé à lọ báyìí.
2: Owó wa ló kù sí o. Ṣé ẹ rí etí bàbá Ọ̀pádòkun kọ yìí? Wọ́n kàn fi ohun tẹ̀ ló ń tá àti mọ̀ tẹ́lẹ̀ ni. Torí pé àkọọ́lẹ̀ ṣe wà táwọn pé lọ wo bí báyìí. Ó rí ń bẹ̀ ó ti kúrò lọ́rọ̀ àhesọ. Òun náà la sọ pé ó yẹ ká dá ẹ̀kọ́ ìtàn padà sínú ìlànà ẹ̀kọ́ wa. Torí pé ó ní tí ọmọdé ò bá bá tàn.
0: Yóò bá rọ̀
2: rà rọ̀ bá. Gbogbo àwọn tí ó ti kópa nínú àwọn ìrìn àjò tá a bára wa yìí. Torí gbàgbọ́ wa ni pé tó bá yẹ pé bí ètò ìdìbò ṣe lọ ní 1993 la bá tẹ̀lé ni. Ó ṣe kọ́ pé wọ́n àkọ ìpèníjà tá à ń rí sìn yìí kámárì. Ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ adínà gbòògù tí wọ́n dúró sábẹ́ kọ̀kọ̀ tí wọ́n da nǹkan nù. Àwọn náà ni wọ́n tún jẹ́ ẹni tá à ń tan náwó lónìí. Ọ̀pọ̀ wọn ni o. Ló jẹ́ ẹni tá à ń tan náwó lónìí. Ṣé rí nígbà tó lógún ti wò ó pé dandandandan la sọ pé káà máa lọ. Wọ́n wá kẹ́ páńpẹ́lẹ̀ fún wa. Wọ́n rọ́ nínú àwọn alájọṣepọ̀ wọn àtàwọn tí wọ́n nífẹ̀ẹ́ sí tí wọ́n ṣe wọ́n fi ọgbọ́n tì wọ́n sínú òṣèlú. Wípé ẹ lọ máa ṣe nsọ. Èyí ò ní ó jẹ́ wípé ipasẹ̀ tá a ti fi lélẹ̀ kò sẹ́ni tí ó pé òun ó yẹ̀ wá lọ́wọ́ wò. Torí pé irú ọkàn tèmi ó ní ẹ rí i pé àwọn kan ń jẹ́jọ́ ìfurasí ìdìtẹ̀gbàjọba lọ́wọ́lọ́wọ́ báyìí. Tó bá yẹ pé àwọn tí ẹ̀yàn yọ tá a bá ń gbé wọn lọ náà sílé ẹjọ́ ni pé ṣó o ti bọ́ aṣọ́lẹ̀ o ti gbé ọmọ rẹ lẹ̀ nṣó ilé ẹjọ́ torí pé o dìtẹ̀gbàjọba. Pé ìyẹn ṣe ó yege kò sọ pé kò dìtẹ̀gbàjọba. So Babangida ni o, Yakubu Gowa ni o, Ibrahim Abubakar ni o, Sani Abacha ni o. Kò sẹ́ni tó yẹ kó mọ̀ jẹ̀jọ́ nínú gbogbo wọn torí pé wọ́n dìtẹ̀gbàjọba ni. Torí pé wọ́n yẹn yóò sọ wípé n tí wọ́n ṣe ó tọ̀nà. Ṣùgbọ́n ẹni tí ọba ti yege òun nìkan là ń fi ìyá jẹ. Gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ́mọ́ àwọn mama Fásánjọ́ sí. Tí wọ́n mú àwọn ọkùnrin Kwara ti ń jẹ́ Abdulkare
0: Adisa.
2: Tí wọ́n mú Oladipo Díà.
0: Israeli.
2: Kò sí tó ní ká mọ̀ mú olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́. Torí pé wọ́n dìtẹ̀ gbàjọba ni. Òfin sì sọ wípé ẹni tó bá dìtẹ̀ tó gbàjọba àwọn kò sọ pé tó bá yege o. Òfin ò sọ o. Òfin sọ ẹni tó bá dìtẹ̀ gbàjọba.
0: Conspiracy.
2: Ìyàtọ̀ ẹ̀kọ́ dẹ́rẹ̀ ó yẹ ká fi tó bá yẹ pé àfihàn ayẹyẹ jẹ wọ́n ni gbogbo wọn tá à ń tan náwó lónìí ó níbi tí wọ́n wà.
0: Kí ni Aki Sapantami kú oríire Minister of Digital Communication lábẹ́ Ààrẹ Buhari tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ kan bẹ lọ́wọ́ ńgbà náà wọ́n náà ti gba tíkẹ́ẹ̀tì PDP báyìí gẹ́gẹ́ bí adíje PDP tí ò sọmọ náà tí ò ṣeé wò lọ́dọ̀ wọ́n ńgbà náà eyín ohun àmọ́nìkan mára ẹran ṣùgbọ́n ẹjẹ́ ìbíra lérè lórí One Nigeria tá à ń fi àhán sọ yìí One Nigeria tí à ń fi àhán sọ tó bá ti di pé ìbò pé apá ibì kan Seidu Badru candidate NRC ní 1993 yẹn ó sọ èdè kan tí ọ̀wọ́n bóyá ló fi lélẹ̀ ni bóyá àwọn bàbá kan ló fi lẹ́yìn bóyá ó ti di pé tábà débi kọ̀kọ́ tiwa bí ẹ ṣe mọ̀ wí fún ọlẹ́lẹ́ ni àti rí ẹ tó sọ pé power belongs to the north and is of the north àtàrùbá farawa àti gbọ́ oríṣiríṣi èdè our forefather told us everywhere belong to us débi pé ààrẹ àná Buhari sọ wípé tí ìjọba ò bá bọ́ sọ́wọ́ àwọn Nigeria will remain ungovernable ènìnú ìkánú wọn ló sọ wípé àwọn tí wọ́n máa kúrò nínú body bag àpọ̀ nínú àwọn tó wá fẹ́ kò kárí ètò ìdìbò ti an la won je watchers badru sadru yen so similar language ni Nigeria yen wi pe ti won ba fi le da June 12 pada tori NRC den 12 kona ni gba 12 governors kona ni ton ba da pada pe eje o san o ba ti be pe to ba papa bi kan a jubile to ba ti wa bo sapa bi kan ogun ode e dakun so odoyo la won to ku ni country ni
2: eh se rigba mi awa to pe yoruba ni omeni ke se de bere ka fi le ke se de omelomi mo mo ti mo ti joko mo ti ronu gba kan bi pe o se je pe asiko ti awon kan ba wa lati igun bi kan awon kan ma ri bo se nri lori lede e de ri pe inu awa ta mo soro ju lori pe a n wo pe lagbaja so se ore abi o se re iya odo wa wa nbe awo o kin wo boyo mo wa ni o abi ke so mo wa ṣùgbọ́n tó bá ti bọ́ sí abala bòmíì ẹ rí pọ́n tó wá láti bẹ̀yẹn ẹ ọpọlọ gbẹgbalẹ̀ ní mọ́ gbẹ́jọ́ lẹ́nu wọn àwọn ti wò ó gẹ́gẹ́ bí wọ́n ti wípé àwọn bàbá wọn ti ṣe ẹlẹ́dẹ̀ àwọn wọ́n ti pé iṣẹ́ tí àwọn bàbá wọn ṣe sílẹ̀ fáwọn èrè ẹ̀ ní káwọn máa kó
4: kò sí wàhálà
2: èrò tí wọ́n nìyẹn
4: so
2: àwa yòókù ló kù sí lọ́wọ́ ta bá sọ pé orílẹ̀-èdè kan lórílẹ̀-èdè Nàìjíríà ǹjẹ́ ìṣe àti wáwá tó tọ́ka sí bẹ́ẹ̀ ìbéèrè tó yẹ kí gbogbo aká máa bèrè lọ́kàn lọ́kàn àwa ká máa wá dáhùn sí rẹ̀.
4: ẹ ṣeun ni bàbá wa.
3: ẹ̀yin alẹ́ kínní wọn ti kàn yín o.
4: kàkà yìí ọ̀nà bàbá. hello.
3: ẹ káàárọ̀.
0: a dúpẹ́ lọ bàbá báyà ìbùsàrí o ẹ ṣe ọjà dalẹ́sà o.
5: ẹ káàárọ̀. Mo kí àwọn ààrẹ wa kí wọ́n dákun kí wọ́n jọ kí wọ́n bá wa gba àwọn ọmọ kíákíá. A lè torí pé ìrètí pípẹ́ ọmọ ìsọ̀kan láàrẹ. Àwọn ọmọ ìlú ìsìn inú ogójì ẹ wà kí ni àmọ̀tójú wọn rí kí wọ́n dákun kí wọ́n gbà wá o. Ọlọ́run ò ní yé wọn sọ fún wa gbé o.
3: Ẹ ṣe mí.
0: Hello.
6: Hello, ẹ káàárọ̀ ẹ kú ojú mẹ́kọ̀ ọdún o.
3: Ẹ káàárọ̀ sà.
6: A sọ pọ̀ rẹ o, Ajibọlá láti Aṣí.
0: Ẹ káàbọ̀ sà.
6: Ṣé rí ohun tí ìṣẹ̀lẹ̀ ní Accord? Ìṣẹ̀lẹ̀ afẹ́sẹ̀gbẹ́gbẹ́gbẹ́ kan náà ni gbogbo ẹ̀ ẹ̀ tẹ́ni ẹmúlákọ́ọ̀dù ní ìsìn ká ló fẹ́ dìbò fún.
3: Ẹ ṣeun. Ìta bá kà ní kẹwàá dá sí.
0: Kálukú lé lẹ́tọ̀ láti dìbò fẹ́ tó bá wù.
3: Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀.
7: Ní ọ̀rọ̀ bàbá ayọ̀ sádò fún ẹ̀ ti ẹ̀fẹ́ sọ.
0: Gbogbo
7: tọ́ka kalẹ̀ yẹn ni pé bí àwọn ìwò ìjọba tọ́mọ sọ pé dọ́kítọ̀ ní kọ́mọ ààrẹ ti wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tí kìíní ẹ̀wá ìmọ̀ọ̀bù ń pa ẹ̀ gan bàbá abiola gan àwọn gan ò ní ní ìmọ̀ọ̀bù ìkọ̀ àwọn tó ló ṣe ìlú ayé rẹ̀ ẹni inconclusive bàbá nàìjíríà yìí àti láwọn tó wà patriotic dájọ́ bí leadership wà wà patriotic dájọ́ bí.
0: ẹ ṣe sá o.
3: ẹ káàárọ̀.
0: tóhun.
8: ẹ̀lọ́ ẹ káàárọ̀.
3: ẹ káàárọ̀ sá.
8: Orúkọ tèmi ni Ajé Tumọ́bí Mọ́gbó láti ayé gan lẹ́yọ̀. Mo kí fa mo dẹ̀.
0: Mo kí ayé mi
8: náà. Làákàyọ̀ ń dàrú. Ìtajà ìrẹ̀lẹ̀ mi jóná. Alákọ̀ọ́kọ́ lórí àwọn ọmọ tí wọ́n kó ó yẹ kí ààrẹ Tinubu kí wọ́n di clear state of emergency nípa ètò ààbò pé ìlú òkú ara lórí ètò ààbò. Eléyìí yóò jẹ́ kí nǹkan tó ìgbésẹ̀ tó máa yá kọ́kọ́ kó ṣẹlẹ̀. Bíkọ́ tó ń bá àwọn ọmọ yẹn wo níìsín wọ́n sọdún lánàá àwọn ọmọ yẹn wà nínú igbó ẹ̀wò ojú tó rọ̀ mọ́ ju yẹn ẹ̀wò ipò la ọmọ yẹn fẹ́ wà. Àwọn ọmọ yóò jẹ kankan lórí nínú ìjọba Nàìjíríà ó sì jẹ́ pé ìyá Nàìjíríà ló sọ sí wọn. Kí ló dé? Tẹ́lẹ̀ ọ̀rọ̀ Abiola tá à ń sọ yìí Abiola ṣàbòsí ni o bàbá ń tọ́ra jẹ. Tẹ́lẹ̀ Abiola ló jẹ́ kẹ́gbò Nàìjíríà tó bá yẹ fẹ awolowo dídá àwọn nǹkan kan wà pé awolowo ti fojú rí pé ọjọ iwájú nàìjíríà ibi tó bá padà kù sí rè ṣùgbọ́n pé bàbá yẹn lè pé kóun náà lè gba agbára fẹdíra láti lè tọ ẹjẹ àtúnṣe gan yìí kó má bàa rí bẹ wọn gbà tí ó jẹ pé àwọn tó jẹ pé wọn jẹ àfààní awolowo àwọn ni wọn lọ ká awolowo ọlọrun jẹjẹrẹ ni yóò bá jẹ o láti rẹ bìbí o pé bá dìbò láta yìí gbọlẹ yọ.
0: ẹṣin. Ma ṣe o, ẹ̀dá ọ̀rọ̀
9: ṣe o.
3: Ẹ káàárọ̀ ma.
9: Ẹ káàárọ̀ ìfàmìà. Mo kí pínṣà náà.
0: Ìyá mi kára ó lé o.
9: Fáńdà ẹ kú ìdẹ́lẹ̀ bàbá yín ẹ̀ ni wọ́n ò da.
3: Ẹ ṣe
0: o, ẹ ṣe o, ọ̀rẹ́
9: pẹ̀lú wa. Ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n jẹ́. Mo kí àwọn bàbá wa tán wà ń bẹ̀ yín. Ìyá ìlú bẹ́ẹ̀ ti látọ̀jọ́ mi. ẹdẹkun ọrọ àwọn ọmọ tó wà nù gbòye ó ń ká ìsàn bá èmi gẹgẹ bí ẹnìkan mi ò lè wo ọ̀nláì mọ kò sẹ́ni tí ó mọ rí àwọn ọmọ yẹn ẹ̀wù kan wọ́n tún wá gbọ́ wọn sí wòhù nínú òtútù yìí táwọn ọmọ ẹ̀ ṣé wọ́n yè báyìí torí ọlọ́run ní ni ó pé ọjọ́ kẹtàlá lẹ́ni ọmọ ọdún níjọ wọn ti ń gbèyàn tó ń gbá àwọn ọmọ wẹ́wẹ́ bẹ́ẹ̀ yẹn rí torí ọlọ́run wá sàánú fún wọn bó wo là ń ṣe táwọn ọmọ wẹ́wẹ́ tá a nímọ̀ lára tán wà nínú igbó tá a lè máa túbọ̀ lórílẹ̀‐èdè kan dorí kínní orílẹ̀‐èdè kodò.
3: ẹ ṣeun
0: ẹ yá wa o.
3: ẹ káàárọ̀.
10: ẹ kí n máa ṣe ẹjọ́ bá aláìsàn tó wà mẹ́rin dókítà àbáyọ̀ musafi àtàwọn ìjọba àti ìjọba àbọ̀ olódùmẹ̀lẹ́lógún àti kàkè táyé nílé kan ìlú àbẹ̀rẹ̀ lórúkọ tí tẹ̀lé ẹ rí ọ̀pọ̀ tí òjò tẹ̀lé kìí ṣe tẹ̀lé ṣùgbọ́n mo máa sọ kíni kan wọ́n ní kíní kíní ẹ̀ ní oníwọ̀n lọ ọkọ̀ tó bá padà tó kó dé ibi ọ́fíìsì náà lọ padà àbá òròṣèlú bóníkálùkù tó bóníkálùkù bóníkálùkù ń sọ ṣùgbọ́n nǹkan tẹ sílẹ̀ tá ní kíní tẹ́lẹ̀ lọ oko tẹ bá padà dé ẹ̀ padà bá lẹ̀ ó dùn mí pé ó tẹ ó jẹ́ dùnú fún mi ó kọ ọkọ wa dandan náà mi ò lọ́mọ ló ń kọ lọ́rọ̀ fún ìgbà tí kíní ìṣẹ̀lẹ̀ ló kí ọjà ṣe là ń ṣe ara rẹ débi bẹ́ẹ̀ bí kò ní débi ṣùgbọ́n mo ń bá ẹgbẹ́ ẹgbẹ́ táwa ní ìgbáradì nítorí pé tó ń ba tẹ̀jẹ́ tó bá ba tẹ̀jẹ́ ẹ̀jẹ́ àmúte tó mú létí àmọ́mọ́ ti yẹ ó ká wa lára ń sìn ayélujára kò ló wà fẹ́ni
3: ẹ káàrọ̀. ó ti rẹ̀ bẹ́ẹ̀ 0906-2009-49-0705-5009-49 nọmba ti ẹ pè sí.
0: Akíntúndé manager wa ní Ìfàkúnlé. ẹ káàárọ̀ sá o.
11: Hello, ẹ káàárọ̀. ẹ kú iṣẹ́.
3: Yes, sir.
11: Orúkọ mi ni Bàdà Ọláńdì láti àdúgbò ọ̀rẹ́ mi.
0: Orúkọ ṣe papọ̀ báyìí.
11: Wà á ó jọra àwọn náà ni.
0: Yes, sir.
11: Jẹ́rí nǹkan tí mo fẹ́ dájú jẹ́rí tó lóṣèlú kó ṣe tó lóṣèlú yẹn kò kan ẹ̀mí torí àpàdà máa fàyè ilẹ̀. Jẹ́rí àwọn ọmọ yẹn ọmọ ẹlú kan mi ò tán báyìí ọmọ yẹn máa tún tó gbé tẹ́wà yẹn máa jiyàn. Bíkọ́ tẹ́ bá wo àwọn ọmọ yẹn wọ́n ná wọn bí bàtí yẹn na ìnà kí ni. Gbogbo ọ̀nà ìkan ò ṣe wò mọ ẹ tó bá já bí amọ ọkàn rẹ̀ á torí kodò. Sọ mi wá ẹ ṣe yí tẹ́ fẹ́ ṣe kọjọ tó lọ tẹ́ bá nídìí owó ẹ fún wọn ẹ jọ máa ṣí ààrẹ kò káràlú táràlú àtẹnikẹ́ ṣe ká gba àwọn ọmọ ẹ let me bring back tó ẹ gbà wọ́n. Ẹ àwọn ọmọ tí bọ́ọ̀sì jọ sí ń kọ́ àárí wọn mọ́ ọlọ́run jẹ́ ká kó ká lùkọ́ ọmọ ẹ lọ sí o.
0: Ifá
11: ohun
0: tí mo ń tì bọnu lánàá nígbà tí mo rí fídíò yẹn kò lọ mọ wà láì kò lọ mọ.
3: Ẹ káàárọ̀.
9: Ẹ káàárọ̀. A kó ètò. Nǹkan ni ìṣàbí Bọ́lá láti Àpáta.
0: Ìyàwó mi.
9: Sọ níjọ́ kìíní àná. Àwa tí kìíní ti ṣẹlẹ̀ sí ilé ọmọ bó ṣe rí o. Àwa tá ti jí ọmọ wa gbé rí. Òun wo ipò tí òbí àwọn ọmọ ìfẹ́ wà láti bẹ̀rẹ̀ la. Èyí ò di aláàbò ara kan bá tó dé. Èmi ò mọ pé èèyàn lè ronú kí ẹ̀mí ẹ̀fẹ́ yọ jáde látara rẹ̀. Ìṣẹ̀lẹ̀ ìrírí tí ò yẹ kí abiyamọ máa rí òun ni àwọn òbí àwọn òbí rí o. Ìjọba ìjọba àwọn àkáǹtì lọ́ba wa gbà ọmọ ìwà. Àwọn tó kó wọn ò sọ pé ká ń padà láàyè. Àwa aláàmúra láti gba àwọn ọmọ wa padà láàyè kán jọ. Láwọn ni jí ó bà jẹ́ o.
0: Ṣé àmọ́ lè dé kí wọ́n fi skúù lọ́wọ́ kí wọ́n fẹ́ lọ ọmọ láyé?
3: Lọ skúù bí bọ́ọ̀.
0: Báwọn kan bá láwọn ò lọ skúù ṣe tipá sì kú kù ni.
3: Ẹ káàárọ̀.
12: A kú ojúmọ́ o.
3: Ẹ káàárọ̀ ma.
12: Láǹbò.
0: Ẹ káàárọ̀ ma o.
12: Nípa ìyá àdúrà lòun kí yín o.
3: Ẹ káàárọ̀ ma
0: o.
12: Ẹ tún ṣàmọ̀dún omi
0: ìlú
12: ayín tí o. Ẹ jọ kán bá wa gba àwọn ọmọ yìí ní ilé jẹun. Ẹ bá wa bẹ̀ wọ́n kán gba àwọn ọmọ yìí jáde kán má kù sínú igbó. Tán bá ní kí gbogbo onígbàgbọ́ gbogbo muslim ká máa dáwó a máa dà. Wọ́n bá fẹ́ gba àwọn ọmọ yìí kán sọ fún wa. Tí ló dé tán fẹ́ fẹ̀mí wọn rúbọ Nàìjíríà ni ẹ gbà wá lọ́wọ́ wọn.
0: Ẹ̀yin
12: náà wọ́n
0: ní gbé yí ẹ̀ ní. Àmì mọ́mí o
3: àmì
0: o àmì àmì lórúkọ Jésù Alifatia. Ẹ já máa dágbére lórí ètò fún tààrọ̀ yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ Kúnlé Fani tọ́wọ́ Adelé nínú àkókò ìtòrí bọ́gìnì ti ṣe mọ́kọ bẹ́ẹ̀ náà ló dá aya dòbúlẹ̀
3: nínú àárọ̀
0: ṣùgbọ́n torí àwọn àṣejẹ àti àpèmú tí Kúnlé Fani yìí ní láràwọ́ tó tiẹ̀ ọjọ́ kára tiẹ̀ ó ṣe kiri bá ṣe tán á rí yín lẹ́yìn ìsìn
3: àdúgbò
0: ẹ̀rọ olólùfẹ́ ìbínà láti máa fàdàgbà dé bàbá fẹ́ dùn láàárọ̀ torí ẹ̀rí pé mi náà súnmú sí ni kọjọ bí ẹni pàrọ̀ fẹ́ ṣe yágíyágí gbàtà gorí ètò àmọ́ gbà tí ó bá fi dọ̀sán e ti keran de ma ti number o ke te kan ti elele iwo gbe ele laye wo ra a bi bola la mi lo ko bi se o
3: so emi ni kunle fani e ji ka pade to ba ti dago kan lori eto lowe lowe e ko kale

0: the joy of a great nation rests on the shoulders of a radio station.
1: Lights, camera, action.
2: Give it up.
3: Drop it. Your music.
0: 32 FM, 94.9.
4: I want you to be mine.
5: Túbọ̀ nàrá yọ pẹ̀lú àṣẹ kágbá tó milẹ̀ jùlọ nínú àwọn ẹgbẹ́ agbábọ̀lù nílẹ̀ yúrò. Ikọ̀ méjì, àdánù ìṣẹ́jú tó bá mọ bẹ́ẹ̀, àti fí ẹyẹ gàgàrà. Ibo ni wọ́n fẹ́ wà níbi àṣekágbá ìdíje ìfẹ́ ẹ̀yẹ UEFA Champions League lọ́gbọ̀njọ́ oṣù karùn-ún ọdún tààrà yìí.
6: Kevin De Bruyne.
5: Ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún nínú ilé máa mú ẹbí ọ̀rẹ́ àti ojúlùmọ̀ bọ̀ ní Watershed Event Center lójú ọ̀nà Loyola College ó di fẹ̀rọ nìbàdàn fún àṣekágbá tí irú rẹ̀ wọ́pọ̀ gbangbangbangba ni àwọn móhùnmáwòrán wa mọ́kàn kúrò níbi fínrínfí tí èrò òyìnbó tí ò yí ọ̀pọ̀ ènìyàn bí a ti ń ṣe látàyè wá ẹwẹ́jọ ládùn kọ́mẹ́tì lédè Yorùbá pọ́nbélé ẹ̀jẹ̀ kájọ gbádùn bọ́ọ̀lù ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn alágbàtẹrù ní iléeṣẹ́ rẹ́gẹ́ london dry gin ọ̀fẹ́ lọ́wọ́ wọlé fún gbogbo ẹni tó bá wá lọ́gbọ̀njọ́ oṣù kẹta bẹ̀rẹ̀ láti agogo mẹ́ta ọ̀sán nígbàgede water

ìyẹn ò dúró ń ṣiṣẹ́ wawawa. Iba vọmọdé ìlú. Iba vágbàgbà ìlú. Iba fún ìlọkùnrin ìlóbìnrin.

fẹ́ràn ti gbéyẹ̀wò. Ẹ ti mọ̀ kó di dandan, ká ṣíra wa létí o. Etí la fi gbéyàwó ọ̀rọ̀. Etí la fi gbéyàwó ọ̀rọ̀ o. Àmọ́ níbi tá a ti máa ń sí ojú òpó lẹ̀. Ayàyà. Ẹ̀rọ ọdún máa ń da gan. Aisha ò tí ì mú tèmi wá o. Ti sọ fún kinní lana ti ẹ. Jibola Salami. Bí bàbá jígbà bá fún lẹ́ran pé kó fún mi, bẹ́ràn mi bá ń yọ̀ ní lọ́dún yìí. Tí ń fojú ẹ̀ rí. Náà bá ní kọ́ mọ́ lọ rè é fọ́gẹ́ ẹ̀ lẹ́ran. Wá mẹ́ran ọkọ lọ mú lọ lé rẹ̀ náà. Láì ní freezer tí ó ti bọ̀ ó. A gbẹ́ran dé tí ń bọ̀ fà. Ẹran ọdún máa ń da gan. Ayàyà. Àwọn nǹkan kan àti àwọn nǹkan kan ní ó dẹ̀ kó kalẹ̀ ká tó lè pẹran ọdún. N tá a fẹ́ rántí láàárọ̀ yìí nìyẹn o. Ẹ̀yin tó ṣẹlẹ̀ sídà. Àwọn rules and regulations kan wà nínú Islam ká tó lè pẹran ọdún. Ẹran tá a fẹ́ pọ̀ gbọ́dọ̀ sí ìkì. Gbọ́dọ̀ jí ọ̀dẹ́ ń da tó ẹran. Àwa kan sì kúndùn ká máa fẹ́ràn.

tẹ̀ràn fẹ́ kú ẹ sọ fún bàbá ń bàbá ẹ sá lọ rèé pa bẹ́ẹ̀. ẹ̀yin ò tí ẹ̀ fẹ́ràn jà ẹ̀ fi kàn rárá kọjá pé ẹran kan wúkọ́ wọ́n bá bẹ̀rẹ̀ àárẹ̀ alfa ọgbọ́n wo lẹ dá sí abẹ́ sọdún lọ́dún náà. ẹ jẹ́ ń ṣe kéde àti ìpolówó ọjà yìí bí ń lọ tí ń padà a wà á tẹ̀ sọ́wọ́ iwájú àmọ́ ọ̀kọ́ gbara wa mọ̀ràn nù àbábí.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí ọyà ẹ̀sì pẹ́ẹ̀lì celery
1: S-E-L-A-R-R-I-E salary
0: bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di salary ọyà lọ́pìn ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavor kan fún yín
3: ohun ìṣebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: lojú òpó ti Facebook fan page 32FM 949 fẹ́yìn ẹ̀. Ẹ ṣe sùúrù mà á sójú òpó. Àwọn èèyàn ti ń pè ẹ ti ẹyin èèyàn ti ẹ ti dán nǹkan wò ńgbà tẹ wà lọ́dọ̀ àwọn òbí. Báwo ọmọ yín náà bá ń dán nǹkan wò nísìn ẹ mọ̀ ná wa. Ẹ bálẹ̀ sáré di eléyìí mú ẹgbọ́ dáadáa o. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyá wa.
1: Ọ̀pọ̀ àfẹ́gbọ́ lọ̀rọ̀.
0: Ẹ̀yin tẹ́ ẹ bí a. Ẹ sáré gbọ́ yìí kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ dì í mú o.
1: Kí wọ́n ní ìlú ṣọ́jà kẹ́ ayé yìí.
0: Ẹ mọ yẹni tó ẹ pé ìgbà tí bàbá bá mú lẹ̀ nìkan lẹ̀ mú dùnú wálé. Ayàyà. Oríṣiríṣi inú ilé. Ìníwá máa ṣọdún bíi pọ́fọ̀ ṣẹ̀wọ̀n ọ̀fọ̀dẹ̀ṣẹ́ o. Ìyá ló dáná lérú o. Wọ́n ní bàbá ọ̀rá ń tọ́ ẹ kí ń rà wálé. Tọ́ ẹ kí ń rà kó ná ń rà. Wọ́n rà ṣọdún fáwọn. Ẹran ọdún wọn ríra wá ẹdí ọdún ní ọ́nrà. Ẹ̀yìn tí bàbá yìí pass through kó tó mú wọn bá ń tó mú wálé wálé. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni ó mọ pé kí n mọ kí n mọ dojú tàwọn ẹbí mi kójúmọ́ ti àwọn ẹbí mi. Àwọn tí ò tó kó tọ́ sẹ́gbin sún á sì farada. Ẹ appreciate bàbá yìí torí ọlọ́run.
1: Ọ̀pọ̀ àníkà bá mi jẹ́ ọ̀pọ̀ yìí ní
0: lára. Ẹ bá dénú ilé mi
1: báyìí.
0: Lọ́wọ́lọ́wọ́. Ọdún wa lágbára ń bẹ̀ gan bí kà á sí nǹkan. Kò sẹ́rìn lẹ́nu ọmọ, kò sí lẹ́nu àwọn ìyá. Bàbá náà kàn ń sàǹdì kánú ilé ni. Adún eléyìí lè rí bó ti rí. Ọdún tó ń bò ó dùn tómi alágbájú bẹ́ẹ̀ lọ. Ẹjẹ́ àfìdùnú gba ń tọ́lọ́run ṣe. Ẹ mọ dúpẹ́. Ojúkojú àtúnmúdùnú múra wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ti lé àwọn ọkùnrin síta. Ṣubí sincere.
1: Bàbá mú ìdí mi.
0: Ọgbọ̀n ṣìná wà lójú ẹ̀ náà ni jèrè ó fẹ́ ṣe ṣìná ni. Ókè o. Ẹ máa ń ta lónú ayé ìtẹ́ wa ní okú.
1: Ọkọ̀ mú sí ẹ. Bàbá fẹ́ náwó àdùrù kan ni wọ́n jàdú.
0: Ọgbọ̀n ọkùnrin ni ó ń ti ọkùnrin ṣe báyẹn. Ọkùnrin ṣe báyẹn. Èèyàn lọkùnrin náà o. Kámọ̀ rántí pé ẹ̀jẹ̀ ní ń flow nínú vein ọkùnrin náà. Ẹ appreciate ọkùnrin. Wọ́n di ọ̀pọ̀lọpọ̀ nǹkan sórí síbẹ̀síbẹ̀ wọ́n ń gbìyànjú. Láti rí i dájú wípé wọ́n dùn yín nú. Ìdí tẹ́ fi gbọ́dọ̀ appreciate wọn nìyẹn o.
1: Ìrọ́pá ló dùn ẹ̀gbá ti di bàbá òbí ṣẹ́ta ẹ̀kọ́ ṣe ká mà kúrọ́.
0: Ẹ̀yin ìyá wa. Ẹ appreciate àwọn bàbá wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni ò tẹríba fún bàbá rẹ̀. Ojú tí ìyá sì fi ń wo bàbá nú ilé lọ́fàá. Yàrá nǹkan tí ò ń jẹ́ kówó pọ̀ lọ́wọ́ ọkùnrin tó tóbi. Àwọn ọkùnrin ẹbí ọgbà lọ́wọ́ wa. Ọ̀rẹ́ ó lè pè wá pé Alpha àti Amiu kí ló ń ṣẹlẹ̀. Ọ̀rẹ́ kò sí nǹkan ńlẹ̀. Kò ní fẹ́ disappoint ọ̀rẹ́ rẹ̀ nínú tó náà ń tẹ̀lé jọ lónà ó ti yọ ṣùgbọ́n ẹ̀yìn ìyá wa. Omi tí bá mọ̀ ń yọ owó fún ẹbí tí ń yọ fún ara àtọ̀rẹ́ tó júlùmọ̀ ẹ kí ẹ̀yìn o. Mi ń sọ pé iṣẹ́ o ṣùgbọ́n obìnrin go extra mile o ẹ̀ lè para yín o. Lábúrò yín pè yín àbúrò yín gangan. Àǹtí mi mọ̀ ní di 20,000 wo dákun o. Kálukú ló ń ṣe bísínẹ́sì o, máa fún 5,000.
1: Àlíhájì náà.
0: Ṣùgbọ́n kúin, Tore wa ba pe wa mo ni 20k ore ke pe mi na wa ni much nle ma ori ma bi ma se 15 si e wa complete 5 yoku bolo nse da wa nu o mi so pe iyawo se da de mo si mi gbo amo wo ma duo sawo obe ju okun lo olohun se be bokun ba lo lowo olowo ni mi awon ti o bo laye ka re po gan Kato le se tuale alaja won ti se tuale buate alaji alaji ni o peran odun alaji lo gbadọ ran ti awon obi iyawo re alaji lo tun gbadọ ran ti awon obi ti e na alaji gbadọ ran ti e bi atara alaja o peran ni won ba alaja peran ni o ku ku e ni o se awon mo mi ba ti send di owo die si ha awon yo call me to send di die na si ha

0: 32 FM, 94.9.
1: Túbọ̀ nàrà yọ pẹ̀lú àṣekágbá tó milẹ̀ jùlọ nínú àwọn ẹgbẹ́ agbábọ̀lù nílẹ̀ Europe. Ikọ̀ méjì, àdánù ìṣẹ́jú tó bá mọ bẹ́ẹ̀, àti fí ẹyẹ gàgàgà. Ibo ni wọ́n fẹ́ wà níbi àṣekágbá ìdíje ìfẹ́ ẹ̀yẹ UEFA Champions League lọ́gbọ̀njọ́ oṣù karùn-ún ọdún tá a wà yìí. Ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún nínú ilé máa mú ẹbí ọ̀rẹ́ àti ojúlùmọ̀gbọ̀n ní Watershed Event Center lójú ọ̀nà Loyola College Old Ifẹ̀ Road Nìbàdàn fún àṣekágbá tí irú rẹ̀ wọ́pọ̀. Gbangbangbangba ni àwọn móhùnmáwòrán wa mọ́kọ̀ kúrò níbi fínrínfín tí èròyìnbó tí òyìn ọ̀pọ̀ ènìyàn bí a ti ń ṣe látàyìnwá. Ẹ wájà ládùn kọ́mẹ́tì léde Yorùbá pọ́nbélé. Ẹ jẹ́ ká jọ gbádùn bọ́ọ̀lù yìí pẹ̀lú ariwo àjàsà àti ìyàlẹ́nu bọ́ọ̀lù gidi. Nǹkan kò ní fòyín rí nínú ẹ̀gẹ́, ẹ̀kì àti àwọn mímì. Jẹ́ ẹ tún já ọ sí, kì í ṣe nípa káwé bọ́ọ̀lù nìkan o. Àkàkà tá àwọn ẹ̀bùn ló wà nílẹ̀ láti fi ṣe ìfàjẹ́ lọ́jọ́ náà látòrí aṣọ ọ̀gbá bọ́ọ̀lù tó jọjú. Àwọn ohun èlò ńlẹ́ tó ń lọ́nà kódà ẹ̀bùn owó gan kò ní gbẹ̀yìn lọ́jọ́ ìfẹsẹ̀wọnsẹ̀. Àwọn alágbàtẹrù ní ilé iṣẹ́ Rẹ́gẹ́ London Dry Gin ọ̀fẹ́ lọ́wọ́ wọlé fún gbogbo ẹni tó bá wá lọ́gbàjọ́ oṣù kẹta bẹ̀rẹ̀ láti aago mẹ́ta ọ̀sán nígbàgede Watershed ní

0: Anissa. Ayaya. Wọ́n ní bàbá ń bàbá pé Ọlọ́run ti yọ gbèsè owó epo àtàtà kúrò lọ́rùn. Rúgà ńlá. Ẹjú ọ̀bẹ sí oṣù búkẹ̀. Ẹjú ọ̀bẹ sí lọ́rùn. Ọ̀yá ẹ̀ máa pin ẹni tápá tọ́ sí ẹgbà. Ibo ń ṣẹlẹ̀ dáadáa. Irú àwa yìí bí ká fẹ́ràn bàbá jókòó tó kàn kẹ́rùn mọ̀ wúkọ́. Bàbá ń bàbá. So ti rọ mẹ o. Ibi tọrọ yẹn máa end sínú ọbẹ la máa rí next. Ẹran tó yẹ kí ajoko tó dín lọ́jọ́ ọdún ó kọ̀ lá ni ó ti máa dín. A ti máa sì sọ nílé wa. Wọ́n ti bọ bíbọ̀ dídíndín. Ọdún wo lẹ̀yìn náà lè gbàgbé ọdún iléyá? Tẹ́ ẹ pẹran kó tó di pé lè mọ́ mú pẹran. Ó kọ̀ lá lẹ̀yìn ti pẹran yín. Ẹ ti ń sọdún látò ó kọ̀ lá. 08 0 92 7 odo meta 949 09 0 62 odo meta 949 07 0 55 odo meta 949. Àwọn ojú òpó tó wọnú okulu nìyẹn o. Ẹ̀lú ẹkú ojúmọ́ ẹ káàárọ̀ ẹkú ojúmọ́ o.
1: Ọmọ ìyá Joko tó.
0: Yes sir.
1: Lákàrẹ̀ ò ní dàrú o.
0: Àmì Ọlọ́run sà.
1: Olóyè Ismail ọmọ ẹlẹ́yẹlé ló kọ̀ mí.
0: Ẹ lọ fẹ́ràn bàbá ń bàbá kàn àbí.
1: Ọdún bíi mẹ́ta sísìn 2023
0: nù ẹgbà.
1: Mo lọ mo ra ẹran àgbò kan. Mo sì lọ mo wá ní kí n lọlé mo kó ṣọ́ọ̀bù mo lọ lé kékeré lọ fún ẹran yẹn ní oúnjẹ ọ̀sán. Láàrin bí ọdún ku ijọ́ mẹ́fà ni mo ti ra ẹran yẹn. Mo bá lọ fún ẹran yẹn ní oúnjẹ. Wàlẹ́ Ọlọ́run ló ní kí n lọ lé. Mo bá ẹran jẹ́ pé mo fún lóúnjẹ láàárọ̀ kí n tó kù nílé.
0: Ẹ kàn wò pé ká ẹ tún lọ tún fún lóúnjẹ mi.
1: Yes, mo kàn bá ẹran yẹn tó ti nà tọ̀tọ̀ tó ti ń mí o. Tó ti nà tọ̀tọ̀ sínú ilé yàrá tí mo.
0: Tẹ́ ẹ só mọ́.
1: Mo sì mọ́. Bá pe ìmọ̀ àdúgbò wa. Wá wo kiní yìí o. Mọ́mù yẹn ni kó má tàn mí. Ẹran yìí sì ń mí báyìí. Kí n ká pa.
0: Ó tó wọ gífà.
1: Ẹran yẹn mo rà ní bíi 75,000 mo rà. Ẹran ó ṣe ń gbà náà. 75,000 mo rà ẹran yẹn. Pátápá ẹran yẹn. Èmù mi ni pé màá pe àwọn èèyàn pé kí n sáfi ṣe ṣàràṣà. Ìmọ̀mù yẹn ló wá ní kó ń bá mi pe àwọn kan. Kó bá mi pe àwọn bíi mẹ́rin sá. Àwọn mẹ́rin yẹn ni wọ́n á pín ẹran yẹn.
0: Wow.
1: Wọ́n sá pín ẹran yẹn abá mi gádà bíi 50,000 jọ.
0: Nínú 75.
1: Ẹran tí mo rà bíi 75, yes.
0: 15. Bíi 25 ti yọ.
1: Mo sá padà lọ fi ẹran mi ṣòro.
0: Instead kẹ pa gbò mi ṣòro lẹ pa.
1: Mo sá fi pa mi ṣòro.
0: Ẹran mi létí.
1: Mo tó fi kọ́ mo tó fi dúpẹ́.
0: Ọlọ́run ṣe o.
1: Bí kì í ṣe ọmọ ló lọ.
0: Ọlọ́run ṣe o.
1: Ọlọ́run
0: ṣe o.
1: Ìjọ yẹn ó kan ẹyẹ tí kankan ò mú.
0: Ó dùn yín.
1: Ó dùn mí.
0: Ẹ pẹ̀lẹ́.
1: Ọmọ ìyá Joko tó.
0: Yes sir.
1: Rí kọ́ mi lálẹ́ àná ni nígbà tí ẹ ṣe prógáàmù kan tán.
0: Ẹ má bínú ẹ lálẹ́ àná. Èmi tẹ́ pé àtijẹ́ ta mo ti ń ṣiṣẹ́ tí n ti parí prógrámù tẹ́ sọ tán báyìí mo ju fóònù síbì
1: kan
0: ni.
1: Mo fẹ́ brief yín fún ọ̀rọ̀ kan tó ń lọ
0: ní. Ẹ pè mí tí n bá ti parí ètò ilé. Ẹ pè mí.
1: Ẹ pè mí tí n bá ti parí ètò ilé.
0: Ẹ dákun. Ẹ ṣeun. Bẹ́ẹ̀ni bínú sí mi ni. Àtijẹ́ ta mo ti wà lẹ́nu iṣẹ́. À ń ṣe láìtì mọ́mọ́rìn láìtì ìsunrun tó tóbi wọ́nà mú ètò parí ètò báyìí. Gbàwọn tán fẹ́ kí mi fọ́dún lánàá wọn gbọ́dọ̀ bínú àlàyé. wa binu si mi wa WhatsApp message tin ba tin ti reply e ba binu nitori Olorun pataki adu muslimi ladu ileya oi elu e ku ojumo elu e ka aro e ku ojumo sa o
1: elu e ka aro sa
0: yes sir
1: oruko mi ni George mo pe lati Mania
0: Mr. George Mania
1: e ku ise na
0: e mo se o
1: Olorun a ma kun ni agbara
0: amen amen
1: do mi se muslimi o but ore mi ti won je muslimi lodun na lo
0: e lo fe ran kan
1: mo ko wa le ni odun kan la
0: lo ba pe yi
1: lo ba pe yi pe George ma bo pe ti mo ti ri bi da ran ti o kan ri mi riri o
0: jalo
1: jalo
0: experiment
1: mo ba tele o a ba de bibe
0: eh
1: mo ba fe ran sile
0: eh
1: seri ele ta lo fi kun
0: eh yo
1: a fi gbo
0: bo ti mu dire lenu
1: eran ba ku
0: esa esa
1: awo di mo so o ki se kekere o
0: ko funny
1: ko funny o emi go le dele
0: eh
1: 2007
0: Eh, ese mi saje yi
1: yes sir e ku se no
0: ah eni e fe ran soja kan e ran soja wa ku ah eyan sa lo ko da e yo saje na o eyan gboro sajo to si o olaga e ran soja e bi kan wa ku eyan gboro sajo to si o Zero eight zero 97 Odo Meta 949-08097 Odo Meta 949-09062 Odo Meta 949-090-62,000-949-070-55,000-949 Sodiki Ah, fẹran kan o. Ah, Olorun forun ke ba mi oye dokun. Oye dokun. Ikirun si ni ti la ma nso du omo kirun ni won. Won gbadọ de kirun lododun. Hello. Hello. E ma show ma.
2: Hello.
0: Hello ma, kete kete mu ngba yin e seun o. O ko yin ma.
2: Ah, this is not that lati Muslim money.
0: Lati Muslim.
2: Lati wa na ba de yari.
0: Eh.
2: Ah, ni bi abi ton lo ni egbe ni se ja ibe.
0: Eh, ikan se ga ni.
2: Ki ban se ga.
0: Ah.
2: O se mo la yo ni ba se yo be ti nu.
0: Eni.
2: O ya se ni e wo e ja pa.
0: O ko la le tin de ran.
2: Be ni la tin de a di gbogbo e la tete ha.
0: Mo na tete ha. Ah! e se ma lati muslim wa mi ga pare eri wa lo ko la ni leran tin se ga oni mi eh kini se kini yo dojo odun bayi egbe ma be wa ona so be si lorun pepe perere pepe perere Ma se kedi ati igbolowo oja bi n ba lo tin padade ba mi oye dokun o le ma lo re sodun kirun awa atalaja tawon sodiki ti baba ti ra eran o funny die o baba ti ra eran o babo baba ti reran ta lo ri pa o wa lo ri pa jere mi tele won lo le odun won alaye be ngbogbo wa ti do dagba baba nso mi o ko lati mo lo si ile odun leran mudire le to lo eran ku ke okay ko si wahala babo baba ya nbo on ya ara mi soro bo en do ti reran la ruga ana ge ni an pin o ko to di pokutan ni an ti du obelu baba ni mi soro na won ni mi soro na wole ya eju nu moto o si ni pijo 505 fun gba na e babo gbe lo le odun atawon sodiki ola mo

0: ẹ̀kọ́ gìrì ká mú yan gan ká iṣẹ́ yan gan ní yá yan gan lára 32 FM òun gan láyé ń gbọ́
1: ká tún jọ rẹ́rìn àárín ṣàkíyèsí.
0: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
2: Wọ́n ní bẹ́ẹ̀ mi ni ẹ̀gbọ́n erin bẹ́ẹ̀ mọ̀ sá ẹ̀ ń jí ọlọ́bẹ̀. Bẹ́ẹ̀ mọ̀ mi ṣe bẹ́ẹ̀ ń gbóhùn lẹ́nu mi èmi ni Bàṣírù Ṣọ̀lá olóyè àjèrè.

0: lóyìn tó dùn òun tó ó dùn joyin lọ apárá níjọ ọdẹ àlàrẹ mú o gẹlẹẹdẹ níjọ ọba àríṣà èèyàn tí ò nípọn láyá ó lè èjò kiri boto adibọ fún dẹgbẹ ń gbé ètò àlàrẹ mú níkànnì tá a wà ìyá àlàrẹ mú ọmọba ọmọ oníyàmẹ bí ìyá àlàrẹ mú àrìn mọ́sánwó ẹnu torí ìdágìrì ọ̀rọ̀ ẹnu o ẹnu o mà nípa ẹ o.
1: ọlọ́wọ́lé o ọlọ́wọ́lé ọmọ àrẹ̀mú ilẹ̀ o àtórí ọmọ kẹ́kọ̀ọ́ sọ ṣe araba ní bàbá ò ní abẹ́lẹ́bà ní bàbá ọlọ́wọ́lé àrẹ̀mú o àtórí ọmọ kẹ́kọ̀ọ́ sọ ṣe ètò kan kì í tó lé ìjàre olẹ́kọ̀ bá ti dàrú ìjàre ó dọ̀dọ̀ àrẹ̀mú ọmọ ọlọ́wọ́lé jẹ́ o ìjàre bíkọ́ á ti gbàre oúnjẹ èkìtì kété ìgbọ́rọ̀ mi ọ̀nìkan bá ti àṣehùn ayíyọ ọ̀dọ̀dọ̀ ọláwálé ìjàre ní ẹlẹ́lẹ́lẹ́ olóríire kò mí ọmọ àrẹ̀mú ẹlẹ́lẹ́lẹ́ olóríire kò mí ó dáàbò ẹlẹ́lẹ́lẹ́ olúmọ̀rẹ́ ìjàre olúmọ̀rẹ́ kò mí ó dáàbò.
2: Oṣù ọ̀gá rẹ̀ ẹ̀bọ̀ ọ̀dá rẹ̀ mú ètò tó o máa ń ṣe ẹ̀dá àbí ìtànà fẹ́ ní tó sọ ọ̀nà tí ó.

0: ni awada ni oko ohun le nwo loju Facebook yi oko ohun le nwo yi e to je egbon lese kese lomo ti sun ninu agbara eje o si jọlọhun pe ah kabiyesi olohun gbogbo abi amaye na mo mo ni joyin o isele isele ni akala express ni ku ola mo duro nbe mo woran ero olohun ba mi gba mo wo gende omo okun ninu agbara eje kai ko se wo le meji
1: ina ni yawo ele kata
0: eyi aburo to je pe iya kan baba kan lojo bi won le tun wo yo ese mejeji kan lese kese sugbon oku eri ese o le nwo loju opo Facebook yin yo ese mejeji kan lese kese ese kese ni o kabiyesi olohun ise wa je pe ta ba gbo pe ijamba moto waye nbi kan awon omo ina ni ma dale lori wa lawon kini awon omo kini kan ni ise je gbogbo igba lo je pe be mi eyan ba tin bo loju titi ba eyin na le nbe ndi e bi a ba ti mo gbogbo ti a ma popon tan wa si wa ko bo se wu won won se se pe ta ni o mu mi wa lowo nbe ta won na won si mo yan won obi awon mo yan iru obi wo lo bi omo olomo to ni e ku sinu odo olode yi se wa fe gbo omo kunrin to pa yi ateyi aburo re e ma je ntan won ni baba won ni ya laye ma o ninu iwadi wa to ra gbera pambo la omo yi ngbe won gbe ni power line lọna school olu ode ni la won mo ti ngbe lodo eyan egbon ti ku aburo nbe lese ka ye ese kan run ese mejeji ti kan mato re le nwo yi o le nwo yi o le nwo yi o nbe ni waju awon agbofinro ku ola bye bye be loko nwa eh omo kunrin gangan gbogbo ogbiyanju wa kale ba foju ri eh aye mi my life
1: omare ye le
0: olohun won o gbodo pe ni larun gun Eni ti o ya ni lowo ti o ya ni laso ko le pe ni larun file Iru sele to sele so le tele de awon mo ilai lai lodun ko la gbogbo gba leye ba nbo lawon mo lebi iya ti mo lebi baba won mo ranti wa ni lagbaja iwoye si awon jo plan odun ni o ah ibi bayi le mi re bo si eyin oni ele keji gbogbo gba ta awon mo lebi won ba fo titi nbe ni won mo ranti pe mi omo awon kan sonu si bi iru awon omo ti won ba nse bayi se ko ye ki jobo ri gbese ti o gbe lori pe bi an ba ti mumuku mu yo tan won wa ko ni wa pe kini o sele orisirisi oro lawon eyan so nbe won ni be ba be ri ni o kini kan ni ma ko sati e ya daada mo be ko clear sa wa nje ma ri ni oye mi o sugbe to da mi loju nbe gbangba ni pe eyan ba nyo le da laye nkan buruku a ma yoru won se gbogbo ele ta nse yi o ni alo ni ko labo tori gbogbo sika sika laye wa ma lowo wa ma kole wa ma bimo ati botan ru won ni pada ada o je wa mura kin di gbadagbon mi n o ti loju oja mo seru bo ni o ru bebo mo nlo e je ngba won laye kan si meji be ba gbo pa won mo yi nwa ko pa yan kiri igboro awon mo won npe won gana Usman kini ma pa kini ka boys na ma pe won onigini oh ni le down reyun aye mi my life 0097 odometa 949 ati 09062 odometa 949 ati 07055 odometa 949 ko sadugo tawon omo yo si wa la won kini ka boys ni ma pe won won si wa ko won si gbe mi eleni bayi kan na sele ni ose to koja lohun ni agbegbe apata nbadan na ni Eri Amadia en tele yun ti e demi e logbodu o je en to gbajumo po ah kabiyesi olo e lo ta lo wa nbe o e ti wole o ah nkan ti de awon ara ilu mi wole po zero nine zero six two odometa 949 09062949 ati 08097949 wo egba yan meji pere laye ja won alejo mi o ma bo han yi
1: mi la ko gale
0: e ma wo loju opo Facebook o le nwo won ati igbe ko nbe aye mi my life e ko juma o hello nkan de o se ke se be nja po lati bigan 070 55 odometa 949 08097 odometa 949 Hello. Hello. Hello, ẹti wọlé o kọ yín o.
2: Ah, n kan dípẹ̀ network láàrọ̀ yọ ọlọ́mọ̀mọ̀ sánú gbá gbogbo ògo.
0: Hello.
3: Hello, ọmọ akọkọ lajà.
0: Ah, baba ẹ kàrọ sà.
3: Ẹ kàrọ ẹ pa àtẹpọ ọdún.
0: Yes, sir, ba.
3: Olóyè Ismail Ọmọdé ẹ lórúkọ mi.
0: Ẹ ṣeun bàbá mi.
3: Àwọn ọmọdé ń sọ̀rọ̀ wọ̀n yìí. Ní kankan ń bẹ tí wọ́n ń jẹ, tí wọ́n ń wà. Tí wọ́n ń fín tó jẹ́ pé èèyàn bí ìrà báyìí lèèyàn lójú wọn.
0: Kábíyèsí Ọlọ́run.
3: Ẹnìkan kan ò jọ wọ́n lójú kankan. Tí kan bá tẹmí sẹ́kìtì ẹ̀ bá ń bá wí lásán láyé ẹ wò yóò gbójú agan yòókù rẹ̀ náà. Wọ́n á jọ dìje pé wọ́n á dóńjò pé dọ̀pẹ́ tó bá mọ̀ wá.
0: Wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀.
3: Èmi àmọye tí wọ́n ń gbé fáwọn atágbọ́kànlé o. Àwọn èèyàn jọ àwọn ọmọ yẹn lójú o. Bíbà kété láàrí o kẹ̀kẹ́ ni o.
0: Ẹ ṣeun bàbá. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun.
3: Ẹ ṣeun. Ọmọ ìjà sí orin
0: wa. Àmì o, ẹ ṣeun sà. Ẹ ṣeun.
1: Má jà sí mú.
0: Ṣé ẹ rí ọ̀rọ̀ àwọn ọmọ yìí lóòótọ́? Bẹ́ẹ̀ bá wo ìṣesí wọn yàtọ̀ fún ọ̀rọ̀ ásídẹ́ǹtì. Ó dàbí nǹkan bá kan ara wọn. Ṣé ẹni tó dàwọ́ máa ké gbọmọgbọmọ báyìí? Ọjọ́ kan máa ṣẹlẹ̀ tó jẹ́ pàgbára ó padà kọlu agbára. Hello.
4: Hello.
0: Ó kọ yín àti bí ẹ ti ń pè o.
4: Adébí sọ̀rọ̀ láti ní ìrókò lọ́dà.
0: Láti ní ìrókò ẹ ṣeun.
4: Ẹ rá ọmọ sẹ́yìn sọ, ọmọ ìyàwó wọn gbé
0: wọn. Ṣé mi ẹ ṣe pè wọ́n nù?
4: Àyìn tán pè wọ́n
0: nù. Èmi ọ̀mọ tí wọ́n pè wọ́n.
4: Ẹ rí tí ì bá ti pé ọ̀sán gbára kankan fún yàn. Àwọn ọmọ yẹn wọ́n pa ọ̀rẹ́ mi lẹ́nu jẹ́ mẹ́ta.
0: Ládùúgbò bo.
4: Inside the kilokẹ̀ Academy nígbà yìí, lẹ́sẹ̀sì. Àlàyé la máa ń pọ ọmọ yẹn. Wàláì, ọmọ yẹn ó kú òlùbó lu wáyé. Ó sì dé Academy yẹn, igbe kó wò fún náà. Ọkọ̀ yẹn ń dawọ́ wo ìbọn láti sàlẹ̀. Bẹ́ẹ̀ni pé wọ́n gé ọ̀nà kankan tọkọ̀ lè gbà
0: bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
4: Àti wọ́n wo ètò tí ń bá bọ̀ báyìí. Ẹni tó ń fóònù tó ti wo ibi tí ọkọ̀ ń gbà bọ̀. Sọ́mọ̀ pọ̀ kọ̀kan lè máa lọ
0: wọ́n yìnbọn.
4: Wàhálà ẹ̀ ọpa ẹjọ́ kejìlá tó rọ́pò ẹ̀.
0: Kábíyèsí Ọlọ́run.
4: Ọmọ yẹn kú. Ogun tí mò ń sọ kì í pọ̀ṣẹ́ mẹ́ta. Ọba yẹ pé wọ́n ní nǹkan kan láti máa ma àwọn ọmọ yẹn. Ẹ̀wọ̀n lọ́yẹ kí gbogbo wọn máa wà.
0: Ẹ ṣeun bàbá.
4: Torí wọ́n bá yẹn káàkiri.
0: Ẹ ṣeun.
4: Ọ̀sẹ̀lẹ̀ mi ò kú lọ́dọ̀ mi yìí náà wọ́n sún ọkọ rẹ̀ náà.
0: Ẹ ṣeun.
4: Gbogbo àwọn tí bá ń gbọ́ wọ́n mọ̀ sọ pé òótọ́ ni ọ̀rọ̀ yìí.
0: Ẹ ṣeun mo dúpẹ́. Ẹ ṣeun ojú
4: ọ̀rọ̀ sí. Ọlọ́run ìjà
0: àríláàbò ẹ ṣeun. Ẹ ṣeun. Hello. O kọ yín àti bí ẹ ti ń pè o.
5: Ẹ
0: kàrọ. Ẹ à ń gbọ́ yín o kọ yín àti bí ẹ ti ń pè o.
5: Màmá Ọlọ́run ṣì ń
0: bí. Láti bí ó lẹ pé. Ìbàdàn. Ìbàdàn ẹ ṣeun ojú òní tì ẹ bá ń dásẹ. Ẹ ṣeun. Ojú òpó wọn dá ó sì dùn mí. Ọ̀rọ̀ tí wọ́n sọ sí ń wọ̀ mí la. Hello.
6: Hello, ẹ fi ṣe
0: o. Ó kọ yín àti bí ẹ ti ń pè o.
6: Àwọn ajíbọ́lá láti gbòdìjà, àwọn ọmọ yẹn kò lù. Ẹ jọ abẹ̀bẹ̀ ní ojú ọ̀nà ṣíṣẹ́ǹsẹ̀ sí. Ájẹ́ǹtì rúurú ìpìlẹ̀ náà ṣẹlẹ̀ Sunday lórí ọ̀kadà tí wọ́n tí àwọn ọmọ yẹn ṣèṣe wọn òkú. Ìjọba wa bá wa ṣe bọ́ọ̀bù ńgbọ̀ ọ̀nà ọ̀dà àpariwo. Ọ̀nà tó ń dá aṣáájú tó ń pariwo.
0: Ọ̀nà abo ni ọ̀nà abo lẹ́ ń wí.
6: Aṣí
0: síbódìjà. Aṣí
6: síbódìjà.
0: Aṣí
6: síbódìjà.
0: Ok.
6: Ọba wa ṣe bọ́ọ̀bù ẹ dákun wọn mọ́ta àwọn ọmọ ilé ìwòsàn máa lọ.
0: Ok. Kò sí wàhálà àbá ojú òní tì wá. Ẹ ṣeun. Hello.
7: Hello.
0: O kọ yín àti bí ẹ ti ń pè o.
7: Màmá Ọlọ́run ló ṣe sọ̀rọ̀. Lógún palẹ́nu ọjọ́ mẹ́ta ìmọ̀rúwá lásán ni. Ọmọ ọlọ́mọ yẹn wa mọ́tò àwaláwa ní mọ́tò kẹ̀kẹ́ yẹn. Ṣé bìlíìfù pé mọ́rúwá kì í ó dẹ̀ wá kò sí ọmọ yìí. Ọkùnrin kan wà lẹ́gbẹ̀ẹ́ wa ò ń sọ̀rọ̀ pé ó mọ̀ ọmọ ìṣẹ́ rọ́ọ̀gù olè tó kéèmù ráàyè. Ó dẹ̀ jáde. awon to ti mo mo ko mo kan do ti lati ori de le ni e kan ma fun ni to ba so se mo wa le ti ati gbo irun do nyan kan awon to ke wa to wa ke tan wa mo ya ki lo de ti goba we ta ni o lo lo won o da ti goba o goba ti tan so ni
0: ese ma mi ese ojo ni ti ese se ri baba ti en soro npa awon ni oni maruwa olokada oni eh ti won mo to se fi we mo lodo awon mo ta nso yi se ra awon mo ta nso yi ah bi an ri egbe baba baba won bi igba ti won wo irana se ma wo yan won wo yan bintin bayi and ah oh emmanuel se gbugbo ni oro po ta won yan so nbe njona lohun oku mami musa duo won wo gbo e pe se baye se ri omo olomo re nu agbara eje yi agbalagba omo to ti jade iwe to ti jade ni o ti kawe o ti jade o o si demi elegbodo moto re le nwe okore to fi pomo olomo to ba ya won ni awon kan won ba rin si won ni gba kan bi won ti e je koko jera mo bi to wa igan so ji omo olomo pada mo leyin pe to ba je pe dajo ododo ba nsele lori iru won awon obi won ti won bi won ni abi ipa beyi won mo bi won se ma ba won soro be yan se omo re ese meji lo run yi o le won Facebook yi ese meji lo run orun ni o ke se bo kan lona kan o e ti won ti we ni kini ibi tan lo ti kan loke lohun wa eri omo olomo nu o inu orora buruku buruku bo ni o se to ese yi to mo le gbadun ara e boroboro ah kabiyesi olohun to olohun dawa o orilede wa ba tun se o ma ja ko won fi eje wa abi ta mo wa se tutu Nigeria o ojo ni ti wa o ngba ti awon alejo mi ti wole osunda tori mo e di gbadagba mi kin rojo oja ni won lorun gbese e je fi kan kanle e lo ta lo anbe o
8: e lo e ka ro e ku eto
0: o ko yan ati be tin pe
8: kafaro adewale ratori ni o
0: ratori baba dada
8: e ku je meta e ku selu
0: e seun baba mi
8: aku asiko odun mi ji gberan odun mi o
0: ana tin bora o ni injury kan ni won lo treat e ni Yugoslavia lodo Stephen Kero jaja
8: lo de layo
0: e mi baba e seun
8: se ri oro awon omo te so yi awon yahoo boys na pe won lo
0: se bi se pe won nu
8: ah yahoo boys seri ti opolopo opo awon kan wa ton ma nlo moto awon kan wa ton lo ladies bike
0: be ni be ni
8: won po orisirisi so se wa ra won ton lo moto yen nti oro won o se ki njoyan lo joju pe awon ta pe ni agbofinro ngba mi tan ba da won du ori phone won tin se transfer si ra won
0: kabiyesi olohun
8: a ma ri won lona elegbu daada lati ni garage lo se legbu express ta ma se da won du ni ton ti ma da won du ori phone na ti ma ma se transaction se sawon yen lo ma wa mu won gba tan ba wa so pe won call yan
0: e seun baba ojo ni ti
8: to ba ma moto call yin te ba sa soro fun wa ma ma ni kilo fe se over kilo kilo fe se
0: lo pe to ba mo wa n ta won n ta won ore ile na so nu lo pe te ba mo wa a wa se wa re le to sele to soju temi ye o so se ni ma mu abo wa lori e gbogbo bi ti ba pade pata
8: olo wa na wa lo ijoba ti o le moju to ro eto oro abo ni ti o tun le moju to le kini wa le moju to
0: o su wa o ko lo sanu e seun e seun e seun ani bayi e je wa roju oja ni kete ti ba toju oja de e wa pade awon alejo mi lori eto e ku kale gbogbo le o oju oni tin yo a jo lasepe Jesu Oluwa ti Olugba.

0: 32FM 94.9.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ràn Maggi Chicken Flavor sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavor kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: OneXBet, where sports come alive. Join the game on Tremo on the site or app. Win an iPhone 16 and cash prizes up to 750,000 naira. Enter promo code Nigeria on and boost your game. OneXBet, game on, together in the game. Bet responsibly, 18 plus, T's and C's apply.

0: ọjà o.
1: Ẹ káàbọ̀.
0: Ìyá bí ti ń síbò nìkan.
1: Bàbá ọkọ mi, ẹ káàbọ̀ etí ẹ̀ wá mọ̀ ọ́rìn, bó o wà ní látàárọ̀.
0: Wo owó àjọ tọ̀dọ̀ rẹ mú ní kí n wá gbà ká lè kó papọ̀ sójú kan ká kó fáwọn tí ń bá wa dáa.
1: Bàbá ọkọ mi kẹ̀sì mọ́ wo ojú orí yín tó. Bẹ́ẹ̀ bí mo ṣe wà yìí tí ìta nǹkankan látàárọ̀. Bí ni mo tiẹ̀ ta mi rẹ́ di bèrè lọ́wọ́ mi pàápàá.
0: Kíni tó dé o polówó ọjà rẹ ni.
1: Mo polówó èrè yóò wọlé náà ni ìyí tí ẹ̀rẹ́ ni bí mi.
0: Àwọn bò ni wọ́n ti ń polówó ọjà rẹ yá bí ti sin.
1: Bàbá ọkọ mi kò síbi tí mi ò tí ì dé. Kí rédíò kan ṣẹ̀ délẹ̀ lónìí lónìí, ìtú bá wọn débẹ̀ láti lọ polówó ọjà mi.
0: Ìyá bí ti sin, ìwọ ló ń sọjà rẹ lófò. Bẹ́yẹn bá fẹ́ polówó ọjà tí ó gbọ́ pẹ́ lórí ẹ̀. Rédíò 32FM 94.9 fẹ́yìn ẹ̀ ibẹ̀ là wá ganu sí. Níbẹ̀ la sì ti ń gbọ́ pẹ́. Ìwọ náà bá wá fẹ́ rírì, ṣe kí akọ lọ polówó lọ́dọ̀ wọn.
1: A jẹ́ pé kémi náà lọ ganu sí nìyẹn o.
2: FM 94.9.

bẹ̀mù tó dúró kìí ṣe dídùn ara. Ó jiná dẹnu ni wọ́n ṣe pariwo ẹ̀ kiri. Ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá.

0: Ago méjìlá ti lo láti ìkànnì 32FM 94.9 ẹ̀ka sàn. Ìròyìn àgbáyé lẹ́kùnrẹ́rẹ́ làmútọ̀yìn wa ṣáájú ẹgbàwọ̀n kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ẹgbẹ́ àwọn olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ aládàáni lórílẹ̀-èdè Nàìjíríà ló ti ké gbàjarè lórí ìṣòro àìsí ètò ààbò tó mọ́yán lórí tó ń ti kíkọlu àwọn ilé ẹ̀kọ́ nílẹ̀ yìí. Ìkọkùgbò lẹ́gbẹ́ òṣèlú APC ló ti ní aṣáájú àgbà nínú ẹgbẹ́ nìkan òun ló lè fìdí ẹni tó jáwé olúborí múlẹ̀ nínú ètò ìdìbò abẹ́lé. Nílẹ̀ òkèrè, àwọn akẹ́kọ̀ọ́ 16 ló ṣe pẹ̀kín rẹ̀ kí ikú ọlọ́jọ́ òjijì látàrí ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá náà kan tó wáyé nílẹ̀ Kẹ́ńyà. Ìròyìn lágbo amúgbòròdùn, òǹṣèrébìnrin orí ìtàgé ni Regina Daniels ló ti sọ pé ìfẹ́ òun ló ti bọ́ sọnù kúrò nínú ọ̀rọ̀ ètò ìgbéyàwó. Ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ olúbìpẹ́ Fatoyè ló ní ìròyìn yìí. Agbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ aládàáni lórílẹ̀-èdè wa Nàìjíríà ló ti ké sí ìjọba ní gbogbo àgbọ̀n láti gbé ìgbésẹ̀ kọmọkobo látàrí ìgbẹ́nusókè ìṣòro ètò ààbò tó ń ti kíkọlu àwọn ilé ẹ̀kọ́ gbogbo tí ń bẹ ní ti ìbútọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn ẹgbẹ́ ọ̀hún ló bẹ̀rẹ̀ sí ní jáwé àkìwọ̀wọ̀ látàrí bí nǹkan bó ti rí lórílẹ̀-èdè Nàìjíríà níbàámu pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò èyí tó mẹ́ẹ̀. Wọ́n tọ́ka sí wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun náà ló lè dúró gẹ́gẹ́ bí adínà gbòòkú fún àwọn òbí pàápàá jùlọ àwọn tó wà ní ìgbèríko láti má lè jẹ́ kí wọ́n rán àwọn ọmọ wọn padà lọ sí ilé ẹ̀kọ́. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde lẹ́yìn táwọn ẹgbẹ́ ọ̀hún tí wọ́n fi léde níbàámu pẹ̀lú àti ṣe àyájọ́ ọjọ́ ọdún àwọn ìwé lágbàáyé, gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ ọ̀hún bí wọ́n ṣe ń kọminú lórí ìgbẹnusókè tó ń ti ìdúnkùkù lájà mọ́ èrò ètò ààbò tó jẹ́ ti àwọn akẹ́kọ̀ọ́ ní ti ìbútòrò àwọn ilé ẹ̀kọ́ yìí pàápàá jùlọ níbàámu pẹ̀lú ìkọlù tuntun eléyìí tó wáyé léyìí tí wọ́n fi tọ́ka sí bí wọ́n ti ṣe jí àwọn akẹ́kọ̀ọ́ gbé iyùn níjọba àbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí àwọn agbé ọ̀hún bí wọ́n ṣe ń tẹpẹlẹ mọ́ wípé ìṣòro ètò ààbò nílé tó ń ti lóko ní ti ìbútòrò àwọn ilé ẹ̀kọ́ gbogbo òun náà ló ń ṣe àtọ́nà ìjọ̀gbọ̀n tó ń ti bíbu omi ìbẹ̀rù sí ọkàn àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó sì lè pagidínà ọjọ́ iwájú wọn. Pàápàá jùlọ wọ́n tọ́ka sí wípé ìgbésẹ̀ ọ̀hún òun náà ló lè ṣokùnfà bí àwọn akẹ́kọ̀ọ́ wà bí wọ́n ṣe lè sá kúrò láwọn ilé ẹ̀kọ́ gbogbo ní ti ìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà. Nínú ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ ọ̀hún òun náà ni wọ́n ti tọ́ka sí wípé gbogbo ọmọ nílẹ̀ yìí òun náà ló ní ẹ̀tọ́ sí àti ní ẹ̀kọ́ tó yè kooro ìyàn ní àyíká èyí tó rẹwà tí ètò ààbò rẹ̀ tó sì dúró rẹ̀. Lábẹ́ bẹ́ẹ̀ wọ́n ti wá pàrọwà sí gbogbo àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò gbogbo tí ń bẹ ní ti ìbútòrò àti àwọn aláṣẹ tọrọ ọ̀hún kan láti lè rí wípé wọ́n pèsè ìrónilágbára fún wọn tó ń ti jíjẹ́ ojúlàlákọ̀ fi sọrí láti lè pèsè ààbò èyí tó lóòrìn fún agbègbè àti àyíká yìí tó jẹ́ ti àwọn ilé ẹ̀kọ́ wa pàápàá jùlọ ní àwọn agbègbè tó jẹ́ ti ìgbèríko. Síwájú sí nínú ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ ọ̀hún òun náà ni wọ́n tún ti pàrọwà sí ìjọba láti lè rí wípé wọ́n pakún ìgbìyànjú tó ń ti ìlànà àátẹ̀lé eléyìí tí yóò jẹ́ kí ìgboyà tó ń ti ìfọ̀kànbalẹ̀ kó padà sí ọkàn àwọn òbí gẹ́gẹ́ bí àti pèsè ààbò tó lóòrìn sí àwọn ilé ẹ̀kọ́ gbogbo léyìí tí yóò sì lè jẹ́ kí wọ́n jẹ́ kí àwọn ọmọ kí wọ́n máa kọ́ ẹ̀kọ́ wọn láìsí ìbẹ̀rù bojo nínú kankan bó ti wù kó mọ̀. Ẹ̀wẹ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀ Ṣèyí Mákindé òun náà ló tún ti fi ọwọ́ ìdánilójú rẹ̀ sọ̀yà wípé ìjọba ti ń bẹ lóróyè tó ń ti gbogbo àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò gbogbo òun ló ń ṣiṣẹ́ láìsinmi tó ń ta ìsáárẹ̀ láti lè rí wípé wọ́n dòla àwọn ògowẹ́rẹ́ èyí tí wọ́n jígbe láìpẹ́ yìí nípínlẹ̀ Ọ̀yọ́. Nínú ọ̀rọ̀ rẹ̀ lásìkò tó tún kẹ́dùn níbàámu pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó wáyé tó ń ti eléyìí tó tún ti ń fi ọwọ́ àdúrà ránṣẹ́ ìyàn sí àwọn mọ̀lẹ́bí ó jẹ́ kó di mímọ̀ wípé òun gbà á ládùúrà wípé ìdásí Olódùmarè láti òkè wá òun náà ni yóò dá sí gbogbo wàhálà tó ń ti ìdojúkọ tó ń kojú wa nílẹ̀ yìí. Mákindé sọ̀rọ̀ ọ̀hún pelu awon oniroyin logan to tewo gbo awon egbe ikokan to je ti egbe muslimi ti won pe ni Umar iyun ni ile re logan eyi ti won kuro ni bi adua odun ni yidi tan lana be gege na ni gomina lo ti jawe ake wowo lati deyin kuro ninu elesin mesin to nti eleya meya gege bi okunfa eyi ti won fi le pin wa niya be gege na ni gomina lo ti paro wa si awon aralu lati ri wipe ko wa na lo gbajumo on to ni se pelu ife ati idagbasoke yi ti yo so wa di okan yato si ati ma fi aye gba awon elesin mesin tabi eleya meya to le mu ipinya de ba wa kuro ninu isokan ni pele oyo ewe alaga to wa fun igbimo to mojuto yi to pinpin iyan lati yan omoye sipo gomina to nti eto abenu iyan si ile asofin ni ipinle oyo ninu egbe oselo APC oloye ayo afolabi ona lo ti paro wa si gbogbo awon megbe ohun to nta awon aralu lati ko ti kun si awon iroyin kan eleyi to sa apejuwo re gege bi iroyin eleyi ti ko tona to si je iroyin ayederu to lo kire lori itakun aye lo jara gege bi eleyi to ni se pelu awon eto idibo abenu to je ti egbe oselo ohun o soro ohun de mimo eyun laoko to nkopa lori okan lara awon eto wa ni koni 32 FM 94.9 eleyi ta pe eto ohun ni podium oloye afolabe ona lo je ko di mimo wi pe asaju agba nikan ninu egbe oselu Progressive Conference APC ona lo lori ofe lati le kede gbogbo eni to ba jawe olubori iyo ninu eto idibo abenu to je ti egbe oselu ohun ninu oro re ona lo ti siso loju oro wi pe igbiyanju o lo nlo lowo lati le ri pe gbogbo awon to ni kudie to nti ife wonu won nipa awon to je bi oludije toro ohun kan ona ni igbiyanju nlo lowo pelu idaniloju bi pe gbogbo megbe ohun ona ni o fi nda won loju wi pe olori egbe na o lo nsise lati le ri pe won yanju gbogbo awo ohun eyi to ni se pelu eto dibo abenu oloye afolabi ona lo tun segbe nibamu pelu obo ti jai pe egbe oselu ohun ona lo tele ilana eje aponpo lati mu enikan lai na ni awon kudie to nti awon oro eyi to kudie ka to rogba yika ninu oro re wo salaye oro wi pe bo tele je wi pe ilana ki won panpo lati mu omo oye kan lati seto idodibo abenu ona lo je eleyi to si fe somona ju yato si ati mo yan omoye o sa apejuwe igbese ohun eleyi to ja wi pe yo gba agbara to nti yowo kila nkokuro lawo ati ma lo iwa baje to nti sise owo kuduro o ti wa kese gbogbo awon olufokansin ni toto ninu egbe oselu ohun wi pe ki won fi okan bale ki won si ma duro di oro eleyi ti yo je jade lati odo adari agba ninu egbe oselu na ajija agbara to tun je okan lara awon oludije sipo are lorilede wa Nigeria ninu egbe oselu AAC iyun omoyele sowore lo ti je ko di mimo bi pe egberun lona 700 naira gege bi igbe ideke owo osi osise to kere julo ona ni ko poju fun awon osise lorilede Nigeria lati ma tewagba ninu ariwoye re ohun lo ti je ko di mimo wi pe awon osise oba ona ni won to si awon owo osu eyi to moyan lori papa julo bi eto ora ji orilede Nigeria bo tire laoko ta waye omoyele sowore na lo pe ipe ohun lojo ru ose yon lanu odeye lasiko yi to npe fun ati mu igbaye gbadun awon osise lokukudun ni ti butoro eyi to je ti eka lorilede wa Nigeria papa julo gege bi oro ko orilede Nigeria to ntoro aje bo seri siwaju se ninu oro re o toka si wipe gbogbo awon osise ti nbe lorilede Nigeria lara yi ta tire awon eso alabo to nti awon osise leka eto ilera awon oluko ati awon osise oba gbogbo ona ni won to se lati tewo gba owo osu eyi to moyan lori lojuna ati le je ki won gbe igbese aye eyi to dun gbe fun won ninu oro re o salaye oro nibamu pelu bo se nte pele mo ati foro wero papo lori ati fi igbaye gbadun ti awon osise to fi di re mule o toka si igbenu soke eyi to tun ni se pelu owon gogo oja ati bo ti ja wipe igbaye gbadu omo niyan o na lo le koko to si je ko di mimo wipe gbede ki owo osu ohun o na lo to si gbogbo awon osise ni ti butoro orilede wa Nigeria akose mose dokita eleto ilera iyun lagbon eyara to ni se pelu eti imu tonti ona fun iyun dokita John Babarinde lo ti tepele mo wipe o se patake lati se amojuto to lorin iyun fun awon eyara wa to je eti imu tonti ona fun papa julo lasiko ojo ta wa yi o soro ohun lasiko to nkopa lara okan lori eto wa iyun nikoni 32 FM 94.9 ta pe ni dokita ori afefe o je ko di mimo wipe lati ma se awon eya ara isile papa julo lasiko ta wa yi tabi lati ma mu awon ohun ko tokan ki a ma ti bo inu eti wa labe boju wipe a nko eti wa to nti idoti tin bembe tabi lati ma fi nkan ti ko to ti bo imu wa ninu oro re we salaye oro wipe sisa mulo awon ogun lai gbase lowo dokita akosemose o na lo je okunfa kan kunrin eyi to le se okunfa ki eti igboran wa koni ijamba be si na ni imu to nti ona fun wa dokita Babarinde latari eyi lo ti wa paro wa si gbogbo awon orilede wa Nigeria lati lo re mo ase ayewo lore kore papa julo laoko ti won ba nkefin awon ami ara eyi to mu ifura lowo ninu awon eya ara won yi iyun eti wa oju it eti imu ati ona fun eja gbo ariwoye dokita John Babarinde
1: eti imu ati ona fun won se pataki seri eti imu ati ona fun won japo mora won ti aisan ba se okan boya eyan ni fike fike a ri pe a ke si pe eti yen o da bi ko di be kan na igba mi be to je pe ti ona fun ba ndun yan o le ma je ke ti ma royan olohun si se da re eti ma ntoju are eti ma nse idoti awon idoti won ma njade fun ra won sugbon nigba mi a so pe eti wa idoti arin eti awon ona ti idoti yen fi ngba jade di won lowo to ba wa ya a wa ganpa a wa di eti to ba ti wa di eti a je ke ti ma royan a je ke ti ma gboro dada o le je ke ti ma hoye elomi ani eti ma yun ohun wahala ti a n dalẹ nigba ta ba pa nu eti o po ju bakan na inu ojo la wa yi so a ma so fawon yen pe kun ma da gbogbo ara won kun ma mu nkan tutuju to re lemi to ba mu nkan tutuju o ma nfa awon mo wewe wa e mo ja mo fomi to mi tutuwe won omi to loworo ni won si ma ma mu nkan tutuju gbogbo eleyi o ran wa lowo lati da gbogbo imu wa ko si ni je ki a ma se aisan ofikin lore kore a toju ara wa otito ati bo se ye ka moju to ilera wa ti a ba ni complain ninu eya ara wa kankan e je ka yoju si awon akose mose boya eti rin wa ni o boya eti wa nho ni o bakan na awon nkan to le ba eti je bi ariwo ariwo gbodo poju keyan mo gbo ariwo tariwo ba poju o le ba eti je a tan gbodo mo re eti abi ka mo ki nkan bo eti lai nidi o le fa wahala fun wa bakan na asiko ojo la wa ye je ka toju ara wa eyan le ma ni aisan ofikin ti a ba ji siri pe a ni o nwa ko lo boro a je ka yoju hospital e mo ja so pe kaka lasan ni a gbodo yoju hospital lati se ayewo ara wa ko le mo itoju ti o peye ti a o gba
0: iroyin agbaye lekunrere lesson 30 gbo lati ko ni 32 FM 94.9 Nele okere. Awon akeko merin dilogun iroyin fidi e mule wipe won ti se pe kin re ki ku olojo ojije latari isele jamba na kan to be sile nile eko eleyi to wa lekun iwo orun nile Kenya iyun ti solulu ile Nairobi iroyin fidi e mule wipe owo na lagbaro ohun na lo bere lo ro kutukutu aro oni ti se ojobu alamisi nigba ti awon akeko ohun ti won sun lowo iroyin toka se wipe iko awon eso alabo to je ti olopa ati awon iko yi tin dola ona ni won ti bo si enu ise lati le ri bi pe won do la awon akeko ohun ki sele jamba na ko ma ba tun koja bo se ye lo bo tele je pe awon alase oni royin toka si bi pe won o ti toka si okun fa isele na ohun be gege oni royin je ko di mimo wi pe egbe alagbele ibupupa to je ti egbe alaanu o na ni won salaye oro wi pe awon iko to ndo la isele pa jawire awon na ni won ti pa wopo lati le ri wi pe won gbianju lati pinwo isele buruku ohun alakoso forate eko lorilede ohun salaye oro wi pe isele jamba na buruku ohun o na lo be sile iyun oni aja kini to je ti legbe awon akeko ohun leyi to si je wi pe owo ina buruku ohun o na lojo aja kini ohun to si jo lule pelu afikun oro wi pe ile eko o na ni yo bere sini ma yonda awon akeko pada sodo awon obi won ati alagbato titi ojo oni nibamu pelu ati le fi aye gba awon alase lati le se iwadi lori ohun to sokunfa isele ijamba ina buruku ohun. Iroyin lagbo amugborodun o sere ori itage birin ni Reginald Daniels lo ti salaye oro wi pe pata o na ni ife ohun lo ti yo kuro ninu oro igbeyawo iyun logan eyi to je wi pe nse na ni ofan to to si gbegiri laarin ohun ati oko re telere Senator Ned Nwoko. Iroyin toka si wi pe ni gere gere ati tenubodo fun odun 2025 o na ni igbeyawo ohun ohun lo fori sopo to si fojuwe na awon kudie kan nibamu pelu awon esun ko to eleyi ti Senator Nwoko to fi na kare se wi pe ise na ni nwo yaja ninu lilo ogun oloro to nti lilo awon ti lile to si mu ni imokumo bo tile je pe Reginald Daniels o na lo bo sita gbangba wale lati tako esun eleyi ti Nwoko to fi kan be gege o na lo na fan rere wi pe nse ni Nwoko on lo je eleyi to ntowo bo oro loju to si so nkan ti ko sele fun awon iroyin yajo atawon sele mi to sele laika ohun agbegbe yin te fe fi to wa leti e ma bo ni ile erin ni Premier Hill Mokola Ibadan tabi ki e fi awon atejise yin so wo ranse si oju opo bare ni soro yi 0705-655-0949 eyi lo pin iroyin agbaye wa lekun rere fun ti tasiko ta wa ki n to ma lo awon koko to jeyo ninu royo ohun re lekan se egbe awon oludasile ile eko aladani lorilede Nigeria lo ti kegba jare lori isoro aisi eto abo to nti kikolu awon ile eko ikan kugbo legbo oselu APC ti ni asaju agba ninu egbe nikan o na lo le fidi eni to jawe olubori mule nile okere awon akeko 24 lo sepo kinre ki ku olojo ojije latari isele jamba na kan to waye nile Kenya o nsere birin Reginald Daniels lo ti so pe ife ohun ti bo sonu kuro ninu oro eto igbeyawo e se be ti te ti gbo wa olubi npe fatoye lo ko mi e ma gbo ikoni 32 FM yo dara fun wa

0: ilé yóò gbé wá a bá polówó ẹ a bá ta á à ń bá ní ra ilẹ̀ ẹni bá fẹ́ ra ilẹ̀ a ní onírúurú ilẹ̀ lọ́dọ̀ wa ibi tẹ́ ẹ bá fẹ́ nínú àwọn ilẹ̀ tá a ní a ẹ gbé wá a bá yín ta á àbí tẹ́ ẹ bá fẹ́ rà lọ́dọ̀ wa náà a tà fún yín kí mo bá wọn ohun ẹ̀kejì nílé iṣẹ́ soft sand a wá kì í ṣe àdéhùn ká má múṣẹ gbogbo tẹ́ ẹ bá ti gbọ́ lórí soft sand show àbí tẹ́ ẹ bá ti rí lójú òpó wa kankan tó jẹ́ soft sand property ní o ẹ mọ́ yà síbòmí o soft sand property gbogbo tẹ́ ẹ bá ti rí ń bẹ̀ tá a ṣe ládéhùn àbí tá a sọ lórí rédíò àbí lójú òpó ayélukára wa kò sí nkankan tí ó yẹ tẹ́ ẹ bá dé ọ́fíìsì wa mọ́ lọ́wọ́ yìí náà jẹ́ kí n sọ nípa àwọn properties tó wà ńlẹ̀ lọ́dọ̀ wa àwọn properties tó wà ńlẹ̀ lọ́dọ̀ wa báyìí ná a ní estate mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tá ń tà lọ́wọ́ fẹ́ni tó bá fẹ́ kọ́lé àbẹ́ni tó bá fẹ́ dókòwò ilẹ̀ pé kí n rà pamọ́ bóyá torí àwọn ọmọ má jẹ́ kí n náwó yìí náà bla bla bla bla bla àti ìrọ̀ ẹni tó rágbó 1.5 àti ìrọ̀ ẹni 1.2 àwọn àgbò kan mọ̀rọ̀ kan bíùdì ẹ̀ ni tó bá tí àgbò wa kanyàn ọtọpẹ́díkì ọkọ ni bí ìgbà tó kọ́ tó dá àmẹ́rin bá gbáyàn ni tí àwọn àgbò tí mo rí bá kanyàn ọtọpẹ́díkì ọkọ àti ìjàgbò báyìí sìn súnà ni ẹ̀tọ́ ni ọwọ́ akú ìrìnàjò báwa gó ṣe gba yìí torí tẹ́ ẹyin ẹ̀ rò pé tẹ́ ẹ bá jọ jókòó ń gbà mí pé ẹ wo mo ń lọlé tí mo rẹ́ǹtì àbí mo ń lọlé ọ̀dọ̀ mi ó ní wait tó bá wà àwọn tẹjọ́ ń jókòó tí kálukú sọ pé mo ń lọlé ilẹ̀ ẹ̀ṣẹ̀ mọ́ ni ojú kí wá ní kan ibi ilé tiẹ̀ lọ ń lọ a ní àtìlẹ́kùn mo ń lé mo ń lọ wàá jáwọ́ jẹ pé ilé tẹ̀mí rẹ́ǹtì mo mọ̀ ń gbé kìí sárun gbogbo èèyàn kọ́ ni ó kọ́lé lókè pẹ̀ o ò yẹ kó fọ́ sí kàtígórí àwọn tí ò ní kọ́ láyé bí ó ṣe mọ ní ọmọ ìrìnàjò yẹn la fi lò ẹ̀ báyìí so a ní nínú àwọn estate wa a ní mango estate tó wà ní àkùfò kẹ́ ẹ tó dé ojú ọjà àkùfò yẹn ni mango estate wà mango estate goes for 2 million naira ní mango estate mo ń bá ọ̀rẹ́ wa kan tíṣẹ́ dọ́dà àpọ̀ abájọ́ sọ̀rọ̀ léyà lánàá ó lẹ́yìn oní 2 minutes ọ̀gbẹ́ni tíbi tí wọ́n wà tó bá jẹ́ pé ẹ̀ ń ná ké fáwọn èèyàn ni wá wo ọ̀dọ̀ wa wò 2 minutes wa is 2 minutes tó bá jẹ́ pé ibi tẹ́yìn ti tẹ́yìn ṣe ń rò business yín tó jẹ́ pé 2 minutes tí ẹ pè fún àwọn tó fẹ́ ra nǹkan lọ́wọ́ yín at the end of the emma password wọn ni pé kù díẹ̀ òun náà là ń wò lọ́ọ̀kan yẹn 2 minutes wa ní soft sand is 2 minutes kí ẹ jẹ́ ti ọ̀rẹ́ jẹ́ ti mango estate 2 million naira là ń tà bákan náà la ní ní olóje tí olóje yẹn ló ná ológun ẹrú ìyẹn is 3 million naira 3 million naira 3 million naira ni ìyẹn ń tán lọ ó ń tán lọ 3 million naira ta ti olóje yẹn a pè ní orange estate ẹlẹ́ẹ̀kẹta òun ni apple estate gbọ́dọ̀ sọ pàṣẹ ṣáṣọ lójú ẹ̀ mọ́ ó ti lé lóṣù kan báyìí yóò bá ti máa lọ méjì apple estate náà ti ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn wà ní ayégún lọ́nà olójú oró yẹn ojú títì ni before circular ojú títì ni ìyẹn náà maximum of 2 minutes tí ìbá ṣe pé lamborghini nìyẹn gbé dání o tó yẹ pé ó máa ra lọ yíyé kó lè kọjá o mo lè pè ní 4 minutes fún lamborghini maximum of 2 minutes tó yẹ pé èèyàn lu ẹsẹ̀ wàá fi ìṣẹ́jú mẹ́ta dé orí ilẹ̀ wa tó bá tó bẹ̀ ìyẹn ti apple estate yẹn tó wà ní ayégún ìyẹn láta ní 4 million naira àǹfààní tó bá ń bẹ lórí àwọn properties àwọn estate yìí àǹfààní tó ń bẹ ńbẹ ò ní wípé ẹ lè sanwó ẹ díẹdíẹ ní sanwó díẹdíẹ yẹn ò ní pé ó ní 2 million naira kò sẹ́yìn tẹ́ ẹ lè san 40% sílẹ̀ kẹ́ ẹ máa san ìkú díẹdíẹ omidan esther èló ni 40% ti mango estate tó jẹ́ 2 million yẹn.
1: 40% mango estate 800,000 naira ni.
0: 800,000 lẹ sọ sílẹ̀
1: bẹ́ẹ̀
0: èló ni àwọn máa san lóṣooṣù tí ó fi gbóṣù mẹ́fà.
1: 200,000 naira.
0: Ẹ bá ti san 800,000 sílẹ̀ a ti mọ̀ pé nífẹ̀ẹ́ láti ralẹ̀ ní àárín oṣù mẹ́fà ẹ wà máa san 200,000 tí owó yín bá ti pé ilé iṣẹ́ soft sand property á fún yín ní ilẹ̀ níbi tí ẹ bá fẹ́ tẹ́ ẹ bá ti san deposit 800 yẹn a mú yín lọ sórí ilẹ̀ ẹ lọ wo portion tẹ́ ẹ bá fẹ́ gangan abala bi tẹ́ ẹ fẹ́ ẹ náwó sí ilẹ̀ ẹ ní dé padà ká sọ pé lómi ti sanwó bẹ̀ portion tẹ́ ẹ fẹ́ nínú àwọn estate wa tí ẹ bá ti deposit 40% yẹn a mú yín débẹ̀

0: yo wa eni to wa lo so ninu e baje ni abe to da ogun odun pe ko keyin wa gba owo
1: en to ro pe yo wa ba ngba ni ogberi won ni eni tani ile mo ken le mo
0: ile mo lati gba owo
1: o kunu bo lo ti a ti be ro gba
0: Ah, iku polowo odo gbe wofa sapana ponu gbowo alarin na yin baje ibo wa ni omo olowo si wa ruwo baba re gba ogodun pe okola ebi ti o ti gbowo si ma gbogbo eyin te lowo nta bi te lokan si bi kan be se lanfani lati ma gbo mi re titi yan ni jasasan o e tori ireti en to lowo ogbere ireti e ja sasan ni baba wa do odun yo pe baba dagba nbo wa kola alaji mufta ogunrin de marin doti bere pe se ede yoruba ni ase be ni ase won ni pe kose kose ni ti la kose awe eyan ti fi be idan sowo suri ta kwa ilu jara sugbon yin ti re ti ma mu nbe ara ni yaye wa nbe mu iwo oye bode wa nbe dasula rike wọ́n ń bẹ susan adeboye wọ́n ní pé ifanla àti baba paaki ní pẹ̀lú lówelówe rasidat aderintọ alaji mufta ronke tosu wọ́n wà ń bẹ láti awẹ́ ó yá ẹ̀yìn ara lé kinú ń kàn yín etí mo bèrè náà ni pé tí wọ́n bá fi ewé ọ̀dán ránṣẹ́ sí èèyàn àbí wọ́n lọ fi ra iwájú ta àbẹ́kùlé èèyàn kí ni yóò bá ń sọ 809-7949 tabi 0705-5949 bakana +234-906-2949 +234-906-2949 Ekasan Asekun o Ami Ah, mi gbo yin dada. Hello. Hello. Se n gbo mi.
2: Gbo yin bayi.
0: Ehn.
2: Oruko mi ni Ogutade. Pasolo AK, I am number 1.
0: I am number 1.
2: Bele.
0: Ta lo fi n je number 1.
2: Olo lo le number 1 e ma ki 100.
0: Aya o. Se ke fun yin. Ba ni won kin.
1: E ku ilu o.
2: E pe fagayo kale o.
1: Amina.
2: O ye fun ibere karun.
0: Ibere karun, ibere karun, ibere karun, ibere karun.
2: Mo pe enjo ni o.
0: Ki le wi?
2: Mo ni mo pe enjo ni.
0: Nigba wo nu?
2: Ah. Lojo tere ke ti je ti wa ni tere ti number mi.
0: Aha, o ti ye mi, o ti ye mi. Ah. Ah, mo fi so si ko si wala.
2: Ero de mi. Ẹ sẹ́ di ẹ̀fọ́ o.
0: Ẹ lójú tì. Ṣé bí ẹ̀yin kọ́ lẹ́kẹ́ ẹ máa fà lẹ́ran ọdún? Ikú yín kọ́ là ń kú lọ.
1: Ẹ̀bí.
0: Ẹ̀mí tí wọ́n á ń bi iṣẹ́ ń gbogbo àná. Ẹ wá ń bẹ̀rẹ̀ ẹ̀yìn ọdún nísìnyí.
1: Ó ti tún wà ń bẹ̀rẹ̀ lónìí.
2: Ọ̀dà kò sí wàhálà.
0: Kò sí wàhálà.
2: Ipá mi, ọ̀yà ìbí ìkarùn.
0: Ìbéèrè karùn-ún. Ah, ìbéèrè karùn-ún. Mo ń bọ̀ ọ́. Ẹ kí ni tí wọ́n fẹ́ fi bá yín mú nǹkan yìí ni ò tí ì gbéra o. Ètò yìí sílẹ̀ ṣe láì.
2: Ifa.
0: Emi ti bere bere mo ni ti mo fe fi ba yin mu nkan o ti gbera. In ti bere bere lowo yin. Abi se mo ti bere bere lowo yin ni.
2: Ba le, mo le fa bere.
0: Eh, o ye jin fun yin bere. O ye ibere karun abi. Ibere karun e ma gba o. Koni re ya ilu.
2: Koni re ya ilu.
0: Eh.
2: Koni re ya ilu.
0: Eh.
2: O ye de lo kun won lo de.
0: Kò ní rẹ̀ ya ìlú kó lóun ò lóde. Ah! Kò ní rẹ̀ ya ìlú. Ó wù mí kẹ́ ẹ gbà.
2: Kò ní rẹ̀ ya ìlú.
0: Kọ́pà yìí sí omele. Kó.
2: Kó sì sí omele.
0: Kó sì sí omele. Ah! Ẹ ti fẹ́ gbà.
2: Kò ní rẹ̀ ya ìlú.
0: Tí wọ́n bá lọ sóde jó, ìlú wọn ló máa ń léwájú.
2: Ìyá ìlú lẹ.
0: Ẹ̀wọ̀n ló máa ń tẹ̀lé.
2: Sakara omele.
0: Omele kò ní rẹ̀ ya ìlú bómele bá ń dún ṣe mọ̀ pé bí omele bí ìyálù bá ti lù lọ omele ló máa gbà lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n tómele bá ti ń dún òun ò mọ̀ sinmi díẹ̀.

0: Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè o. Ìyá Bíbù láti Labọ.
1: Ẹ̀ka ọ̀pọ̀ ọdún bá mi kò kí yín jà.
2: Ẹ̀mọ̀ ká san o.
1: Ọdún wa yóò máa lọ sí Kánlá.
2: Àmẹ́ àṣẹ ìdùn
1: rẹ̀. Ẹ̀yà fún mi, ẹ fún mi ní nǹkan ọdún.
0: Kí fún yín ní nǹkan ọdún, ẹ ṣeun. Ó yá o, ẹ mú ìbéèrè.
1: Ẹ fún mi ní ìkẹta.
0: Ìkẹta ọ̀gẹ̀dẹ̀ dúdú ọ̀yá bùsàn.
1: Ọmọ burúkú ọmọ ìyàlú pa.
0: Ọmọ ni òní ṣẹ̀dí bẹ̀bẹ̀rẹ̀.
1: A filẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmí.
0: Ẹni tó gbẹ́lẹ̀ ní pàkú mọ́.
1: Ẹni tó ń sunkún ariwo lásán ní pa. Ifeanyi fún mi láti látọdún tó lọ.
0: Ìyá Bíbù. Ìyá Bíbù. Ìyá Bíbù. Ìyá Bíbù ṣe ń gbọ́ mi. Wọ́n ti lọ.
2: Wọ́n ń gbọ́.
0: Tẹ bá ń gbọ́ mi fún yín ẹgbà ni o. Fún mi yàtọ̀ sí pé mo gbà. Ìtorí lomi ọ̀ ni pé ó fún ya Bíbù yín fún yín o. Ẹgbà ni o. Ìtorí àìsọ̀rọ̀ ìyànrọ̀.
2: Ìwọ náà kí mẹ́wàá ń bẹ lọ́rọ̀ rẹ̀.
0: Mo ti gbọ́ ẹlòmí ò ní fún mi bọ́ ṣe fún ya Bíbù.
2: Ó ti sọ pé kọ́ ya Bíbù gbà ni.
3: Ẹ
0: káàsán o.
3: Fandamo
0: kí ni o. Ẹ ṣeun.
3: Fandamo kí ẹyin náà.
2: Ẹ mà ká san o.
3: Ẹ kú ọdún o.
2: Ẹ ǹlẹ́ sà.
3: Ẹ sọ̀pọ̀ o.
2: Àmì o, àṣẹ Edumare.
3: Fanda.
0: Bá mi.
3: Ẹ tí ìfún mi ní ẹ̀bùn
0: ni o. Ẹ rọ̀ wá láìpẹ́, ẹ rọ̀ wá láìpẹ́, ẹ rọ̀ wá láìpẹ́. Ọwọ́ mi ẹ̀mí ni mo fà, ó yẹ kí n ti fi nọ́mbà yẹn sọwọ́ sẹ́nu, ṣùgbọ́n gbogbo rọ̀tìrọ̀tì tó wà ńlẹ̀ náà ni.
3: Ẹ fún mi nọ́mbà kẹrin.
0: Nọ́mbà kẹrin. Mọ̀lú tó jèbù. Fíyà jẹ Fúlàní. Ọyà.
3: Àìsàn oníyàrú ló fíyà jẹlẹ́mẹlẹ.
0: Àìsàn kí ni?
3: Tí onílù tó yàrú.
0: Ló fíyà jẹlẹ́mẹlẹ. Ẹ ṣeun. Owó ò sí.
3: Ìbọn tẹ̀lé o.
0: Owó ò sí.
3: Ẹni oṣù.
2: Ọyà.
0: Àkókò wọn ti pé. Àkókò wọn ti pé. Tí bá bẹ.
2: Torí wọn lọ bèrè kẹta o.
0: Ẹbí mo fẹ́ bèrè kẹta bó o ti lọ ni. Mo lè dáhùn ẹ. Ẹyí tí ti jẹ́ jọ á fún yín bá mi.
3: Mo lè dáhùn rẹ.
0: Ẹ lè dáhùn ẹ. Àgbà tí ń tètè bèrè. Oníṣègùn tí ó wo ìṣe ò sí. Ọyà.
3: Ó ti
0: kọ́ mbẹ́. Ṣé bẹ́ẹ̀ lẹni dáhùn rẹ̀ ni? Ó yá wa. Ẹ rọ wa láìpẹ́ ṣẹ́gun. Bá mi kọ́ ló mọ̀ ṣe yín ní ẹ̀sùn lẹ́yìn ìbejì sí mi o. Kọ́ ló mọ̀ ṣe yín lẹ́sùn lẹ́yìn ìbejì sí mi o.
2: Wọ́n ti jẹ́ dé òwú náà.
0: Ẹ káàsán.
2: Wọ́n jẹ́ dé òwú fún ọ.
0: Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè.

0: Kí ló ń sun ọpọ́ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
1: O ní láti jẹ́ méjèèjì, se jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá, jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun t

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi chicken flavour sí ọyá ẹ̀ sípẹ́ẹ̀lì celery
1: SELARIE salary
0: bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary ó yá lópin ìgbìyànjú ẹ sípẹ́ẹ̀lì turmeric
2: TURMERIC turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: kẹ́kẹ́ ni ìròyìn kún lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn bá ti ṣe ọlọ́run ọkọ̀ wa mọ̀ ṣe torí pé bá ṣe láwọn ìròyìn káràkátà náà látún láwọn gbẹ̀mùròyìn tó ń bẹ́lẹ̀ yíká jágèdádù àgbà ńláyé àtàwọn ọ̀rọ̀ míì eléyìí tó gbé wọn dáadáa ọkàn orílẹ̀-èdè wa nàìjíríà níbi tí ọ̀rọ̀ ti sọra rẹ̀ ó kúkú jẹ́ ṣíṣe pẹ̀lú àwọn ìròyìn tá ń gbọ́ ẹ já wá mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan náà níbi abátidé tẹ jóun òun náà láti máa tẹ̀síwájú lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn bá ṣe ń bára wa sọ̀rọ̀ lórí ìkànnì adẹ́nipò òṣèlú 32FM 94.9 Laughter House òkè tètè Premier Mọ̀kànlá ní ìlú Ìbàdàn mo sọ̀rọ̀ kádàkátà fún àwọn ó sì mú lódidi débi tí ó ní àpẹẹrẹ pàápàá jùlọ bí onírúurú àwọn ẹgbẹ́ bọ́ọ̀lù bọ́ ṣe parí sáà yìí tí ẹ sì tún sáré pé kí ẹ̀mí kó tún dùn kó gbogbo kan sí jùbí tán bá dé lọ irúfẹ́ àwọn ẹgbẹ́ bọ́ọ̀lù bẹ́ẹ̀ ní ikọ̀ Barcelona ilé tó gbadé líìgì ní orílẹ̀-èdè Spain bákan náà ikọ̀ Arsenal náà láwọn lọ́wọ́ lára àwọn ọkọ̀ tí ń sọ nípa wọn àdéhùn tuntun tí wọ́n fún Michael Carrick ní ikọ̀ ti Manchester United ló jẹ́ kó náà sọ pé kí ṣubú tẹun kálukú náà ló ti sáré bí ó ṣe dun tiẹ̀ báyìí ẹ jẹ́ wá máa mú lẹ́sẹsẹ bá ṣe kọ̀wé rẹ̀ ká sì náwó pé oríire sí ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Crystal Palace èyí táwọn náà dá bẹbẹ ní ọwọ́ àṣálẹ̀ tí a ná nígbà tí ẹ borí nínú ìdíje ti conference final tí wọ́n gbá tó wá fún láyè láti máa kópa nínú ìdíje Europa tá a bá tẹnu máa dẹnu dé àtúmọ̀ káwú àkáyìn ni pẹ̀lú tó ń ṣẹlẹ̀ báyìí ikọ̀ ti Manchester United lábẹ́ ìṣàkóso Michael Carrick wọ́n ti kówó bóde owó tó ń lọ bíi mílíọ̀nù mẹ́ta ó dín ní ogójì owó pọ́ùn náà sọ nípa rẹ̀ láti lè tan Ederson kúrò nínú ikọ̀ ti Atalanta ní Bergamo lórílẹ̀-èdè Italy láti kún wọn ní àárín gbùngbùn fún iṣẹ́ sáà tuntun lára bẹ́ẹ̀ náà wò dúró lórí Elliot Anderson tínú ikọ̀ ti Nottingham Forest lára àwọn agbábọ́ọ̀lù tí ń wò lójú bí kò bá jọra wọn àmọ́ bá ti ń sọ̀rọ̀ yìí mílíọ̀nù mẹ́ta ó dín ní ogójì owó pọ́ùn ó ti ń bẹ́ẹ̀ ńlẹ̀ irúfẹ́ ìròyìn bẹ́ẹ̀ ka ikọ̀ ti Arsenal náà ilé ìtàn ni ọwọ́ iwájú àwọn ó gbọ́dọ̀ léwúra sí iwájú sáà tó ń bọ̀ wọ́n ti ń jẹ ọ̀rọ̀ Morgan Rogers lẹ́nu agbábọ́ọ̀lù ikọ̀ ti Aston Villa yẹn nírú àkókò tá àwọn ń sọ̀rọ̀ rẹ̀ dáadáa ṣùgbọ́n bẹ́ẹ̀ ikọ̀ Man City àwọn náà dúró lórí ètò ẹ̀mọ́ ikọ̀ ti Chelsea náà àwọn náà ti dẹ̀yìn lórí agbábọ́ọ̀lù ẹ̀mbá kókó wọ́ta náà ni káràkátà ọ̀hún ni ó gbé fún bá ti ń fìdí ẹ̀ múlẹ̀ nínú ikọ̀ ti Liverpool ìṣẹ̀mí kan ó ti débi tó ti lóhun ó dúró nu bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nìyẹn o ní ti kúkọ́ bí kò ṣe wípé bá a bá dẹ̀gbà kọjá àbá tí onírú bí bọ́ọ̀lù àbọ̀ fọ́ ọmọ ẹni Mohamed Salah ni a ti wípé ikọ̀ Liverpool ti ń wò báyìí o pé lílọ rẹ̀ àfi káwọn lọ sínú ikọ̀ ti Bayer RB Leipzig láti lọ bá wọn sọ̀rọ̀ Yandy Omandi ń bẹ̀ láti darapọ̀ mọ́ wọn nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool èyí tó wá fẹ́ dun ni jọjọ tó sì dùn mẹ́lòmíì ó ní ọ̀rọ̀ kan Newcastle tí àwọn òǹwòye ti ń wò pé yóò wà lára àwọn ọkọ̀ tí ó lè wúra nílẹ̀ Gẹ̀ẹ́sì eléyìí tí ó mọ takàn gbọ̀n pẹ̀lú àwọn mẹ́fà tí ẹ ti ń bẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé wọ́n ọkọ̀ Chelsea ọyọ̀ dànù báyìí náà àti rí àwọn kọ̀ọ̀kan rìn bí ikọ̀ ti Bournemouth àti rí àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù bíi Nottingham Forest náà náà takàn gbọ̀n àti rí àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù bíi Sunderland táwọn náà ń gbọ́ wókè àti bẹ́ẹ̀ lọ àmọ́ ní ti Newcastle United àwọn tó fi ń ṣe ẹ̀ṣọ́ ló tún ti yọ ọ̀kan dànù lára ìyẹ́ wọn báyìí torí pé bá a ṣe ń gbọ́ wọ́n ti ń fìdí ẹ̀ múlẹ̀ wípé kọ́sẹ̀ ò tó kolẹ̀ bí ọ̀bá tí ìyẹn jù gan ni wọ́n kéde Anthony Gordon fún ikọ̀ ti agbábọ́ọ̀lù Barcelona ilé tó ń bí ọ̀pọ̀lọpọ̀ ròyìn lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú pé wọ́n sọ̀rọ̀ nípa bí Rashford bí ṣe dúró sínú ikọ̀ ọ̀hún nígbà tá a bá débi àtúpalẹ̀ bọ́rọ̀ bá kan kiri ọ̀hún a mọ̀ sọ nípa rẹ̀ àmọ́ bí ròyìn tún ṣe ń bọ́ta nísì wọ́n ló ti yẹjú àyẹ̀wò ètò ìlera rẹ̀ ó túmọ̀ sí pé owó tó ń lọ bíi mílíọ̀nù lọ́nà 80 owó pọ́ùn nìyẹn sọ lórí agbábọ́ọ̀lù yìí ká fi yàn ká fi dúró síbẹ̀ àná lórí àdéhùn ọlọ́dún márùn-ún tá à ń gbọ́ nípa rẹ̀ pé Gordon ló tẹ̀wọ́ gbà nínú kọ̀tì ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona síwájú sáà tuntun bí wọ́n ti ń sọ̀yún náà la ṣe ń gbé sí etí gbọ́ yí yàtọ̀ sí ìyún ọ̀rọ̀ Rashford náà bẹ́nu àwọn ìròyìn eléyìí tí wọ́n tún pín láàrin ara wọn torí pé nígbà tí Gordon ti wọnú kọ̀tì Barcelona báyìí òun tá ń gbọ́ òun náà ni wípé agbábọ́ọ̀lù lọ́wájú yìí kọ̀tì Manchester United eléyìí tí wọ́n fi sọfà sínú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Barcelona ní sáà tá a lò tẹ́lẹ̀ òun náà ti sọ pé ikọ̀ ti Arsenal àwọn náà sùn wọn ò fọ́ lẹ́rán lérò ọ̀rọ̀ rẹ̀ torí bá méjì kan ikọ̀ Tottenham Hotspur àwọn náà ń wo agbábọ́ọ̀lù náà gẹ́gẹ́ bí ẹnìkan eléyìí tó lè wúlò fún wọn nínú sáà tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ pé ó ń bọ̀ lọ́nà náà ni ẹ̀jẹ̀ adúróńbẹ̀ náà ká bọ́ sọ́dọ̀ àwọn olùkọ́ni náà ká mú láti orílẹ̀-èdè England níbi tí ròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí lẹ́yìn tí Oliver Gassner ti iṣẹ́ ìrìnjú rẹ̀ tó parí tán nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Crystal Palace tó ti ń lọgun rẹ̀ síwájú àkókò wọ́n ti jó di mímọ̀ wípé lórílẹ̀-èdè Germany ń tán náà wọn mọ̀ jẹ nínú líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì Bayer Leverkusen wọ́n ti tẹ́wọ́ gbà wọ́n sì ń sọ̀rọ̀ olùkọ́ni bóyá jẹ́ máa bọ̀ wá darí wọn nínú ikọ̀ ti Bayer Leverkusen fún ti sáà tuntun èyí tó ń bọ̀ lọ́nà nínú ìdíje ti Bundesliga ọ̀rọ̀ míì ń náà lọ́wọ́ o lórí Julian Alvarez eléyìí tó ti kọ àdéhùn tuntun ti ikọ̀ ti Atletico Madrid tí wọ́n gbé síwájú rẹ̀ ẹ̀jẹ̀ ń dánú dúró lórí káràkátà rẹ̀ torí tá a bá ní ká máa kà á lọ bí ìgbà tí yàn ń ṣe àdéhùn pé ọ̀la ọ̀dà ẹ̀mí oṣù ọ̀ni ẹ jẹ́ ká dídá tí ń bẹ lẹ́yìn ọ̀la náà ká tó lè sọ̀rọ̀ nípa wípé àwọn kiní ọ̀hún gbé wọ̀n tó láti wà nínú ròyìn orílẹ̀-èdè tà lóòye mí lùgbùlùgbù nípa bí àwọn olùkọ́ni bí wọ́n ti ń fi ìṣàkóso wọn sílẹ̀ láti inú kọ̀ọ̀kan
1: bossy omin leyin ti olukoni sari ti o ti lu odun kan ninu odun meta to ti adeun re pelu ko ti egbe agbabolu lazio to omokunrin o baba odi salensa lenu won tun ti binu ko ni aye won o eh won ni won ni le pari adeun e de mo gbe pe won ti wa lawon akoko kan na laarin sa 2021 ti 2024 gege bi olukoni ki to fi we ko wo popo won fi po won le amon tan gbon nisin oni pe won lo ropo ara fe paladino olukoni Tinu koti Atalanta ni Bergamo lati ra amara di daju pe won se papo pelu Cristiano Ginchili to je oludari ninu bola la fese gba lati apa abe o en gba pe o na ri kan mule fu iko ti Napoli o bo je pe po kesan ni se lori gbelewon ni sa ta wayi lara won ti tun sipo ropo oni Antonio Conte to ndagbere fu iko ti Napoli leyin sa meji Massimiliano Allegri won ti gbese lowo ti e ninu ko ti AC Milan tan se fi opa beru ti an fi le Slatan Ibrahimovic lowo bakan na Gennaro Gattuso iroyin tin gbe kakiri pe o sese o ko gba isakoso nu ko ti Lazio ti olukoni Mauricio Sarri to file iroyin kan Vincenzo Italiano na wipe o na se ta ti fi inu ko Bologna nle iroyin npo loni ran sugba gboro so ka ma so de bi irije ti Roland Garros to nlo lowo lowo tori pe oni ruru ijaya na lo nsele bayi opolopo nsele na lo nsele bi awon lagbara bi ati se subu ninu idije e ma gba ye pe lati ojo ti e ti kokko bere ni awon efo tin jabalu amo loni gbi te gbo o ti di iroyin to gbalẹ kan ni wipe Yannick Sila eni akoko ninu DJ pe o ti ba kini ohun lo ta ba gbagbe siwaju akoko yi lati gbati Alcaraz to ti ni farapata awon so pe ko sinu DJ omo na ti towo si Yannick Sila to je orogun re baba ji gbe gegele dada a ri pe yo ti to igba mesan to je pe awon agbabolu eleyin lori kankere mejeji ni won pin amiye na pin laarin ara won eleyin iba je lekewa bi okanu Alcaraz tabi Yannick Sina to ba pada gba amiye sugbon bi ta ti wo nisin Alcaraz wa Yannick Sina na ti fi ona ta han ninu dije on oborele lowo Juan Manuel Cerúndolo latorede Argentina bi ro yin se fidi e mule wipe alagbara tu sibunu a ma won to kunu dije to se se ki won da bebe abi da biara nigbati kini ohun to ba lo ni se tan ti o sele tan ni opin dije ti Roland Garros ti odun ta wa e mo pe ni ipele akoko ni odomode omodun 17 ni iyen mo squame lo ti da bebe to si ja e ti e fun re to ja baalu ninu igbese ile to kokko gba nibi to ti ja awon alagbara ti e ti mu idije ti US Open ti e ti mu daniri be kedere oro sora re na fun mo monster warika to je pe ologba amiye lodun 2015 gege bi eni waju o na ti jagbere fun idije ti Roland Garros ni ipele akoko leyin to bo sowo Jesper de Jong ninu deje ohun ati e ku nbe akati e ma so lo ka mu doduro lori oro ti Guy Murphys na omo rede France ohun na ile na lo ti so pe o to ge ti awon olori se wo se wo ti an si da bi ara fun ijoba ori ede Nigeria nbenu royin loni sijoba lo soro abi won gba enu won so mo kin pe kuro le kabo tinu yara igbo sa fefe 32 fm 94.9 abi mbola lamid loruko mi sporty crystal ati se to ta sere idaya role ni niyan o aku ase kodun a gbadun ara wa debi to ni apere e kabo
2: ridwan adegunle clever kin kabo so re tege
3: aji galodo e na kin kabo so re tege
4: rafael ambali loruko ti mo nje e ma baba

0: with 20 essential vitamins, minerals, and nutrients. One Supermalt multivitamin after breakfast every day keeps you going.
1: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jà ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí ọyà ẹ̀sì pẹ́ẹ̀lì celery
2: S-E-L-A-R-R-I-E salary
1: bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di salary ọyà lọ́pìn ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
3: T-U-R-M-E-R-I-C turmeric
1: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavor kan fún yín
4: ohun ìṣebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀ Oh.

0: 32 FM, 94.9.
1: Ẹ káàbọ̀ láti ojú ọjà sórí ìkànnì padà 32 FM 94.9 ìkànnì adẹ́rin Pọ́ṣónú. Ẹ a wà ní Laughter House òkè títí Premier Mọ́kọ́lá nílùú Ìbàdàn. Ẹ a máwọn ọ̀rọ̀ bọ́kàn lẹ́ẹ̀kan, à ń mú wọn bọ̀ lẹ́ẹ̀kan, ṣùgbọ́n ká tó yà síbẹ̀ padà kí n túmọ̀ nǹkan míì sọ lọ́rọ̀ náà. Pàápàá lórí àṣekágbá ìdíje ti UEFA Champions League láàrin ẹgbẹ́ agbábọ́ọ̀lù PSG àti Arsenal tó ń bọ̀. Ọ̀túnlá ni o, adájọ́ ọjọ́ ti pé ọ̀túnlá ọ̀la ló bò lójú. Àwọn Arsenal ni ẹ máa wo jẹ sí bóyẹ dúore. Mo máa ń like white colour. Ó ní fìtì àwọn Gunners rèé o, security yẹ kó wa. Ọ̀túnlá ni àṣekágbá yẹn watershed ojoojúmọ́ là ń túmọ̀ ẹ lójú ṣe, ojoojúmọ́ là ń túmọ̀ lójú ṣe. Ẹyin tẹ bá ń tẹ̀lé wa social media, ẹ ti ri mo ti upload ẹ ibi ìgbádùn tó make sense, tó sense making dáadáa ni. Irú àdúrà táwọn tó ń fún wa yẹn fún wa náà ni ẹ tún máa fún wa sí, kó lè máa lànà sí fún wa. Ọ̀túnlá ni ọ̀fẹ́ ni ẹ wọlé o, ọ̀fẹ́ ni ẹ wọlé, ọ̀fẹ́ lẹ máa wọlé aago mẹ́ta láti bẹ̀rẹ̀ pẹ̀lú nǹkan tí gíwa wa tá a jọ ń sọ lọ́wọ́ ọ̀sán yìí sìn. A kéde lọ́la bó ṣe lè jẹ́ ìrọ̀lẹ́ yìí náà ni màá fi sórí social media. Ó ṣeé ṣe kó jẹ́ pé bẹ̀rẹ̀ láti ṣe ege 1-3. Ó ṣeé ṣe kó jẹ́ pé bẹ̀rẹ̀ láti ṣe ege 1-3. Ìbẹ̀rẹ̀ láti ṣe ege 1-3. Àwọn tó ní ìbẹ̀rẹ̀ náà mọ̀ pé no, à ń lọ jẹun ìjà mọ tí mo gàrí sùn. Ẹ rí yàtọ̀, ẹ rí bẹbẹ pẹ̀lú ògo ọlọ́run. Gbàtà débẹ̀ tán fún àwọn kankan wà mo yín mú súkẹ̀. Ẹ fẹ́ fi I better pass my neighbor gbé freezer. Ṣé ẹ rẹ mọ àwọn tó ń bọ̀ wá kí yín ni? Ẹ bẹ̀ wá lé láwọn ọdún ká máa bọ̀ bí ìbàyìí ni nígbà tí mi ò bá gbèrò mọ́. Ọ̀rọ̀ mi kò lópin. So bóyá máa jẹ́ nìyẹn fún Champions League. Àwọn sọ̀rọ̀ kan bọ̀ lẹ́ẹ̀kan tó dàbí ẹni pé kò ní túmọ̀. Aliko Dangote bàbá dáadáa nínú àánú wọn $1 million ni wọn fi ṣe àtìlẹyìn fún pápá ìṣeré Moshood Abiola ń gbà yẹn. Ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn tóbi ogbówó yẹn mi. Adébútúkẹ́ Shitì Karaw Lesa bàbá náà wò pé adopt a pitch and náà sọ̀rọ̀ èkó ngbà náà. Ìmí wa mọ sáìdì ibi tí àwọn owó yẹn ṣe lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ń sọ bọ̀.
2: Mo rò pé ọ̀rọ̀ tí bàbá Adébútú yẹn kò ń ṣe ẹni tó tó odidi màálù rà ni ó kú ní fa àkájọ jẹ́ àmọ́ àbúrò àwọn tí wọ́n gbéṣẹ́ fún àdẹ̀mọ́ kókó bíi tí wọ́n tún ṣe àìṣe pápá ìṣeré Èkó oríṣiríṣi àwọn pápá ìṣeré ló wà mọ́kàn jẹ́ pé àwọn kan wà ń bẹ̀ tó jẹ́ pé
1: wọ́n jẹ́ àpòwọ́gbà
2: níbi ibẹ̀ ni àtúnṣe dẹ́pọ̀ oríṣiríṣi ẹ rí pé ní ìṣàkóso john ní adamosi gbàǹbì àti níjọba tó sọ pé òtún ṣe jẹ́ pé àwọn titan track lásán ni wọ́n kàn ṣe wọ́n sọ pé wọ́n sọ pé àwọn ti ṣe àdẹ̀gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tó wá ń yé mi lẹ́nu pé ti ń ṣáìdì ẹ̀dọ́ jẹ́ mínísítà nígbà kan rí ni pé nígbà tí ọlọ́lá ṣe ìmákindé tí wọ́n fẹ́ ṣe adamosi gbà wọ́n ṣe ọgọ́rọ̀ àwọn èèyàn dẹ̀ rí wípé ẹni yìí o ó gbìyànjú ipa àti ẹ̀ lórí
1: omi lọ́pọ̀jọ kà lọ
2: o gbogbo èèyàn rí pé ó ti dísìn náà ni wọ́n ara ń tún ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ díẹ̀díẹ̀díẹ̀díẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n sọ pé ẹni tó lọ wọ́n ṣe é bóyá wà láò rí ẹjú ibi tí wọ́n bá ṣe é sí ayọkùnrin sí ẹrẹ́lẹ̀ kejì àsìkò òṣèlú ti dé báyìí èmi dẹ̀dẹ̀ gbéṣẹ́ fún tèmi náà wá pò kan bóyá gá fi mí ṣe PA to the PA to the PA
1: on a special advisor to the PA. Mo
2: bóyá lórí animal feed àbí nǹkan kan ṣàgbé mi sí.
1: Èmi náà study toilet technology.
2: So àsìkò nílé fún mi láti lè máa sọ̀rọ̀. Ìgbéyà ẹ mọ̀ pé ọ̀nà kan láti lè capture attention àwọn ọ̀gọ́lọ́pọ̀ àwọn ìwà bàjú lọ ọ̀dọ̀ lérí ìdárayá. Mo lè dọ̀la ní ìsìnkan sọ fún wa yíbí ó dá o. Ok kí ló fà tó fi ń wá ìníwá pé Nàìjíríà ò ní gbà Congo ní lọ àti péjọ àti péjọ. Wọ́n kàn wá ìníwá gba kékeré nígbà pé wọ́n wá ìníwá ní ọ̀pọ̀lọpọ̀ yẹn sọ pé kò sí nǹkan kan tó ń jẹ bẹ́ẹ̀. Ṣé irúfẹ́ irú ọ̀rọ̀ yẹn ó ṣòro láti gbọ́ fún wa lẹ́nu bàbá Tinubu kan sọ̀rọ̀ ẹ̀ jáde pẹ̀lú iṣẹ́ tó pọ̀ ń ta wọ́n lè má lè sọ
1: wọ́n
2: lè jẹ́ lè gba ẹnu wọn sọ wípé abẹ́ ṣe ṣùgbọ́n gbogbo nǹkan tó bá délé ṣe pẹ̀lú òṣèlú níbi tó yé èmi dé níbi tá a wà nísìn báyìí tá a bá rẹni tó tí orí rẹ̀ pé dáadáa tó mọ nǹkan ṣe á sì lẹ́kùn fún pé máa bọ̀ nínú òṣèlú ẹ lórí ẹ̀ bá pé tó fẹ́ wọlé átìlẹ̀kùn mọ́ pé má débi.
1: Tí ó máa ti òṣìṣẹ́ fún wa.
2: Bó sì tẹ́ gan nítorí yóò ṣe é ṣe kó ní àdìdé nítorí jọ́sẹ̀lù nìyẹn bẹ́yẹn bá ti dá àjù tó mọ tí ń ṣe tí ń bọ̀ ń bí ajú ẹ mọ̀ wá o átìlẹ̀kùn mọ́ ṣùgbọ́n tó yẹ pé ibi tó yẹ pé òun ti tò ṣèlú bọ̀ ni ṣùgbọ́n ṣe rí irú nǹkan tán ní kan ṣe yẹn èmi ò tí ì gbọ́ nǹkan kan mi ò gba nǹkan kan ló ń jẹ́ bẹ́ẹ̀ gbọ́ ọ̀ǹtí tó bá tó bẹ̀rẹ̀ tí wọ́n proceed ìmú kó mọ̀ jẹ́ pé wọ́n sa gbogbo kíní yẹn nípínlẹ̀ kankan òun méjì ní south west bí méjì lókè ọ̀yà méjì lẹ̀ sí odò títà.
1: Mo ká ọ̀rọ̀ kan mọ́ bàbá báyọ̀ ọ̀nà nuga lọ́run lẹ́nu ọlọ́run jẹ́ kémi náà rówó tọ́mọ níwèé tó dáa o no oda ki kai we baba kai we won ni Nigeria ni what it takes that to yawo si definitely baba she fe se awon video ara won jo yawo lo confirm
2: okay ni odun ta wa yi
1: awa oni dore
2: ati odun to lo me lo ni grid collapse
1: ibe yen ma yo e ma ja
2: so lule se ma yo owo ti mo ti yayaya se ri to bi fe so ni pe komo yawo kankan loruko football oruko sport yan kan mo ta ta wa le bayi
1: ah se ile won ko ase ni
2: nti mo o ani kan mo yan kankan mo ki na fe bi se
1: awalaye osan
2: o le pe se atudu alabe se se ni nti mo so ni pe komo ya ni ti mo to ma fe yawo lori kankan kan mi a fe bi se kankan kan o ki won lo re ya bo ya loruko itu abo abi onje jije abi igbodigbo
1: onje egogo onje egogo
2: come for us
1: o ti e ku lalu
2: come for us what you let okay ta ba yawo nisin won fi lo olympic abi gbagbe enu inu ship eyan be so kale
1: e je oselu alatako le ti wa
2: ko nsoro alatako come on I stop come yawo mo mo so pe njo ba su china yo ba ko wa e ba yawo nisin to di go swa mo na
1: online mo si bebe kon gba kan osugbon china o lo oko kebe mo sin awon machine ayeraye ni ma ko ni kila mo se ba am for
2: boy je create ti wa si adi ni e mo dan pelu ko di ope en ti o ba se wo pada ni oyo mo
1: adi
2: abe gayi so ebi o olohun to egbon be se ma pa se lo to olohun fun alagbara
1: ah mi jesus
2: ko sin ta le se si e wo te ba re je ibi lo de ta ba re ota ko sin to se
1: mo mo pa o da o
2: to ti ye yin so emi o so pe kan ma se so to ba ti di bi mo du fe lo re ya woru baba te ne so ro nisin awon gangan ta ma su tita won o di ba mi yen se ma won so
1: ah o le wa ni pe oselu ko ma wo okuta ara dugbo nso
2: iru kan ta so ni pe won ni to gba lati yawo eh ah
1: eh mo so be won so be eh kini
2: oda
1: eh dekin ya so do yahu analyst
2: yahu baba
1: nigba ti oni gadiola o lo awon eyan kan tin be lati bi oko su mefa awon eyan kan tin be awon ile o de le soro ka danu a ma pe ke lu were were sugbon lopin e gadiola kede in fact ah e je ka dojo oja ka pada de ta ba de loro yan se so 32 fm 94.9 kan den e posunu e ku kale
3: ma wo mi bi mo se fe yin
4: mo n gba 32 fm
5: 32 fm 94.9
6: 32 fm tun ba na rayo pelu ase ka gba to mi le julo ninu awon ejo agbabo ni meji adaru oseju to ba mo be ati fi eye gaga ibo ni wa fe wa ni bi asika gba idije fe eye UEFA Champions League logbo jo osuka rodun ta wa yi
7: kevin de bruyne
6: fẹsẹwọsẹ ọhún nínú ilé máa mú ẹbí ọrẹ àti ojúlùmọ̀ bọ̀ ní watershed event center lójú ọ̀nà loyola college old ifẹ̀ road nìbàdàn fún àṣekágbá tí rúre wọ́pọ̀ gbangbangba ni àwọn móhùnmáwòrán wa mọ́kàn kúrò níbi fínnífín tí èròyìnbó tí òyìn ọ̀pọ̀ ènìyàn bí a ti ń ṣe látẹ̀yìnwá ẹwọ́ jẹ́ lọ́dún kọ́mẹ́jì lédè yorùbá pọ́ńbélé ẹ jẹ́ kájọ gbádùn bọ́ọ̀lù yìí pẹ̀lú ariwo àjàsà àti ìyàlẹ́nu bọ́ọ̀lù gidi nǹkan kò ní fòyiri nínú ẹ̀gẹ́ ẹ̀kì àti àwọn mímì jẹ́ tún já ọsí kì í ṣe nípa káwé bọ́ọ̀lù nìkan o àkàkà tí àwọn ẹ̀bùn ló wà nílẹ̀ láti fi ṣe ìfàjẹ́ lọ́jọ́ náà látòrí aṣọ ọ̀gbá bọ́ọ̀lù tó jọjú àwọn ohun èlò ńlẹ́ tó ń lọ náà kódà ẹ̀bùnwó gan kò ní gbẹ̀yìn lọ́jọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn alágbàtẹrù ní iléeṣẹ́ rẹ́gẹ́ london dry gin ọ̀fẹ́ lọ́wọ́ wọlé fún gbogbo ẹni tó bá wá lọ́gbẹ̀jọ́ oṣù karùn-ún ọdún ta wà yìí bẹ̀rẹ̀ láti agogo mẹ́ta ọ̀sán nígbàgede watershed

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí ọyà ẹ̀sì pẹ́ẹ̀lì celery
1: S-E-L-A-R-R-I-E salary
0: bọ̀dá mi ẹ̀sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary ọyà lọ́pìn ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavor kan fún yín
3: ohun ìṣebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti ata lè pupa olùyípadà ayọ̀
4: With love from power.

0: oiled, from sizzling pans to winning plates. MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria. Power Oil.
1: Owó iyebí yẹn lọ pé èèyàn fi tún fóònù ṣe síbẹ̀ kò gbádùn ẹ̀. Ìròyìn ayọ̀ rèé. Real phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer. À ń tún fóònù pẹ̀lú laptop ṣe. Bóyá ẹ ti gbé fóònù pẹ̀lú laptop yín káàkiri tí wọn ò gẹ́ tiẹ̀. Ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, iTel. Bẹ́ẹ̀ la tún ta fóònù lóríṣiríṣi pẹ̀lú laptop tó jẹ́ London use tó fini lọ́kànbalẹ̀. Real phones for your phone repair, phone unlocking. We are always there for you. Real phones. A wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúpẹ́ ẹnu ọ̀nà tó wọlé sí Pòpò House, Dùgbẹ̀, Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí aago 0706-436-8169. 0706-436-8169. Tàbí 0809-695-7878. 0809-695-7878. Real phones. Iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer.

0: sẹ́tẹ̀ ọ̀rọ̀ nàìjíríà gan-an kéèyàn ó fi ẹnu kéèyàn ọ̀dá kẹ́ni. Àwọn fi àìhò wọ́n mú nẹ́pà lójú títì ń pè wé mọ́tò owó òpè. Nígbà táwọn nẹ́pà dé ọ́fíìsì àwọn fi àìhò, ó rí páwọn fi àìhò náà wọ́n fi wáyà kọ́ni, wọn ò mú lé wọn dáadáa.
1: This skit was performed by Orolabi.
2: 32 FM 94.9.

0: two FM tun gbọ nara yo pẹlu asekagba to mi le julọ ninu awọn ẹgbẹ agbọbọ ni le yoro ko meji adanu iseju to ba mo be ati fi eye gagara ibo ni wo fe wa ni bi asekagba idije fe eye UEFA Champions League logbo jo osu ka run odun ta wa yi
1: Kevin De Bruyne
0: fẹsẹ̀wọ̀sẹ̀ ọ̀hún nínú ilé máa mú ẹbí ọ̀rẹ́ àti ojúlùmọ̀ bọ̀ ní watershed event center lójú ọ̀nà lòyúnlá college ó di fẹ̀rọ̀ nìbàdàn fún àṣekágbá tí rúre wọ́pọ̀ gbangbangbangba ni àwọn móhùnmáwòrán wa mọ́kàn kúrò níbi fírìfì tí èrò òyìnbó tí òyìn ọ̀pọ̀ ènìyàn bí a ti ń ṣe látẹ̀yìnwá ẹwẹ́jà ládùn kan méjì léde yorùbá pọ́nbélé ẹ̀jẹ̀ kájọ gbádùn bọ́ọ̀lù yí pẹ̀lú ariwo àjàsà àti ìyàlẹ́nu bọ́ọ̀lù gidi nǹkan kò ní fòyín rí nínú ẹ̀gẹ́ ẹ̀kì àti àwọn mímìn jẹ́ ẹ tún já ọ sí kì í ṣe nípa káwé bọ́ọ̀lù nìkan o àkàkà tí àwọn ẹ̀bùn ló wà nílẹ̀ láti fi ṣe ìfàjẹ́ lọ́jọ́ náà látòrí aṣọ ọ̀gbá bọ́ọ̀lù tó jọjú àwọn ohun èlò tó ń lọ náà kódà ẹ̀bùn owó gan kò ní gbẹ̀yìn lọ́jọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn alágbàtẹrù ní iléeṣẹ́ rẹ́gẹ́ london dry gin ọ̀fẹ́ lọ́wọ́ wọlé fún gbogbo ẹni tó bá wá lọ́gbàjọ́ oṣù kẹta bẹ̀rẹ̀ láti agogo mẹ́ta ọ̀sán nígbàgede water

0: 32 FM, 94.9.
1: Gbogbo ọjọ́ ni ìbẹ̀rẹ̀ ọ̀tún láti ṣa gbogbo ipá rẹ̀. Ṣa gbogbo ipá rẹ̀ lójú òpópónà. Ṣa gbogbo ipá rẹ̀ lẹ́nu iṣẹ́. Kódà, ṣa gbogbo ipá rẹ̀ láàrin àwọn tiẹ̀. Bó ṣe ilé ijó, ṣa gbogbo ipá rẹ̀ lábẹ́ bó ti lè wù kórí. Ibi tó bá lè là ń bá kíkanjú. O ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀. Ìwọ gangan la fi rán. Gbé ìgbé ayé tó nítumọ̀. Live it 100 MTN.
2: Tomato sachets. Oh, Sonny, oh. My fellow Sonny, tomato sachets gone. Oh, red, oh, okay. Oh, dun. Timba fi sebe. Jollof rice. Tabi spaghetti. I worry out so, yo. Onje, mi adusi. Sonny, tomato mix. Inje ki onje, do.

0: sí. Àwọn ni wọ́n ní ilẹ̀ tó tó bíi 50 plots, 50 plot of land ní Mòwe Ọ̀padà. Láàrin méjì ìpínlẹ̀ Ogun sí ìpínlẹ̀ Èkó. Ìrìn ìṣẹ́jú 15 ni o láti Redeem Camp àti Fega Bus Stop. Gbogbo ilẹ̀ wa pátápátá ló jẹ́ ojúlówó tí kò sì sí wàhálà ọmọ nílẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí 500 square meter plus 5 million naira péré là ń tà. Ẹni tó bá wù láti ra ẹ̀ka ilẹ̀ kan 25 million naira ni o. Ìwọ náà tara sàsà. Àti ta Mòwe fẹ́ sún àtàn. Fẹ́ sún là ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ìwé ẹ̀rí tó jẹ́ ojúlówó ló sì wà níbẹ̀. Gbogbo plus tó kù lórí ilẹ̀ yẹn kò ju 50 lọ 50 plus. Nǹkan rere ni kéyìn ó dókòwò nínú ilẹ̀. Dá ilẹ̀ lónìí nílé iṣẹ́ My Abuja Home Limited. Láti ra ilẹ̀ tiẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó máa pè ní 0701-148-9931. 0701-148-9931. My Abuja Home Limited. Ilé iṣẹ́ tó ṣe fọkàntán lórí káralẹ̀.
1: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday.

0: ẹ dẹ̀ máa bá débìrì lọ́jọ́ kan aláàánú ọ̀dẹ̀ ni wọ́n yín.
1: Àmì o.
0: Bí mo ṣe ń pè yín báyìí, gbogbo ọmọ Nàìjíríà ló ń gbọ́ yín láti kọ́ni 32FM 94.9 tá a wà ní Laughter House Fẹ́mi Àìlì ní Mọ́kànlá Ìbàdàn. A máa ń ṣe program kan pè ní ẹ bá mi yọ̀. Ṣé ń gbọ́ mi? Ẹnìkan wá fi nọ́mbà yín ṣọwọ́ sí wa, bó tilẹ̀ jẹ́ pé àwọn tó bá ń ṣe nǹkan yẹn lọ́lọ́kan ọ̀jọ̀kan la máa ń pè la máa ń kí, ṣùgbọ́n wọ́n ní pé ká bá wọn kí yín. Àwọn nípè yín ni aláàánú, àwọn ní àwọn nípè ní ìjà ojú méjèèjì, ṣùgbọ́n wọ́n ní ẹ máa ran àwọn lọ́wọ́ dáadáa. Àwọn náà ni bàbá Sila, ṣé Sila náà ni? Bàbá Ìsìlá ni wọ́n fẹ́ kọ, bàbá Ìsìlá. Bí a ṣe máa ń pè báyìí, wọ́n ń gbọ́ yín báyìí, kí lè fẹ́ sọ fún un?
2: Ọlọ́run túbọ̀ máa ràn wá lọ́wọ́ láti fi nǹkan tó jí báyìí lọ fún wọn. Ẹ
3: ṣeun.
0: Ẹ wá ní yọ̀yàn lọ́fẹ̀tà kẹ́yìn náà wájì síbẹ̀.
1: Àmì o, àmì o, àmì o, àgbàdúrà nù o.
3: Àgbàdúrà ni o.
1: Tọ́ ó dá ẹja tún pé ọlọ́jọ́ ìbí àná 27th làwọn ṣe birthday wọn. Wọ́n ní pé ká pé àwọn náà kádẹ́ kí wọn fún ti birthday tí wọ́n ṣe lánàá. Ẹni ọdún pálàyé o.
0: Kankan rìn yín ọpẹ́ pàrànrà.
1: Ní wọn dún pálàyé o, kò kan rìn yín
0: pàrànrà. Ìfọ̀pẹ́ fi yín fún ọ bàbá mi mọ́.
1: Ìlú Àkúrẹ́ là ń lọ yìí o.
3: Olóyè mẹ́kun.
1: Ṣé ó lọ báyìí?
3: Àkúrẹ́ ọmọ amúdàálẹ̀ mọ̀ kọ ẹnu pa ni.
1: Ẹ mọ nọ́mbà Àkúrẹ́. Táwọn nọ́mbà Àkúrẹ́ wa lọ
3: báyìí. Obìnrin ló gbé.
1: Dádì obìnrin ló gbé kọ́ yín. Obìnrin ló gbé. Obìnrin dẹ́ sọ̀rọ̀ agbọ́n nǹkan tóbìnrin yẹn sọ. Wọ́n ní pé ká pè wọ́n lọ ní ìlú Àkúrẹ́. Ká kí wọn ni o, Dr. Ọlá Adétúlà la pè yẹn o. Àtẹ̀jíṣẹ́ Mr. Tèmídàyọ̀ láti Ìbàdàn. Òun la gbìyànjú láti.
0: Ẹni yìí wọn ò fi ọjọ́ tẹni yẹn ṣe ọjọ́ ìbí gangan sí. Ẹ̀wọ́ kàn ni pé recent days ago ni wọ́n ṣe ọjọ́ ìbí ni. Ṣáàlì múlù báun. Yóò dá kẹ́ ẹ fi ọjọ́ sí Abdulrakib Ayọ̀mídé. Ẹ fi ọjọ́ tí wọ́n ṣe fún ẹ. Wọ́n lè béèrè pé ọjọ́ òun mo ṣe ọjọ́ ìbí bí àyẹn tá a pé òótọ́ ni. Ní tó ṣẹlẹ̀ ni ẹ ká má wàá máa wulẹ̀ su pé ẹnìkan ni.
1: Ẹ jẹ́ kó fún ẹ fẹ́ scarves mi.
0: Wọ́n yẹn láwọn lọ sẹ́kọ̀ọ́ àwọn mú nǹkan kan bọ̀ ọgbọ́n láwọn mú bọ̀ irú yín kéré. Ẹyin o.
1: Oh my God. Ẹ jẹ́ wo Mr. Timothy yìí o. Ó dá Mr. Sọ. Mr. Timothy ló fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí Mr. Sunday. Okay. Hello. Mr. Sunday. Ṣé wà pa ẹ kúrọ̀ lẹ̀?
4: Ẹ pẹ́ lẹ̀ máa.
1: Bó ni gbogbo nǹkan o?
4: Gbogbo ẹ̀ ń dùn máa.
1: A máa kú ti birthday tá a máa ṣe ní on the 3rd.
4: Birthday.
1: Bẹ́ẹ̀ ni. Ṣé ẹ ti máa múra sílẹ̀ báyìí ni?
0: Àwọn gan ti gbàgbé pé ọ̀dẹ̀ tó ní bẹ́ẹ̀dà wọn.
1: Àwọn arán ti bẹ́ẹ̀dẹ̀ yín náà. Ọ̀dà Olúṣọlá lorúkọ mi, Kúnlé náà wà ń bí. À ń pè yín láti iléeṣẹ́ rédíò 32FM 94.9 ìfẹ́ yín ẹ̀ nílùú Ìbàdàn. Lọ́wọ́lọ́wọ́ báyìí bá ṣe ń pè yín, àwọn èèyàn ń gbọ́ yín lé. Adẹ̀wà lórí ètò ẹ bá mi yọ. Èèyàn kan ló wá fún wa ní nọ́mbà yín o. Ẹ bá mi yọ̀ lórúkọ ètò yẹn. Ẹ bá mi yọ̀, à ń bá yín yọ̀ lọ́wọ́ báyìí báyìí. Àwọn ló ní ká pè yín ká kí yín fún ti birthday yín. Ṣé ẹ̀ ń gbọ́ báyìí? Ṣé ẹ̀ ń gbọ́ mi? Mr. Timothy Joseph ló ní ká kí yín o. Ṣé ẹ ti mẹ́ni yẹn? Ọ̀yá yín ni. Ẹ̀yẹ́ yín náà, ọmọ ya yín gbọ́ yín báyìí máa kọ́ ọmọ ya yín lọ.
0: Ó yẹ kọ́ bí wọ́n ṣe ń kíyàn járe.
1: Ó ti dá bẹ́yẹn, ó ti dá bẹ́yẹn. Ó ti yé mi, ó ti yé mi. Ìyá máa já yé orí yín lọ náà. Ìyá rà. Ó ti lọ bẹ́yẹn, ó ti lọ bẹ́yẹn.
0: Ó tó bá ń. Wọ́n lè ní ọmọ àbò bá ń bọ̀ sí
1: bá ń
0: ọwọ́ kan ni. Àwọn òyìn ọtí ọpẹ́ lẹ́ẹ̀kan bò ní ṣé wọ́n lọ.
3: Olabi won tun ti fi number mi so wo bayi o.
1: Won gbe o. Won ti o gbe o.
3: Won ti tun mi fi so wo.
1: Yawo. Be ya won pada gbe. Ti abaraye de Oyo.
3: Oto lohun fe. Oto lohun aye, ohun aye le lo yen.
1: Iwole ohun aye kepele. Iwole ohun agbede meji orun ataye.
3: Ah, mo nkankan. Oh, mo meme.
1: Kene, ne kene lori ke omo ya.
3: Ogba omo ya.
1: Ni boda na ni it love eyin, it love eyin. Ke. Ah.
3: Ile yo na.
1: Akure mi ti do.
3: Akure.
1: Mo fe so wi pe ke ba ti pe akure kan le nkan.
3: Ko lo so lo sa
1: elomi tun ni won tun ni pe ka de akure
3: omo so ma rora o
1: won fe ti won ko sa fe je kin ti e lo wo bi akure tu se ri ni role ni
3: o ti da ba
1: won sun si waju nu
3: Mr. Musan number ti e fun wa ni o mejeje ko lo
1: so sorry
3: ma binu
1: so sorry won si ti fa to je se to po
3: won ti fi ko si ko si je jambe
1: boya I'll try again maybe another day. Three, I want to share she one what you want to see. A daddy lo akure. Again, we are want to work, baby. Mr. Ayo. Langbeo. Adeo ye. Mr. Ayo, pick up. Oh, nye nye takure. Oh, hello, Mr. Ayo. Hello. Can you hear me?
5: Yeah.
1: Yes, sir. Give Mr. Ayo your mobile sorrow.
5: Hello, go on.
1: Bon go ba kure o.
5: We bless God.
1: Yes, sir. Are ku birthday watamashi lola. Yes, lagbara Olorun emi to se todun yi e ma se many more years o laye o e po ko bale
3: owo ina ni
1: e je ki to na ki wa ni wi ke
3: owo ina ni
1: ke send account number yi loku all right a npe yi lati ilu Ibadan lori ile ise radio 32 fm 94.9 feyin e ni Ibadan lori eto la wa lowo bayi Olusola loruko mi Kunle na wan bi awa gba atejise yi lati odo Mr. Dare Adeoye nilu Osogbo nipinle Osun awon lo ni pe ka kiyin o so gbogbo alati yen o ma wole latodo Mr. Dare Adeoye awon na gbo yin bayi kile fe so fun wo yeah, I want to come back when my brother, younger brother.
3: Ibi mo bi asi.
1: Kilo community o kan mi.
3: Equitable mania.
1: Wo go tin to ba fe de londo tin ni mu ode be. Ki wa ni. So be mu.
3: E ma binu ma.
1: To so nu. Yes.
3: Mo pe Mr. Olagoke Widwanu lai. Egbe.
1: Egbe. Egbe ko wole.
6: Mami
3: si o. Ogbe.
6: Mami si.
3: Ogbe o. Mr. Abdulrakib Ayomide Mr. Logic Ola nu kan o pe ko yen to wa se se mi wa nbe nabi
1: ko ti si atejise abọ ka tun mo fi rawon yan wa leti ti Champions League wa to ma waye ni ojo Saturday
3: ni Watershed
1: 30th ni Watershed ni ona
3: loyola o ko ju si business transmission kini won o ko ju si be ibe lo ko ju si ko jina rara lati te ba nbo lati gate
1: okay
3: en to ba wo pe nkan fe trek de o le trek sibe o le fese
1: erin
3: wa fese so mo fe lo wo bo na ni exercise ni te ba po ni mo gba te ma de be te ba nbo lati ibi abe bridge oni pepe ye o te ni lo ati wo ko gan to ba fe wo ko te ba si fe wo ko gan e won le gbe ojo red ni alo ati ma wa nbe sugbon gbogbo e to ma be la go meta e ti mo ba si ma nse mo so le kon gba ti an se lowe lowe pe wo to ba wo pe o first set nundo le boya o fera awon electronics kon lati bere igbe aye ti ma ti ra kankan itoro se se pe je pe
1: into je
3: ko be pe o ti wa ra tv tan abi o ti ra blender tan o ti ra fan tan o tun wa je nbe wa o pe ta lo fe gbe le fun ko ma ba waste owo e
1: to ba fe sto fe ya
3: kini
1: iwo to ba fe yawo
3: ye wa ri yawo
1: be to le
3: okay to
1: le yawo o le ri yawo Champions League na
3: be o to ni o omo bi ta ti pade no ke se be no ko si te yan si le pade oni ti e serious
1: in pe to ba
3: wa ri pe next year ta ba ma se mi next year lambo ma entertain nikan ni ori program e pe nibi Champions League final jo o wa si be ni awon bo awo alowo si yan o e kan mura laarin ara yin ni yan
1: yo ko wa bodo la ni e wa wo
3: because you tell the party any thing
1: e wo bodo ke mo gbe bu lo leju lago meta na lati wa the watershed ti gbe yo ti mo bobu e kuku jerry wa 32 fm na papa bi awon ti won si n fatage se ranse e mo binu
3: ojo ti lo
1: any gan won fi number si won ni bi pe latodo John Adetola Ade Leke bi pe ka ki miss Lizzy
3: Oyebola Ajegbe e mo ti pe
1: won pick
3: Ajegbe mo ti pe won bi bayi
1: eni ton so pe second number yi ati pe won na ti won Dr. Ola Adetula a pe won o gbe ifaja mo kuro lori
3: ti eje ka mo lo
1: e se o gbogbo eyin ti e tu fateju se ranse loni lagbara Olorun Oba nkan bi ayo koni tan ni le wa o Olorun yo si saanu wa gbogbo gba le bi fin gba ladura ni nsin pe dakun sa saanu anu la nbe
3: anu ni o awijare ko
1: saanu wa o Olorun si saanu gbogbo wa Olusola Omomomo loruko mi agbenuso yin niyan alaafia koni jina si le yin
3: emi ni Kunle Fani Ifala TV computer adafa ifami e je ka pa eto ba ti de ago meje lori eto yin etuwa olore ilu
1: lago mejo film tu wa o aya film fun yin lori afefe o eyin ni te mo ba wa lo nile ariwo e wa gbo film to ba ti dago mejo
3: esun

0: 32 FM, 94.9.
1: Ẹ káàbọ̀ padà láti jíde ọjà. Ọlọ́run ìlú lẹ́tọ̀ èyí ti ń lọ lọ́wọ́. 32 FM ni wọ́n ń pe Bill After House láwà lórí òkè tí ń tẹ Premier ní Mọ́kọ́lá nígboro ìlú Ìbàdàn ṣùgbọ́n káàkiri àgbáyé ni wọ́n ń gbọ́ wa. Ẹ máa lọ sórí ìtàkùn ayélujára Facebook ẹ ṣe àwárí 32 FM 949 fẹ̀yìn ẹ̀. 32 FM 949 fẹ̀yìn ẹ̀ máa fi àwọn àwílé yín ṣọwọ́ síbẹ̀. Tó bá yẹ pé Instagram náà ni 32 FM 949 fẹ̀yìn ẹ̀. Tó bá yẹ pé YouTube náà ni 32 FM 949 fẹ̀yìn ẹ̀ ni. Ẹ máa fi síbẹ̀ tó wá tó àkókò àmọ́ lórí èyí tá à ń bá bọ̀. Ìgbà tí wọ́n gba tí wọ́n wọlé tán láti tún jìgbò fún kejì. Wọ́n ní pé ibi tí àwọn òbẹ̀ tó ọrọ̀ ajé náà jorí adé yóò láàkùn láka débi pé kò ní sẹ́yìn tí ò lè fọwọ́rọ̀ padà sẹ́yìn. Ẹ já ọkọ̀ wo ọdún mẹ́ta tí wọ́n ń bá lọ iná ibi tí wọ́n bá dé yìí.
2: Àfi ọ̀tọ̀ ọlọ́run nìkan ni ó kù tí ó sọ pé ìjọba chiefu yóò mójútó ètò ọrọ̀ ajé.
3: Yes.
2: Ibo ni ká nà ká sí pé ètò ọrọ̀ ajé wa ò tíì jìrà padà. Ibo la fẹ́ nà ká sí tá nà ká sí. Láàrin mi àti ọ̀pọ̀lọpọ̀ bí ní achieve tí wọ́n ti dé tẹ́tẹ̀ ti yànjú ẹ̀ kódà níbi ó le dé gan àìmọye àwọn ìlú míì tí wọ́n máa ń pe àjẹwé ẹ wá o ọ̀nà abúlẹ́gbẹ́ ti yín gbà o tó fi hàn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà orí a ọ̀lẹ́ ni wọ́n ọ̀lẹ́ ti jàrà báyìí ṣe yín
1: o. Wọ́n ẹ fẹ́ ṣiṣẹ́.
2: Bí nǹkan bá ti gbẹnu ó kéde ẹ̀ báyìí wọ́n mọ̀ ké ni wọ́n mọ̀ fínú fìrì ni wọ́n mọ̀ pariwo. $25 million làwọn rà ó $25 million kí ló ń ṣẹlẹ̀. Wọ́n ti gbà bí nǹkan táwọn náà ń tà ó gbowó lórí ó wá fẹ́ ra nǹkan lọ́dọ̀ ẹlòmíì ò ní kó mọ́ gbowó lórí. Àwọn pé gáàsì ara fẹ́ rí lẹ́nu ọjọ́ mẹ́ta ìrìn ìsìn.
1: À ń bọ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ìmọye tí wọ́n ta kejì gáàsì kan báyìí.
2: Ṣé jálá gáàsì.
1: Àwọn míì ń ta ní 2000 èyí tó ti wọ̀n ju 2000 naira ní báyìí. Èyí náà wò ìbò lábàáyàràjá wọn ní kébi tí wọn ti ń pe pé kò fẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ púpọ̀ mọ́.
2: Èyí ṣe pé kò fẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ tó bá ti di àsìkò ọdún ní gbogbo olùkìlú ni ìtàn bá ti wọn fẹ́ẹ́ lò fún
1: un. Kọ́dún tó dé ni o.
2: Ẹ máa gbọ́ ìfarabalẹ̀ ìgbà ọ̀dà wà ìgbà òjò wà kò sí bẹ́ẹ̀ ti fẹ́ ṣe àsìkò òjò láwa náà jórí anise níbo mi wà nù ẹrù àsìkò òjò báyìí gáàsì ìdó fà tó fi dàbí àti ẹ pé ọfẹ wọn nìyẹn kára jálá gáàsì ẹyọ kan kílò gáàsì ẹyọ kan kára ní
1: 2000
2: ní ẹgbẹrún méjì owó nàìjú orí àṣọ ti pọ ju fún jálá gáàsì kan.
1: ṣe mọ pé tẹyìn lòun ò rà fún yín ọfẹ ni.
2: ọ̀dà ṣé gáàsì kílò ẹyọ kan ǹjẹ́ yóò lò tán láti fi ráìsì àtẹwà lẹ́ẹ̀kan.
1: ìròyìn mìíràn tún jáde lórí ti gáàsì tẹ̀sán kámú mọ́ báyìí wọ́n ní pé kerosene tẹ pé àwọn èèyàn fẹ́ lò dáadáa gan wọn ní pé lítà rẹ̀ kan báyìí pé bíi 4000 naira ni wọn wá dápò àwọn agbègbè tó ti rí bẹ́ẹ̀ wọn ní pé ní àwọn agbègbè kan níbi apá òkè ọya nígbà tí àwọn èèyàn tí wọ́n ń lò ó fún àwìran àṣẹ gbogbo rẹ̀ fún tọdún tó tún wá ń ta wọn ní ta bá wò ó dáadáa àkọsílẹ̀ fi hàn wípé ní agbègbè bíi sokoto kebbi ìpínlẹ̀ èkó wọn ní pé owó tí wọ́n ra gáàsì ńbẹ̀ àti wọn ra kerosene bẹẹ jálá kan wọn ní pé ó fẹẹ tó ẹgbẹrún mẹrin náírà 4000 naira àwọn ní ta bá wò ó dáadáa wọn ní pé láàrin 3965 per litre òní ní kébì àwọn ní ta bá tún wọn 3888 òní níbi èkó 3790 naira bákan náà wọn ní katsina edo niger plateau samfara wọn ní 3300 naira níbẹ̀ bayelsa wọn ní ó tiẹ̀ wà lẹ́yìn bẹ́ẹ̀ ń dẹ̀ 1815 naira 40 kobo ni kogi àti yobe 1982 naira bákan náà 2235 naira ní jálá kan kerosene ni.
2: ẹ máa gbọ́
1: lẹ́tọ̀ pé
2: ẹ farabalẹ̀ ṣẹ́rí gbogbo tẹ kàílẹ̀ ìbẹ́ ṣe ṣàlàyé
1: ìlú kan tó jẹ́ pé láàrin 50 naira ìbí tó
2: yẹ ká ti mọ̀ pé ẹ̀yin ọmọ nàìjíríà orí agangan lẹ́yìn
1: yìí. ẹ máa gbọ́ kẹ́ ẹ̀ tó wọ́n tó yọ subsidies kí wọ́n tó yọ gbogbo ẹ̀ wọ́n ní 15 láàrin 15 naira 100 naira ni wọ́n ń ta jálá kan lọ́dún 2016.
2: 2016 ta ba gbe mo bi odun bi mewa kon
1: ini yo wa a gbo pe
2: so bu kan la fe mo
1: e mo gbo inu mi ba so je pe iye ti won tan kan lati gba iye na ni o si
2: la ti won yan o be lohun lo si waju fun ra won
1: ah won si lo si waju
2: e wa mo gbo gbo nkan te wo ini sin bayi laarin emi ati yin ki lo de price kini yi o papo mo ra won to fi je pe ni ilu bi won tan sile kan ilu to won tan sile meji
1: e wo bi ti won tin gbe
2: ni ran aye le mo ko si bi an tin gbe kankan bi ko se wi pe fun ra omo gbogbo party chief n gba eyan omo Nigeria eyin Nigeria kan dandan kan le ndaru
1: dandan
2: ena yes e wo na ani kan ta legbe un meji eni kan ta legbe un kan o le eni kan ta legbe un merin eyin ne o and dey bita ta legbe un
1: ne ori eto raje eto nipa eto raje ne o
2: eto raje te so iko afa awe eyan na wo wi pe kini yi o order o won ma nlo lati awon awon elesin ma nlo lati bi sunran ami o sa
1: ni o to di gba yen ni o
2: e ma gbo mo mo gbowo re soke si awon alatako ni se wa ri nkan te n wo ni si bi 4000 yen o le je adugbo awon ti an rowo ori te ba lo pe lawon adugbo mi ni si bayi ko won to ba ko die sun megberun kan rara ko sun megberun kan rara sumo bi te ba awon bi kan wa ni se
1: se bayi se bo ni sun megberun kan
2: awon bi kan wa di o sun mo be e ni so ti be yen
1: se ri eh ko si bi ti ko si o
2: para bale amo gbe
1: te ba fe ra ilaji
2: igo alatako le wa e je ka so fa awon monaju ori ati ori won pe tan fe gbo tenu wa yes I love bakalojo ibi ti mo wa mo soju are are ti fountain te ba fe gbo ke gbo ti ba si ni gbo e jo ba ti wo ko mo ba ti e lo koko na jo ri akolo je ya re mbo mi abasi n pariwo ri awon ti o si lu na mo so fun yin pe e lagbegbe bi kan 1.5 lagbegbe bi kan 1.2 mi wa ibi ta de wa ni o da ni mo gbo bi ta awon bi kan wa ni te ba gbe be te ba 100,000 lowo e gba le odun kan e mo gba ye yin lo awon mi mo je pe 100,000 gan awon agent ti gba lowo yin ibo mi be 50,000 e ma gbe be te ma se gbe si aye yin lo so wu awon agbegbe kan wa de pe ke to ri le yara kan ba lo kan gba nbe any be 4 million ibe na tin ta 4000 tori owo to na fi gbe de be ati awon owo ti o fi gba shop ni o pe owo jo bi rent ibi buka jo ti ma ta ni o ohun lo fa to na fi si gbogbo e mo be and then awon omo wa na lo fa ti opolopo epo ati ke o si fi won
1: lona o
2: te ba ti ri moto epo to wa je epo won ti na moko won la won fe gbowo gbogbo e na lo fa ta won ni le epo yen fi ma hard mo owo epo won mo so oto oro kan fun yin niyan awon omo ide ile se ki se yan ki sa awon omo Nigeria ni
1: eshun ah eje ka lo bayi a nigbati I chief soro en to je are ni legbima sofin na soro oro ti won so ati ati awon asomugbe won kokan na ti won soro en ti won so ni wipe ka tun bo ni farajin ka omo Nigeria ni farajin ki won si sera won lozu so bo se awa la yo ka tun ni farajin ni abe en te wa ni po ase ta ba wo dada bi nkan si won yi gbogbo nkan te ma lo a gbo wipe e ti strike lojo kan wipe won ofun lowo yin a si gbo kan wipe ah eji ki a se niwon eku ni iwon te o eh ka ti yo kuro na owo yi ti en gba ka le lori farajin ko si pe farajin kan pa to ba le ni e wa ni ka awon Nigeria omo ni farajin pelu e to ti wa nle ati bi nkan se ri ba te pe opolopo lo ntoju bo lara kan mo to fata senu se farajin wo ti to ni est ma so fun wa pe ti tari ro la nkola
2: seri eyan mewa n pe o olohun gbagboya nigba ti won bi pe o lapepa o je won o seri enti ibi ti ma n koku te ti ma n wibi ko wi ni gboro enu eyan omo Nigeria ni pe nje won ja wa lowo ja wa n dasele a le dasele tora wa mo mo fe faraje la se gbe gba ibo la se jugbo pe a fe pada be tabi a fe wa be ati awa gbo gbejagunjagun abi omuwe to be odo to wa dudu ta se ba n pariwo otutu ipo otutu ipo se ri pe ki wa lo fe ja won to wa lo ki odi owi iwo to jo muwe to ba n pariwo in to sele to bi dai ba to je pe opolopo nkan o fe ri bakan bakan loju ogoro awon elominu e ka ti mi sin ibi ti nkan lo bayi ni si awa o le dasele igba mi wa to je pe to ba ku owo to je pe owo to dede owo to kule owo so awon sise ni a mo mo mo so pe se ra wa ta jo lori ilu yi o e yo awa le e sanwo sise to ni won mo kini si ma ba ju la won osise awon osise gangan won mo kini
1: won mo ke
2: yen awon je lati je yin o awon ti wolule won mo wolule ki ta ba be je ko won mo wolule eh eh atende ko fe yawo kan lo fe yawo mere lo mo pa ni wele ti baje o ilu ti baje o awon mo won je won awon kini kan kini gan elomi wa de pe omo lo poju ton ta si ara won yo mo kini me ni jo mo n gbe lo ti ba mo bi marun ba jade ti omo bi an wa ti won gan mo gangan mo so pa awon mo wole pe boya kan si ti lo sun si egbe gana ni ngba bi ti nkan de duro bayi ni si e get me
1: ngba yin ri
2: e faraji daada
1: a tun faraji
2: ori pe ti tariro la n ko la goal ti awon yan ko do di goal o gba na koja ati bere nu na yen ba atese fe ma lo be ni
1: eh ati igba na gangan koja
2: ina wo la igba ati igba na gangan a igba na gangan ina wo la igba ta mi yan je party kitchen re ran jan ra gbogbo hello awon odu tan ba ti se
1: so oju won ti ri nkan kan nu
2: ki loju won ri ama ilu won ri nkan ni awon oyinbo wa lu iwa mo gbe bi e ma yi oyinbo america us to je ti won ku meta won pa won bo wa gbe bi awon china awon japan ta ma ra le si bi don gbe bi sugbon ta ba fe tun kan se pada ki sojo kan la fi bo mo to ru ta fi bo yu die die ni ta ba ni ka fowo lile mu yin peyin se ro be ka sare se gbogbo ele kan na ah emi elomi o ti
1: bo da e ten so ni pe bi gbogbo re se nlo ba e pe e ti fo lile mu wa
2: awon lile bawo ta jo ni aba ta jo ngira wa e ah inu odun ta se tan afa imo ye elomi to je wi pe to je pe ko mo kun le peran ta ni elo fun lagbaja leran e fe le leran e fe le re si e fe le lowo ta sa mi ti ogun gbogbo ile to wa na jori patapata inu won dun
1: ya to solo ti wa
2: e bo yes le ja ti en gbe wa ale ma si le boya mo ba yin de menu ona ti ere si je
1: ah awe yan ti so wi pe nkan to kan ba e te ngba jumo ba e o na ni ti eto di gbogbogbo e ti o wa e lodun to nbo e pe awon to nsele gan wi pe e fe ko bi ara si da bi alara
2: ki lo sele ta ko bi ara si eni suru e je ka awon ti ba so pe in ta nko ju to de ka bo abo eleyi la nbo ki won so ohun to sele fun wa ti a mo ju to seri eyan mo na jori ayi opolopo elomi kan dagba ni ko mo nkan ton lo
1: eni ko gban abi
2: no sun mo be mo mo nkan ton lo bo to ba mo nkan ton lo ni e mo wi pe oro kan te le so nipa chief oju pe eto abo lo ko de si ilu ko si bi sama o se fun fun fun ta ni royin dudu tabi se jade royin fun fun be eto abo yi se de mo n pariwo soke ojojumo la n gbiyanju la fi so fun yin wi pe to ba to asiko kan nisin igbese ta fe gbe ni pe gendi kokan ninu ebi kokan ati apolopo awon pastor atafa ati abalawo o kaluku won ebe lugbo afa mo gbadu ati e pastor mo gbadu ati e ologun na mo se ti e alabalaye mo se ti e ka wa doju ko awon kinu ka wa wa nle ka mo to yin sona e ri gbogbo oyanju sugbon aiti verse wa lo fade bi ro wi a ni gangan se and then e ri gbogbo apolopo yin o ki mo igbe ko si na
1: ina ti wa
2: oh
1: e ti yanju na
2: ina ti wa sugba ajese ara se ri no fa ti na o fi da ni
1: kini
2: awon ti won gbe so la sori ile yan igbese ta fe gbe ni sin ni pe ogoro awon ti won gbe so la si ori ile yen to ba ti yato leyin so la to je wi pe o le tan ina belu belu meji o ba je pe ti nlo teli ti nlo fridge ti nlo generator ti nlo gbo nkan ni awon ma sanwo ori
1: e se mo wi pe ni
2: aile apata e ma dana pada
1: e ma gbo e ma gbo nigba ti en so ba n pe awon tun lo sula won tun ma sanwo e to ba ti ya e je ka wo aye ti en lo ni ijabulohun ten lo ninu apata
2: e da lo nbe yen o sise o won kan gbe sibe ni mo connect e o to ba gbo sise ni yo ti dana pada o gbogbo nko ti baje o gbogbo àwọn tẹ́ ń kó sórí ilé rẹ̀rẹ̀rẹ̀ yẹn fún tara wọn náà ni ó yẹ kí wọ́n mọ̀ wá sí local government kọ̀ọ̀kan wọ́n àmọ̀ fún kọ́lẹ̀ ńbẹ báwọn fẹ́ ṣe sọ látòrí
1: ṣé ní ilé wọn àbí ilé tí wọ́n gbà lọ́wọ́ ìjọba ètò ríròyìn kan jáde ní oríìtakùn ayélujára ní aromisa wípé àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba ńbẹ àwọn tí wọ́n jẹ́ ikọ̀ bíi elétò ààbò task force wọ́n lọ sílé kan wípé àwọn ò lẹ́tọ̀ọ́ láti gbé sólà síbẹ̀ ìgbà tán náà wá jáde ìgbà tán yìí ń mú tí wọ́n ń yà wọ́n pé àkílódé sí àwọn tún lè ṣe sólà mọ́ wọ́n ní pé kinní yìí ibi tẹ́ ń gbé ìjọba ló ní bẹ̀ ìjọba ló ní ẹ sì gbọ́dọ̀ tẹ́ bá fẹ́ fi nǹkan kan kú bẹ́ẹ̀ fẹ́ tún nǹkan kan ní abẹ́ fẹ́ di nǹkan kan ẹ gbọ́dọ̀ fi tó jọba létí ke to le gbe nkan kan si ara le abi ele nkan kan mi ma
2: yes
1: e wa wo agboyun sugbon mo ko le mi funra mi e wa ni le se so la
2: e lo wo america
1: se mo ko e ma go omi ta bo ta ngbe na yo le ye te gba lowo awon ti won gbe bo le na
2: fara bale e lo wo gbogbo ilu to laju kiri ijoba lo ni gbogbo lo wa lu gbogbo nkan to ba ti wa lori lede ijoba lo ni gbogbo e se ri so la yen e ri bo ti cause opolopo ti nkan jona ka kiri amo mi ti an ba se dandan sugbon te ba yen ko le yin ta si ru bi ni sin e lo si local government to ba sun mo yin
1: te mo fe gba so la o
2: fe gba so la won wa wa sibe won ba yin foruko yin legbe lo to lo so fun wa o won fe gba so la mi alawe mi lo
1: se se royun ni se ile ro ni abi chief
2: a ro lowo alaabe je gan kan se mi yin ibi ta ti gbe yen afẹ mo so bu gbese eyin leyoko keri gbopọ lọpọ lo mi so pe awọn Nigerian database won ni kini kan a fi le so pe eni ilo ni tan ba ji solar re lo a iro eni ti fo kole pe oni solar meji o daju daju iwo to fo kole o le niwo eni to ni solar ko nga kan oni fi le so
1: eyin ale ji ka ma se ni ala fi bo ka to lo si oju de oja
2: won je lowo won je lowo
1: 0709 4909 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4909 plus 2347 0709 4
2: Daniel kilo sele Daniel
1: e ma paro won ale jo jo
2: kilo sele
3: doctor yola lati fasiti gbale
2: igba yen wa ko kilo sele
3: daniel na se mura la wa na mura
2: mura kini
3: be ba lati jade e no wa jade

0: Ekale. Eshun. Kile wi?
1: Boju atolunde.
2: Latolunde.
1: Bẹni.
2: Ki wa lo sele?
1: Ki ma pada le ko fun yin ni. E bi gbo.
2: Se bi olunde, se bo olunde lona olomi ni, olunde lona olomi abi.
1: Yin ka bi survive. En so pe tun ma ma gbowo ori le lori.
2: Se ke sunra yin mole ni, se ke sunra yin mole.
1: Eyin olona ni le apata, e go ni ye ti se. Dola si asoro ji. E wa so pe ko sise. Eh? Eyin jade ke so pe be ran kala ni lai sori burutu kan. A le ti ota mo yin ni. Eyin de mo de nse.
2: O da ko.
1: Bo ji ni da do lunde.
2: O ti gbo.
0: E kale. Ori ko yan. Ekale.
3: Ekale o.
0: Oruko na je tin pe. Esun.
3: Opolo ni o ti ka ti eto. Se be zente joba yi ya.
2: Bo la se se tani e.
3: To da de o. Lati tadi ka mo ni se ta. Koko ni na lati le ni bo fi ta.
2: Go.
0: Ekale. Ekale. Ah ore, o ti re.
2: Mo o ni nkan kan da fe so.
0: Wọ́n ni kókó làwọn fi lé yín.
2: Kókó ẹ̀wò ni fi ń lé yàn kí. Kókó ẹ̀wò ni fi ń lé yàn kí. A ti ṣe rí ìkẹ́kọ̀ọ́ wà tí. Hello.
0: Hello. Ẹ̀kalẹ́.
4: Ẹ̀kalẹ́ o.
0: Orúkọ yàn jẹ́ sípè. Ẹ̀sùn.
2: Kí ló ṣẹlẹ̀ ní ọjọ́ ìyá
0: lẹ́yìn. Ìfarabalẹ̀.
2: Rani ẹ́.
4: Àwọn olórí ìlú wa a lù wọn lọ́gbọ̀ ẹnu. Wọ́n rẹwà jẹ, wọ́n tún fi wá hàn wá. Wa on le wata o bo olo akun olowo bo o se ko everybody se le aye ju ni kekere e to abu ni ko ba to ni ko ba je won ni Nigeria a ma mo ba ti ma ma lu bo e to abu olu ti kuku e ma ti to bo
2: kare like kare like on la kare ni on la kare ni ara on la kare ni
0: se te be gbo ni won so
2: hello
0: e kale
2: o
0: ojo pon to dada e kale
4: hello cso
2: kilo se
0: aye
2: tania
4: taju ni taju orogogoro to ba di mogogoro e to yiwa
2: ti be se wo yen be se wo kini kan to pe yi eran ofe logba oni odun olana o eran ofe logba
4: sodan
2: kini si apa re e ti to ba tu ti jeran danisi yi to ba tu ti di bi osu tin bo etikali je
4: olooku oyo nbe gege bo se nso ko ni gba ti mo ni fi koko gbona ni eyin danu ibi tẹ n ba bọ yi.
2: sebita gba kilo wa mo wa mu ọfun mi sota sadiri ba o sadiri.
0: a ti mọ ruyin.
2: yọ ọmọ kó wò lu jẹ. hello.
4: hello. hello ọlọrun ni yóò bá jẹ pé tòun ká.
0: ẹ ṣeun.
4: orúkọ mi ni alaba látọjú olóògbé sẹfẹ dáwọlé kó nà tá ti yẹ sí kó nà ọjọ orí mi. Gbẹ̀gbọ́n àṣà ó ní ẹ̀ta tí yẹ sí fóònù ọjọ́ orí ni ó yẹ ìlera sólà fẹ́ ń fáwọ̀ èèyàn ẹ láwọn èèyàn tí nínú àwọn èèyàn tí nínú agbègbè olómi oṣù odidi ọ̀sẹ̀ méjì sí mẹ́ta láti ní ẹgbẹ́ tó múlé ní ọ̀tá náà ẹ wá láwọn èèyàn tí nínú àwọn tó múlé kókò tí a wà ẹ wá sí ẹnu gàtà gàtà àyà.
2: Oji ko baya re won bo wa mu o fun mi lolomi won bo wa mu o
0: fi o he Victor ho aka mo ni pe o kimi ka bo pada o ni aku odun o ni pe ni bo ni ITF wa o ni sorry IC o tun ni bo ni o ni bo ni Chief Stealing Officer CSU o ni pe ibona na wa o ni pe ku ise ilu o o ni gbogbo nti e nse si awon mo Nigeria laipe laye na yin na.
2: Ẹ yìí ò dá kan mọ̀ kò mọ̀ kan tó ń lọ.
0: Ẹ ṣe wo.
4: Ẹ kúṣẹ́ ìlú àti àwọn olórí ìlú gan-an.
2: Kí ló ṣẹlẹ̀ tó ń
4: gbìyànjú fún wa o.
0: Orúkọ yín.
4: Anika kìíní nù.
2: Fún kínní.
4: Pèsè fún yín lánàá àwọn ẹ̀fẹ́ kí wọ́n rọ́ọ́dún ṣe tí wọ́n rọ́ọ́dún ṣe. Ìlú ọmọ ti gba ilé ayé ilé ayé ẹ̀ ṣe bàṣàbàṣà báyìí fún Ali. Ọlọ́run òbí yín o. Àwọn èèyàn pọ̀ tó ń lọ nílùú.
2: Kò
4: dá o.
2: Wọ́n mọ̀ ibo ní
0: ìlú. Orúkọ yín.
2: Kẹ́kẹ́kẹ́kẹ́.
0: Ẹ̀rú bá àwọn ọ̀dàrúkọ. Ẹ mọ̀ ìdẹ́rúkọ wọn yẹn. Ẹ ṣe ìlẹ̀ ń sọdún fún wọn tẹ́lẹ̀.
2: Ọlọ́ ọmọpọ̀dún wà ń lù. Ibo lọ́wọ́ àtọ́mọ̀pọ̀dún wà ń lù. Àjẹran ẹlòmíì jẹrin yín ẹ̀yọ lánàá. Oní ọmọ ibi tó wà. Ó dà.

0: ilẹ̀ yọ kọ̀ọ̀kan o. Látòrí ìyàwó aláìsí tẹ dórí gbogbo mọ̀lẹ́bí wa lápapọ̀. Látòrí èmi tí mo jẹ́ olórí ẹbí tẹ dórí àwọn tó kéré jùnú wa àtàwọn ọmọ wa kéékèèké tẹ máwọn ọmọ obìnrin mẹ́tẹ̀ẹ̀ta aláìsí fílẹ̀. Ọlọ́run di òtí kálukú wa.
1: Àmì.
0: Pàápàá jùlọ obìnrin. Ọlọ́run ní sọ níwọ nìkan. Ayé ẹkún ò sí mọ́ o. Ayé ẹkún ò sí mọ́ rárá. Bó ti wò ó kéré mọ́. Bókù bá ti kú. Ká palẹ̀ òkú mọ́. Ká bọ òkú. Lásìrí ló kù. Ọjọ́ kan jọkan èmi tí mo jẹ́ bàbá yìí. Agadawo ò ṣe bẹ́gẹdú. Èmi náà lọ ń jọkan. Àmọ́ tá a bá ṣe é lẹ̀, òun náà ní kálukú yín. Ọlẹ́ mọ sọ nípa rẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí aṣíwájú yín ti mọ wá jẹ láti. Mo lè pọ̀ gbọ́n mi dáadáa.
2: Mà ń gbọ́ yín, mà ń gbọ́ yín.
0: Torítọ́ kẹ̀mí náà kú ń bẹ̀. Yóò kúrú wọ.
2: Ìdìdẹ̀dẹ̀.
0: Ikú ló tò lódì tó jẹ́ kí àbúrò mi kọ́ ṣáájú mi lọ. Àmọ́ wọn tó súnmọ́ mi nísìn. Ọlọ́run ní tò lódì.
2: Àmì o.
0: O tí wọ́n wà á wí rèé torí ọmọbìnrin tí ń bẹ lọ́dọ̀ wa yìí. Èyí ìyàwó àbúrò wa tí ò sí mọ́.
2: Àbí ọmọ
0: sunkún mọ́.
2: Àbí ọmọ sunkún.
3: Àmì ò ti tọ́.
2: Ọmọ sunkún mọ́.
3: Bí mo ṣe
0: máa ń sọ. Ẹ̀kọ́ ọjọ́ kún dìde.
2: Àní ọmọ sunkún mọ́.
0: Ìyàwó alákọ̀ọ́kọ́ mi sọ́tọ́ dórí rẹ̀ ètè ìfòsànlẹ̀ ètè ikú ni. Ẹbẹ́ ọmọ rẹ̀ ẹbẹ́ ọmọ rẹ̀ rí wúnú wúnú yìí. Ẹ tó bá fẹ́ fẹ́ kú síra lélẹ́ ní ìsìta ní ọ̀bọ̀ tọ́jú ọmọ. Èwo nu ọmọlẹ́bí ni ò ní tiẹ̀ lọ́rùn tí ìbáṣepẹ́ bí wá pilẹ̀ dá. Ibi mo wá lọ rèé jèrè agadawo ò ṣe bẹ́gẹdú. Ṣé arìbọ̀rọ̀ ti wá rí? Láti mo rò pé ń gbọ́ mi. Láti.
2: Mo ń bọ́ yín bàbá.
0: Ó yẹ ohun kẹ́dà.
3: Mo wà ń bí, mo wà ń bí.
0: Ṣé ikú bọ̀dá yín ọ̀ká wọ̀ náà lánàá.
2: Irọ́ alẹ́ mọ̀ gbọ̀rọ̀ mọ́ yín lẹ́nu. Kò jẹ́ kí ó dun.
3: Gàtẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ ni.
0: Ọwọ́ ayé mi bá wọn. Bá a ti ṣe ní ìsìn. Òní ti lọ ná bá a bá fẹ́ tara wa lókù. A lè pé káàfà kan wá kírun rú àsìkò ìsára òkú tó ti lọ. Kìnìún yóò fẹ́ dọ̀la. Bí ọba sì wá dọ̀la náà, mo gbọ́dọ̀ sọ létí gbogbo mọ̀lẹ́bí ẹ lè mọ̀ tí mọ̀ tẹ́lẹ̀. Ibi ẹ̀ fọkàn sí pé a sin àbúrò wa sí ibẹ̀ kọ́ ni ó sùn o.
3: Bàbá olórí ẹbí. Kí ló dé tẹ̀sán bẹ́ẹ̀.
0: Ní sùúrù obìnrin. Àbúrò wa ò lè sun ilé tí wọn ò fi òru léṣe lórí. Èèyàn tí ń rìn títì. Àwọn oníṣẹ́ láàbí ìlú ìwọ́n ń jí gbé wọ́n ń kún wọ́n ń lọ tí wọ́n fẹ́ lò lẹ́yìn ara rẹ̀. À ń bọ̀sìbọ̀ sí òkú tí ò sẹ́nì kankan tí ọmọ ìyẹ̀wò ń ta. Àbí ta ní ń gbẹ́rẹ̀.
3: Olórí ẹbí. Olórí ẹbí.
0: Bí ẹ bá wá wú tí ẹ bá wú àbúrò wa lọ tí ẹ ń ṣe yánkanyànkan sẹ́nu yín ọdún. Ogún ò ní sàbẹ̀ fún ata ńbẹ láyé.
2: Ìyẹn tí ẹ gbọ́dọ̀ fi rú nǹkan bá wọn.
0: Torí ìdí èyí wọn ò ní wí jù bá lọ fún àkókò yẹn bá tún nǹkan míì tí ó sọ. Ìtẹ́lá lọ sin àbúrò wa sí o.
3: Olórí ẹbí. Olórí ẹbí. Ẹ wò ẹ ṣe. Àmọ́ a ti ṣe ibẹ̀ yẹn náà débì kan. Ẹ jẹ́ ká lọ sí síbẹ̀ bẹ́ẹ̀.
2: Irọ́ ìyàwó mi farabalẹ̀. Tí ẹ náà ni olórí ẹbí ń sọ.
0: Awu.
2: Ó mọ̀ pé gbogbo ẹbí ní ìṣọwọ́ ọmọ ló wà. Ẹ̀yin ò sì ní aláṣọ ní wàṣọ rẹ̀ kọ́ máa ya.
3: Ìwọ̀nba náà ló kù lórí ilẹ̀ yẹn náà ká fi parí ẹ jẹ́ ká lọ sí síbẹ̀ bẹ́ẹ̀.
2: Tí wọ́n sin níbi tí bá èèyàn ń lo wọ́n ń bọ̀ gan-an wàá máa wú mọ́. Èèyàn gan tí o ti kú gan wọ́n pa àwọn oge gbogbo kan lọ. Ṣùgbọ́n bàbá ní agbé bẹ́ẹ̀ nísìnyí. Kọ́mọ jẹ ìyá lẹ́nu fún wọn gan. Bàbá débẹ̀ lọ́jọ́ kejì tó bá dójú bẹ̀ mọ́.
0: Yóò sì burú jáì. Yóò burú jáì.
2: Ó ti yé diágbà. Ìdógù ti bàjẹ́ ti bàjẹ́. Bàbá kílá tó ní dọ̀la. Àbí kinní kan ṣùgbọ́n gbogbo nǹkan gbọ́dọ̀ ní ètò pé àbá ìmọ̀ àwọn ọmọ ìbí ẹsẹ̀ kéré tó yìí. Lọ́jọ́ iwájú èèyàn lè fi ojú orí bàbá yín rè o.
0: Tó sì wú yìí. Tó wú yìí. Ó tún ṣe.
2: Ìwọ bó ṣe wá nísìnyìí kò ṣe gbóyá tá a bá sí ní òtètè jì tí a ṣe sùúrù sọ ní tó kọ̀ wá ní báyìí ni pé bó ṣe ní rárí bá ti mójútó wà àtàwọn ọmọ rẹ ní àkọ́kọ́.
0: Ó bí mi láti
3: ìyàwó ló ti tó
0: láti láti o.
3: Làbọ́dá láti.
2: Mo ń dáyé lóo mo ń dáyé lóo.
0: Ó yẹ lóo
3: gán. Mo ń gbọ́ yín olórí ẹbí.
0: Rọ́pò.
4: Mo ń jẹ́.
0: Kò sẹ́ni tí ò ní dùn obìnrin ó sì kéré lọ́jọ́ orí.
2: Bẹ́ẹ̀ni.
0: A gbọ́dọ̀ wá sọ pé ẹdí ẹkú ká dẹyìn rẹ nù.
2: A kò ṣeé ṣe.
0: Làánà ṣe mú bọ́ sí ọ̀dọ̀ wa nìyí. Kọ́ bẹ̀rẹ̀ opó ṣíṣe rẹ̀ ní yá yín. Ibi ilẹ̀ Súdẹ̀ ní ìsìn. Bó ti jẹ́ pé ọkọ̀ oyè Ronke. Òun ti lọ bí orí tí ń sangi. Kò sẹ́ni tí ó béèrè rẹ̀ àná mọ́ dárò síbi oníke. Síbẹ̀ náà ó káwọn ọmọ ilé. Wá sì ti máa rí ilé. Oye ro nke.
3: Lopo. E se.
0: Iwo na ma fa lerin.
1: O da. E se.
0: Ori o bi mi. Iyawo ke n be leyewu yo wa gboje to je fun o. Mo se yonu kankan mo se wahala. Ngba ti le ba mo. A mo to ku ni gbese.
2: O da. Eh se gan o lori ebi.
0: O da fun lati.
2: O da fun. A ro run yin bi sa so pe eje mi na ma lo. Elepo wa ba se je.
0: Mo pe yin ni mo si gba pe ta jo so.
2: E mo worry. Ngba ti ade ni so na be.
3: A jo bi o gbe. Mo ke mo. E se.
4: Bele.
3: E se o akoni. Oh, just stop me, but push him out, shit, and leave you.

0: lẹ́sà.
1: Ẹ mọ̀lẹ́bí mo kí yín o.
0: Ẹgbẹ́ lẹ́sà.
1: Ẹ ṣeun o, akójúmọ́. Àsìkò àdúró tì.
0: Ẹ
1: ṣé ò sí mi ò pé ìpàdé kankan bí mo ṣe wá rí yìí jẹ́ nǹkan ìyàlẹ́nu.
0: Ẹgbẹ́ lẹ́sà.
1: Ẹ ṣeun o láti.
0: Ẹ pẹ̀ fún wa.
1: Ó ṣeun láti.
0: Ẹ á rọrùn yín fi ṣàsọpẹ́.
1: Àṣẹ
0: ẹ gùn lẹ́mìí.
1: Àṣẹ
0: inú àlàáfíà kò wá jẹ pé.
1: Àṣẹ
0: ọ̀rọ̀ àsọ̀tì. Ǹjẹ́ ọmọ mi gbẹ́nà. Nìkan ìgbà tí olóògbé tí ó ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀. Àkùkù mọ̀ pé yóò rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n gbogbo ń bẹ pẹ̀lú àkọọ́lẹ̀ ntọ́lọ́ba ti mú wá lè yàn gbà. Kò sọ̀gbọ́n tá a lè dá sí.
2: Ẹ wá pé
0: ẹ pè wá lórí ọ̀nà bàbá ṣe gbé gbà bàbá ṣe sin olóògbé. Ẹ dá kúkú ń sọ yìí náà ọmọ la lè pèsè yìí. Bẹ́ẹ̀ni wá burú ló jẹ́ sí mi.
1: Abẹ́ẹ̀ni.
0: Ṣùgbọ́n gbogbo ẹ̀ ó ti wà pẹ̀lú bọ́ọ̀lù ṣe kádàrà bí mo ṣe sọ. Ẹni ìtẹ́lá lọ ṣinṣin. Ẹni ni pé ó ṣe ṣe kó jẹ́ pé ilé rẹ̀. Ilé ni àṣìtì kàn yín kò sì ṣòwò àmọ́ nǹkan kan tá a fẹ́ ṣe. Níbẹ̀ sì lẹ́ pè wá. Àrígẹ́ pè wá mọ́ àwò pé kí n pe àwọn tó jẹ́ àwọn àbúrò tèmi ká ṣèṣe àbá yín lé láàárọ̀ kó tó di pé ẹ̀fẹ̀ jáde káwa náà lè mọ bá ti a lọ ẹ̀wọ́n àlè dá owó kankan wú ní ẹ̀yìn yín àlè sọ pé bóyá èèyàn burúkú kan ní ká máa dọ́wọ́ wú lẹ́yìn yín ẹ̀ṣẹ̀ èèyàn bẹ́ẹ̀.
1: Ọlọ́run tí ò tiẹ̀ ṣe mí lẹ́nu ibi.
0: Náà ni
1: ìjókò mi ó bàjẹ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Béèyàn ò bá ti gọ̀ aráyé mọ̀ ń pè ní ká ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Agadà ọwọ́ tí ò ṣe bẹ́ gẹdú ti ń pè mí hun. Kìí so ayi àlàjẹ lásán ó ní ìtumọ̀. Ẹyin tẹ́ ẹ bá rò kí ò ṣe é ṣe kò lè takoko lọ́dọ̀ tèmi agada. Èyí tí ẹ wá báwa yìí náà dá o bó ti ṣàdúrà lẹ́ẹ̀kan pé kọ́lọ̀ ń jẹ́ kẹ rí òrò tèmi náà ṣàṣọgbẹ́ kẹ rí ṣàṣọpẹ́. Bí àmọ̀ràn náà ni ó tún ṣe wá fẹ̀yìn náà yóò wá dáa tẹ́ ẹ bá lè fọṣọ lójú ọjọ́ irú ẹ̀ lọ́rọ̀ tẹ́ ẹ bá wà yìí. Nísìn bí n bá sì yín gbọ́ bóyá ibi tí làti kọrí sí náà ni oyè ronke forí sọ àti wọ rọ́pò náà.
3: Bàbá.
1: Abẹ́ ẹ ti bára yín sọ tẹ́lẹ̀ kọ́.
3: Iṣẹ́ rẹ̀ gẹ́rẹ́ bó ṣe rí ni àkọlé máa wo ẹ̀gbọ́n wa. Ẹ̀gbọ́n lẹ ní ìjẹsìnmi kí òkúra máa ráàyè kí ń lẹ̀ báyìí.
1: Ṣókú ẹ̀ rárẹ̀ rẹ̀ bíbi jẹ́ ṣòkú rẹ̀ jọ̀sí lọ́wọ́ à.
3: Àti ṣe wá ń gbọ́ngbò fún mùsùlùmí wà mí tó fi ń ṣe lọ́jọ́ sí. Gbọ́dọ̀ ètò wà nǹkan ṣe sí.
1: Ẹ ọ wá da bẹ ṣe wíwọ́n ìsìn náà mi ṣe dùn. Ẹ̀yin náà ò ní í ṣe ẹlẹ́yà. Lójú ayé eyín àti ìgbà tẹ́ ẹ̀ bá sí mọ́ ẹ̀ ní í ṣe ẹlẹ́yà. Èyí tó túmọ̀ sí bẹ́ẹ̀ ṣe wá bá mi ní ìsìn ni pé ẹ ti forí korí fi kò lukùn àti bá obìnrin mi náà sọ̀rọ̀ pé ká lọ rèé sin àbúrò wá sí tẹ́ àbí.
3: Káṣà wá ọ̀rọ̀ ṣe sí tẹ́bù
0: ìrọ̀ o.
3: Nígbà tí olóògbé ti nílé tó ń kọ́ lọ káwulẹ̀ lọ sí síbẹ̀.
4: Olórí ẹbí.
1: Ń
4: ká ṣàwó jọ ká lọ kúkú fi parí ibẹ̀ yẹn ká lè lọ sin akọni síbẹ̀.
1: Nírú àkókò yìí ẹyin kò fi sí tó burú mbẹ owó ọ̀nà ní kúkú ń dá wa dúró tẹ́lẹ̀ kò sí tó burú kábúrò wọ́ kọ́lé báwa náà bá sì kàn á ti bo òkú láti rínu. Bọ́rọ̀ ti wá rí nísìn oyè ronke ti sọ létí ìmérí láwọn àkókò kan àbíṣe rọ́pò ló wí ni wípé ìkánnu yín àti ẹ̀gbọ́n yín tó ṣaláìsí ẹjọ́ dé orí ilẹ̀ kan tó pé òun ní. Mọ́jọ́ ìjọba èmi mọ̀ nípalẹ̀ òun.
3: Ẹ̀hún mọ̀ pẹ́.
4: Bàbá mo mọ̀ nípa ẹ̀ anílẹ̀.
1: Yóò wá tóbi éékà mélòó.
4: Mẹ́ta.
0: N tó sọ ni pé àbúrò mi ní ilẹ̀ tí ń kọ́ àbí ilẹ̀ tí ó kọ́ lẹ́sìn náà ló tún ní.
4: Ó tún yàtọ̀ kì í ṣe òun fà.
0: Yàtọ̀ sí ilé tí wọ́n bá lọ.
1: Ní ibibo mi ti ẹ̀ ti ṣe. Ronke sọ bẹ́ẹ̀ fún mi. Ronke wí fún mi. Agbẹ́dẹ ìgbàgbé ọ̀rọ̀.
0: O sì mọ bẹ̀.
4: Ó sọ ìmọ̀ bẹ̀ àmọ́ ó sọ fún mi nípa adèníwèé rẹ̀ náà lọ́wọ́.
1: Ìwé mẹ́.
4: Bẹ́ẹ̀ni.
1: Ọ̀rọ̀ ti yanjú.
0: Ẹni sùúrù.
1: Láti ojú ẹ máa ń lè mọ́rọ̀ owó pọ̀.
0: Sùúrù.
1: Ọ̀dà kò burú.
0: Ẹ ṣe ká bọ́ lọ́ọ́ jájẹ́ bí ìrẹ́pọ̀ ò níwèé lọ́wọ́. Ó sì fi gbé òun ọmọ bẹ̀ dáadáa.
4: Kò mú mi débẹ̀.
1: Ronke. Ebi wọ ọmọ bẹ̀.
5: Èmi ti bá wọn dé bẹ̀ rí.
1: Àwa!
0: O ti mọ̀ gẹ́gẹ́ bẹ̀.
1: Ebi ìyá máa wà lẹ̀ ńlá o. Kàmọ́ àti
0: ògiri
1: rẹ̀.
5: Ojú mi
1: sára. Bọ́lá bá ti dọ̀rọ̀ lẹ̀ ilẹ̀ kó o lè ju agada lọ lókè pẹ̀. Mọ láwọn sọ̀fí ọ̀gbàlódé lọ́wọ́. Ibi a bá bọ́ sí wọn àwọn wà jáde. Sọ wá nínú ilẹ̀ ń. A fi bàṣírí òkú ni. Títà láta ilẹ̀ ń. Jẹun fún ẹ jẹun wí o.
5: Ó dà ó lé rẹ bí.
1: Ronke mo ní kọ̀ sí ọ lẹ́nu o.
5: Rárá rẹ mọ̀.
1: Bá a bá ti wá talẹ̀ bí bàṣírí òkú tí mo wí ni pé a lo re fi kan ile ti aburo wa nko lowo iyawo wa o le ko be yo le kan omo ri odo bi aba wa sin aburo wa faranda aba asise kule bo ba sile kun to na gboru eyan inu ri odo pe ha won ogbagbe mi o je jaju ta na sin sin ti e ba n jade lo tori won yo so pe ba so lo ba so bo amo lai se pe eyan ti n gbe be te wa ni a lo sin be won o so kulofo won o so kulofo Beje sonda iwe ni ko je jodowo mi kia
0: kia eh kan ti mu te wa ro ni inji mo ro ni pe olori ebi
1: nda lohun
0: to di bi pe ale tale yen beyin ba je pe ba ni awon carpenter legbe bo ya ka koko mo ye ti igi ati panu wo ise nkan ko ti o je ka le fi mo dede tatare ko di bi ba ba tu tale tan a tu mo wa owo fi kun
1: oponu eyan ni mo lo re na taya ko to roko
0: aya
1: ko yo bo ba ti wa nle ta foju gan
0: o wa baba pe ta fe lo
1: owo pe lati owo pe won so ma na lori oro lekiku ati le
0: toro o je ran ti gbade ina so pe eni le kan de nko lo ngba de pada ko mo ko to di gbe ngbe ile to je le ebi wa le
1: meji yin ati fi le oya wa lati ita kilo to mo pada yi
0: mo ran yin le ti ni e me binu
1: ti ba se pe mo fi le ohun yawo ngba na ki mo wa le mo le bi ati pe to mi ni ile ba ba mi mo wa yi
0: o ti ye mi we nba yen so pe ojule meji le fe ma lo e tin lo mererin bayi
1: a ti wa ti mo tin be bi tele lo bi ku
3: o olori ebi ba se ma ta le yin ki je ka wa
1: ko buru de so se je mo
5: iwe ile nkan kan gbogbo e na ni
1: e ti baba n gbe iwe ohun wa e je jeje mo o bi mi ta lo kan si
4: eyin na ma pe abi odala ti se ki n pe yin ni
1: emi ni o pe
0: awo ri
1: emi ni o pe
0: eyin ebi gele la n ba gba e joko e ma gu pelu a ma gu bana bana e je ki n pe mi
1: wo mo ida ba magolu asa

0: Bọ́dá láti.
1: Bó ni rọ́pò?
0: Ẹ wo, ọkàn tèmi sọ fún mi, mi ò fẹ́ gba olórí ẹbí gbọ́ o, mi fọkàn tán wọn lọ títí o. Ẹ mọ bàbá yìí, wọ́n lè dọ̀gbọ́n lọ talẹ̀ yìí lẹ́yìn tá ní mọ́ o.
1: Ah, ọ̀tọ̀ ni náà o, ìwà láàbí.
0: Òun mo ṣe ní kí n pẹ̀ yín ẹ̀, ìjú sì dàgbà ju mi lẹ́jọ̀, ìjú sì ní òye lórí ju mi lọ.
1: Sori bàbá o, síwájú kẹ́yìn tó gbọ́ ju tèmi àti wọn dá sí jù. Wọ́n yé sọmọlúàbí.
0: Ìgbà tó ń ti gbalẹ̀ náà bàbá bìjì àdúgbò lèmi ti mọ̀ pé bàbá yẹn kì í wọ́n ṣe rí
1: ọ. Kí wọ́n dùn mí lónìí pé pẹ̀lú wàhálà bí ti bẹ lọ́wọ́ wọn. Gbogbo àwọn ọmọ wọn gan náà ò fi bẹ́ẹ̀ yanjú. Àwọn gan ò bá nǹkan kan mú bọ̀rọ̀bọ̀rọ̀.
0: Ìṣí náà ọtí ni mo kiri àdúgbò.
1: Kọ́dà ó lè mutí ju iléeṣẹ́ tí pọ̀n ti gan lọ. Ọmọ tá a sì ni pé ọgbọ́n lagbalagba fi sá fún màálù ọgbọ́n náà ni wọ́dà fi sá fẹ́lẹ́ mọ́tọ̀ bá lé ó ti yọ ìtàṣìrì ìmọ̀ bí ń ṣe dọ́gbọ́n mo fẹ́ da ọgbọ́n àtinúdá kan tí ń fi rí ìwé ohun ìwé tó jẹ́ ìwé original gangan ń rí gbà kúrò lọ́wọ́ wọn sọ ma gbé tó bá ní kò ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ àgùntàn tí ò ṣe wí láàyè ni
0: ọgbọ́n ni
1: báwọn jà bó wà wá lẹ́mìí méjì ni ìwọ rí kásọ mọ ọlọrun wọn rí ni orí pásọ bọlá sọ tuntun fún wọn lónìí tí ó bẹ dọlà yóò ti kéétì ìyẹn bá ogun burúkú ni máa ń jẹyàn ọpọn lásọ ọgbọn la fi ṣe ìsọdọ wọn ní gbà wọlé ọdọ ẹyìn tó súnmọ wọn ní gbà nígbà tí gbà wíwọn sọwọ àwa ní fún wọn là ó ti yé jẹ àmọ pọn wọn lé bá ṣe ń pọn wọn léhun díẹdíẹ láàmọ tí wọn lọ kòtò o gẹẹti ẹ
0: ó ti yé mo ti yé ni
1: ìwọ náà bójú bá wa kojú kò kò mọ nǹkan burúkú ń bẹ lápò tèmi náà o kò mọ yẹ o.
0: Èwo tún ni.
1: Nǹkan burúkú ń bẹ lápò tèmi náà o. Abájọ bá ti sọ yìí ni sìkọ́ mọ́tò lọ́mọ gbé ta o.
0: Ó wà ń lé náà.
1: Kò ní bí kankan máa o.
0: Ó wà ń lé o.
1: Pẹ̀lẹ́ o.
2: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi. 32FM ti wà òkè.
3: They say the more the merrier, and Guinness just proved it.
4: Mm-hmm.
3: Yeah, your bold black Guinness Foreign Extra Stout is now a bigger 440 ml can.
4: Oh, really?
3: Uh-huh. That's an extra pour of rich, full-bodied Guinness goodness.
4: Nice! More stout, more flavor, more vibes to share with your friends.
3: Now you can enjoy more Guinness with the new 440 ml can.
5: Drink responsibly. Not for sale to persons under the age of 18.
6: Wake up.

0: ọ̀gá lọ́fíìsì kára ó lé o.
1: Ẹnlẹ́ o, ẹnlẹ́ o, àròjú ìrí o, ṣé o ṣe o.
0: O ṣe ṣe kẹ́ mọ́ ròjú ìrí ṣùgbọ́n ẹ ti mọ gbọ́n pa orúkọ ojú yìí. Èmi náà pè ní agadọwọ́ ò ṣe é bẹ́gẹdú.
1: Ẹ bá ń tún pé o, orúkọ
0: yìí ni. Agadọwọ́ kò ṣe é bẹ́gẹdú ṣùgbọ́n kì í ṣe bí agada tèmi, kò sí ní tí ò lé bẹ́.
1: Èyí
0: tí ń bá tẹ̀ tí ń bá tẹ̀ tì, a jẹ́ pé owó àwọn aláṣẹ ọ̀run ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe tayé ìmọ̀.
1: Eléyìí ti ń jó gèlè lójú mi o.
0: Ẹni tí mo gbúgbọ́ tó gbé mi wáyé gangan ni pé wọ́n ní cooperative kan ń bẹ lágbègbè, wọ́n sì lẹ́yìn lọ̀gá rẹ̀. Ngbà mo sì déta, owó ẹni tó kọ ó kọ iléeṣẹ́ yìí ọgbọ́ dé ẹ̀wọ̀n ò rí ká dáadáa tó. Mo sá mọ̀ pé tí ìfò parí ní tí ó kọ, tó yẹ pé cooperative náà ni ó ṣáájú ẹ̀ nu. Ṣé ìyìn cooperative?
1: Tí ìfò kẹwàá.
0: Ẹgbẹ́ alájẹsẹ́kù.
1: Ẹgbẹ́ alájẹsẹ́kù làwa ń ṣe
0: bí
1: àfihàn ọlọ́wọ́ ni àwọn àwọn ṣe ń bì ní.
0: Ìdá yorùbá àwọn tí ẹ júwe fún mi náà ṣàṣìṣe. Ẹ bá gbọ́ ẹyin pé bá bá ń wòwe yín wọ́n lẹ́yìn alága. Ó ní ọmọbìnrin kan tó jẹ́ bí ìbátan sí ẹnìkan tó súnmọ́ mi, kìí ṣèmi gangan nísàn. Orúkọ rẹ̀ ń jẹ́ Yewande Agboluaje. Yewande, ẹ bá wò bí ẹ̀ńdẹ̀ jọ ni.
1: Ara àwọn èèyàn wá dáadáa gangan níbẹ̀ níbí ni.
0: Ọmọ ẹgbẹ́ yìí Yewande Agboluaje.
1: Ó ra àwọn ìjọba lórí.
0: Ọ̀rọ̀ ti sọ̀rọ̀ rẹ̀ ńgbà náà.
1: Ìjọba lórí.
0: Lẹ́nu lálọ́ ìmọ̀ gbọ́ pé ọwọ́ tọrọ àǹfààní ẹgbẹ́ kan pé òun fẹ́ gba owó kan bí ẹni fẹ́ fi kan ilé kan bẹ́ẹ̀ lórí.
1: Owó tá a ti fẹ́ fún.
0: Ẹ ti fẹ́ fún.
1: A ti àpúrúfù a ti fẹ́ fún báyìí.
0: Yìí ta ni àá tọwọ́ bọ̀ wí báwọn.
1: Òun náà ni.
0: Ta ni igi nínú ẹgbẹ́ yín? Ta ni ó fàṣẹ sí ni mò ń fọgbọ́n béèrè?
1: Èmi náà máa fàṣẹ sí, èmi ló lórí ẹgbẹ́.
0: Ẹ̀yin náà fàṣẹ sí.
1: Mo ti fàṣẹ sí, mo ti fàṣẹ sí ọ̀rẹ́.
0: Ẹ ti fàṣẹ sí.
1: Sẹ́kìtì náà ti fàṣẹ sí.
0: Ẹ̀yin kókò wọ́n ló kù.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀rọ̀ yìí ti yanjú, ó ti yanjú. Ẹ wá gbọ́ ọ akọ̀wé. Wọ́n ti ní igbó òní dí títí. Kájà ọmọ ìrìnà wọbẹ̀. Ibi ọ̀rọ̀ dédú èyí nìsín. Ọ̀rọ̀ ká yín mọ́ ibi tẹ́ ẹ̀ fọkàn sí o.
1: Òye mi o.
0: Pẹ̀lú ògo ọlọ́run tí wọ́n fi sí òkú ọkọ̀ Agboluaje Yewande. Ẹ̀rọ òun o. Ayé ọmọdé ẹgbẹ́ ọkùnrin. Ẹ̀wọ̀n ọ̀pẹ̀ ẹ̀rọ
2: ẹ̀rọ sùúrù.
0: Ẹgbẹ́ lọ. Alága kọ̀ọ̀bùrẹ́. Ó nígbà tí a máa tó sìnkú ẹ tó fi ọlẹ̀.

0: صلوا على النبي الكريم
1: صلى الله عليه وسلم.
0: بسم الله متى كل على متى قام با اولوغبي تاف سين لوني لوتو oti to bi jo melo kan to ti lo ba pelu awon gege kan ati gege kan lo fa ti ale vidi asiko yi kan to je pe a le sin lagbara olohun olohun ni seku na ntele tele fa we bi
2: amen
0: kan to si fi kale iyawo ni o omo ni o ati awon kan mi to je po nbe laarin won ati olohun Olorun ni je o baje. Ebi wa ina ni daru lagbara Olorun. Olorun wa la albaraka awon to ti lo awon obi to se wa le. Olorun ni ko ni deru ba awon to fi le.
1: Amen.
0: Olorun wa ba de forun ke. Ni o pa se re akirin kori o mo mi. Ola bismillahir rahmanir rahim. Kuri ola wa hada la usman lam yalid wa lam
3: yulad.
4: Kilode.
3: Odo.
4: Ah.
3: Lati olori ebi.
4: Ah, olori ebi kilode.
3: Olori ebi.
4: Ah, kilode kilode sele.
3: Iyawo oku.
4: Olori
3: ebi. Ta gbere ta le be se be.
4: Ah,
0: a be se me bo o.
3: Se abe a fe gbe to kawe ni be ri gbe a fe sin na ni.
4: Ah,
3: me lo lori eburu nu yin.
4: Ah.
3: Iye na ko mi yin mi.
0: Ah.
3: Abi agba mi ni.
0: Eh olori ebi.
3: Eh?
0: Ibi ke la n ba gba a le ma da yin la mu la wo ke joko le. Eh?
3: Lati. Bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ dà mí láàmú àti wọ́ àti yóò rónkẹ́ àtòbí mi àti lọ́pọ̀ gbogbo ilẹ̀ dà mọ́ pátápátá.
0: Le mo je ke mo foju riru nkan bayi eyin okuku ni pe lo ba so a fi wo wi pe ka se kan ta se e ma se be ti na la
1: wo
0: mo ni mo mo riru kuri si waju ojo joko
3: o gbo tan yo ba wi ni won ni mo na mo na o ni siju gbe ni ti opa ni ta gbo gbara ni rajo ki gbogbo yin opa ti fe mo ku lowo owo te fe yo sonu ẹnì kọ́kọ́ ọ̀gbọ́dọ̀ dámọ̀ràn àti sin àbúrò mi sí yìí láṣepẹ́ bá kan
0: lẹ́yìn tó bá dìgbà àti yín àníṣe yín bẹ́ẹ̀ ẹjá ṣe lé ìdáṣe ẹjá àti yín bẹ́ẹ̀ ibẹ́ tí ń wò yẹ tẹ́lẹ̀ akẹta ìgbà bó ni
4: àti
0: ẹwòyàwó ẹ̀ ní sukú yìí wọ́n kò ti gbàgbé
3: akọkọ ẹ̀ rárẹ̀ ni. tí ń bá ilọ tí ń bá padà dé tẹ ẹ bá ti ọmọ ìbọnú kòtò ń bì tí ẹ bá ti bá bẹ pèmí lọ́mọ rẹ̀.
0: ìyàwó mi fara balẹ̀ ní àyànjú ẹ̀ àyànjú ẹ̀ wọ́n tí a mọ̀ wọ̀rí gbọdọ̀là ẹja
1: tí o kò ti wá dílé báyìí
0: ẹ̀ máa tó ṣẹlẹ̀ àyànjú ẹ̀ mọ̀
4: ó ti di wá.

lérò pé gbadun apá kini eré ilé ariwo ta pe ni ayé opó apá kejì ni ọ̀sẹ̀ tó ń bọ̀ lógo ọlọ́run àwọn akópa ayọ̀wùnmí òjò tolú orente olúṣọlá mọ́mọ́ rírán adékúnlé falade esther ambali rafael ọ̀làdọ́yìnbó ọ̀làbísí òǹkọ̀tàn abimbola lamid aso ìtọ̀pọ̀ gbẹ̀ngà david fún ìkéde tàbí ìpolówó ọjà 08055 767084

0: kò ṣe fiwé koko kòrókò ìfọ labalábá sí yàtọ̀ sí tẹ̀yẹ àwòdì bẹ́yẹ bá wá jura wọn lọ ẹ̀jẹ̀ akansara solongo 32 FM 94.9 laughter house orí òkè tètè premier mọ́kànlá ìbàdàn.
1: Ìràwọ̀ kan yọ omi ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tó ń dàgbàlagbà péjú sí. Àfi gorí òkè ó hàn kétékété. Ìkànnì dáti 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dáti 2FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté premier. Mọ́kànlá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtórí sun ìdùnnú ni 32FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣebi ṣe wa ni agbọdunnu eto to n parunu re kaja fe to omo niyan ka si gbe ni afẹ re je lowo are ni je tenu ko tete boli ko ikanni 32 FM do supa ran kaye 94.9 lo ba awon kan ni

0: di adu bi agbe fa gori ite omo dido wa mo gun ma te onisulo niya ke yo ma sese ni ko ma je nbi eniri oja tegbe re nta ni wo gbe kale lota o so wo gbe yawo orere nbe igbiyeju re ni eto wa ma ru ori to gbe waye ma ba lodo ewe ji adu bi otun olawo le ibadan ni baba sale loju ona oje nbadan lati oje eleni egun okada baba sale oju source ni e ti sokale e ti ri akomo na won gbagada gbagada ewe ji adu bi nbe tabi ke pe won sori 08033260141 Oloye Weji Adubi Otun Oluwawo le Ibadan lo ni irorun la ba ni gba ta daye
1: wo bi oro ti yo lati ilare ma gbo kiki eye tara won ya gangan si ti e si oke rere ni nibi ti awon omo araye tin fe ni lo ba ti won ko so meji ti won gbo bi ko se Komi Fenye, 32 FM, 94.9. Emi Riki Onibudu, lo sobe.
2: Emi Awo Woli o, Alagbara Israeli, Emi ta ri ta rise, Asiwaju Ogun la lo, Akeyi Ogun la bo, Oba to je mi ni, Oro mi ni se di faya si, Bo ba se lo se se, To ba ti se ko se se, Iwo nikan na mi je Olorun, Olorun ti o pe meji, Oba gbogbo agbaye, Ogun ni foruko mi ma re, Oluwa gba ope wa, Oluwa gba ope wa, Oluwa gba ope wa, Adari ogun pada sodo re fawon kan la la to se
3: se o baba
2: fawon agbara re to na
3: o ma se
2: o fi gba kankan fara pa mo je wa niya o nje ka so o de ti leyin fun ara re o de je ko ta se awon eyan to wa fun counseling
3: yes sir
2: e mo ko opolopo wa e won wa do olorun wo o de ja kan do olorun wo sugbon tori to olorun nbe laaye gbogbo awon to wa do olorun wo ninu aye mi olorun fa julo won won awon to wa lori oro aye won olorun tun mo mo won na bayo fun won tori olorun lo nje oju gbogbo lo o gbogbo lo le se o so to le se ati ki to loruko nla ogbo ni foruko mi ma
3: hallelujah
2: a joba lo oluwa gbogbo bi to tin gbo mi jake jado oruko mi ni woli io ajilo ya samata
3: samata
2: ile se ranse Christ artillery crusaders cac atamata se jolo ba gbe bujoko anu re ati agbara re kale si oluwo lona to gete gbe da ni badan gbogbo ọjọ́ kẹwàá nínú oṣù
3: bẹ́ẹ̀
2: ni wọ́n máa ń fi ọwọ́ agbára rẹ ṣíbùdó yẹn gbogbo ajẹ́ ni gbogbo ọjọ́ kẹwàá tó bá tún di dùn fẹ́ wednesday mọ̀tún ni a tún ṣí ọwọ́ agbára rẹ yóò bá wá ṣí àwọn èèyàn tún wá lẹ́rìí wọ́n mọ̀ máa ń ní ẹ̀rí gan wọ́n máa ń ní ẹ̀rí gidi gan ni ó sọ̀rọ̀ pẹ̀lú àṣẹ. Ní orúkọ Jésù, gbogbo bí tó ti gbọ́ mi, bóyá òkè ẹlẹ́rìí, ó kàn máa ń lọ bí àdúrà, èrò ni ọ́, wọ́n kàn máa ń kú ọmọ èrò, wọ́n kàn máa ń ṣe ọmọ èrò, ẹ̀rí ẹlẹ́rìí ló ń gbọ́, ìwọ́n tó ò lẹ́rìí rí, mo sọ lórúkọ Jésù, ó máa lẹ́rìí rí, mo tẹ̀ ń gbọ́ omi báyìí báyìí, àṣẹ dẹ̀ ń jáde lára, mo tẹ̀ ń sọ̀rọ̀ jáde, iye àwọn tó bá gbàgbọ́, bíbélì sọ wípé àwọn láti agbára fún láti jẹ́ ọmọ Ọlọ́run, àtàwọn tó gborúkọ bí mẹ́gbọ́, mo dẹ̀ ń sọ̀rọ̀ jáde ní orúkọ náà ọmọ ogun, ayé mi ayé rẹ̀ máa lẹ́rìí, a kí gbogbo àwọn ẹlẹ́sìn kejì wa, ó lágbára lánàá o, káàkiri káàkiri, mo wà ń bàdàn lánàá, gbogbo àwọn tó wà ní olúwo, àwọn progressive, àwọn masilan, gbogbo ni mo lọ kí, gbogbo àwọn tó jẹ́ muslim níbẹ̀, ó yí àwọn lẹ́nu, ẹlòmíì ò rí mi ní ẹ̀rí, mo kàn jẹ́ ká mọ̀ wípé ìfẹ́ ni Ọlọ́run, gbogbo tó lè lẹ́yìn ó máa dẹrùn, ìdè ni mo jùlọ, ó ń bá mi sọ lórí ẹnìkan, pé ojú oorun ló ti dìde. Ní ilé tó máa dìde gbogbo ṣáìdì kẹ òṣìṣẹ́
3: mọ̀ mí mímọ́ o
2: àwọn kan lè pe ní stroke wọ́n lè pe lórúkọ tó
3: wà
2: olúwa sọ wípé òun fẹ́ bọ́ ọ dá sí ẹ̀mí àwọn olè fẹ́ dá sí ìyẹn tó gbàgbà wòlíì bí wòlíì mọ sọ jáde bíbélì kọ́ o wípé ó rán ọ̀rọ̀ rẹ̀ ọ̀rẹ́ dẹ̀ mú lára ọ̀rọ̀ náà máa mú ẹ lára tán ìdá ní mọ̀ ti tó bọ́ bá wúráyè bí ajọ pàdé lọ́la ọ̀la friday ma wo ni ti eni ki so gbogbo eyan kan lo get iyo
3: iyo
2: iyo ni o iyo didi ton ti di sibe
3: iyo didi
2: o ni ko get
3: ti won bi
2: e te ma mu bo lola ola ni oluwo to wa lona to get e gbadan ba
3: e
2: ni ata mata si ibe lo mu bo eni kan ni ki duwe dada abe bridge wo road tabi alakia tabi adegbai ibe lo ti ma wo ko oluwo o di fe lebi to ti bo ida iwo road lo sume ida alakia lo sume ida adegbai lo sume ida yana igbara lo sume ele to ba ti sume e jume wa ti do ti ta pe tagi so ko lo do so lo so ba do lo do so boke soke ibi do so lo yin ibi pharmacy yen so ko ko kada ma gbe bo lata mata
3: mata si
2: iwo road ti oluwo do so oluwo do so ti ata mata si ba ogun se in the name of Jesus bologun yen se in the mighty name of Jesus e wa gbo to ni ma jemu wa so
3: ti baba n so
2: gbogbo eyin ti e wa ni ni abekuta e lo mura lojo tuesday
3: e mura o
2: e lo eyin na lo get iyo yen o iyo didi ton ti di te lo la loja ni o iwo ko lo di o ele ton ti di sibe mu dani wa lojo tuesday
3: e mu dani
2: mu dani wa ko tete ni to ba fe ri mi bi woli ah e ma woli rin o ma lojo tuesday to koja o e bi awon to wa wa royin un ti olorun I want to hear you. Tell one ni Shagam.
3: Shagamu.
2: She to promise if you go to boy now. When say to boy now. Lishabi.
3: Lishabi.
2: Oh, to one ni la fenwa. Lishabi or to one ni la fenwa.
3: La
2: bekuda. Ni ti Tuesday o. No ba pedi bi woli. Wa se te de. Amo to ba ti ojo Wednesday yen. Ijoku community hall.
3: Ijoku community hall.
2: Ijoku community hall. To wa London bridge Sabo. Iyan ni Shagamu le ma wa. Ah, cancel him awa.
3: Awa o.
2: Gbagbo ba to la ya ko.
3: Awa
2: o ma wa o.
3: Awa o.
2: Ko ti promise o ma wa o. So ba wa di ojo Thursday ibi ta ma wa ijebu ode ni ijebu ode ni gbagba oba to la ya torun akito mi de o
3: don
2: pe ni aked o akito mi de o don pe ni aked o ibe la nbo ni ita lapo leyin ojo oyigbo
3: iyen
2: ni ijebu ode seri iya to wa ni pe eyin te nbo lona sibado ni oluwo lona to gete gbeda ni atamata si wa de before 9 ni program bere be na ni lojo Tuesday ni ni sha bi oni la fe wa ni abekuta
3: ago
2: mefo na ni be na ni ni shagamu ni onijokun hall London Sabo bridge ago mefo amo ti jebu ode lojo Thursday ago meji la ni o meji la o so fi ago mefo
3: ni
2: so e fi eso kan gbagbo ba to la yato gbogbo yen lo get iyo ton ti di wa lo ra o ni me ni o di
3: iyo ti
2: adidi ton ti di sibe owo kan lo di iyo owo kan lo ma ti oluwa nitori wipe awon ti aye ti so mole awon ti aye ti dina mo awon ti aye ti dalam awon ti aye ti tilekun mo awon ti aye ti dona wo ah oluwa lo fe ti wo sile
3: bo
2: wa kan ba ti di iyo owo mi ni o awo e ja lo ni baba ti nbe leyin
3: eyin
2: na ri ba wi ran se so e ah awon to wa lana fo canceling o ya won lenu ni mo abi won mo ni se o ta gbo lori radio se o le ba pade e bi awon to wa lojo Wednesday na hey, ebi awon to wa lojo Tuesday. Ebi awon to wa lojo Monday. Ebi awon to wa lojo Friday. Mo so mo iya to wa ninu pastor, ati woli, ati apostle, ati evangelist, ati teacher. Mi beli ti shalaye lese. Egbo mi, kiki ko je ki iye ko si ni. Bo ba dodo pastor wa ma shalaye on to ba wa ni. Amo to ba dodo woli. Iwo kan lo ma so to ba wa emi mi mo lo ma gbanu mi lati ma tu asiri ogun re ni bologun yen gba wa bawo logun yen se je ni da lo wa ni die
3: ni
2: emi mi mo niyan awon to wa so da be ise ranse mi
3: won
2: ma gbo mi bi mo se soro yi oh my god won ma royin fun e pe olorun mi be laye mo soro oju oni ti o ami re mo jodun ayo ni gba ko re
3: amen
2: amoye lo ti so ogonu lo ti so iponu nitori ai ki le dide di odo awon woli
3: beni o
2: olorun ni je ati odo woli
3: po amen
2: ni to to ni bibeli ko wi pe nigba to ba di beyin ojo o ni opo ike woli yi o dide ki so lo opo ike woli nikan eke baba lawo ti wa eke afa ti wa eke kapita wa eke pane pita wa gbogbo nkan lo ti ni fake olorun gbo bo fe ra party oko gan eke e ti wa fake na npe ni eke so aye eke la wa yi be sibe
3: ki
2: se pe ko ma so original
3: beni o
2: ki se pe ko ma si original emi ma so kini kan fa awon oko mo pe ni abinibi yato si ability ohun ti olorun ba fi si aye eyan tabi ni ajo eniyan le siwe o ko se siwe adamo leleyi ki se adalu mari akata kai kaka mari akata mo so o ni ku sinu ya opolopo ti o lo so kun lori oro mo no be ti so kun lori oro obini kan wa bo se da be se na se mi awon to ba wa be aso lu be sele melo so mi pe ah kilo se to blood omo ti o wole to fi bimo Olorun oju Oluwa fọmọ ni. Lọwọ ẹ wa nbẹ. Ngba to di ba kanseli o ti seyun. Gbogbo abẹ ti sele. Pamba ta won ti bere si operation. Won ti yo fibroid won ti yo le mo wa rẹrin. Bo ni ba ti du to ko kan so woli wa. Case e jọ do bere kan to wa lati lo yibo ngba yen.
3: Yes sir.
2: Ko je pe odidi moto lo fu yawo mi.
3: Jesu.
2: Eh, bẹni.
3: Odidi
2: moto lo fu kilo pa. Odu titi. Ko ro mo bi for years ko to di pe Olorun so pe ka jọ pade.
3: Yes sir.
2: Eni kan lo ni ki wa. At the end of the day.
3: Yes sir.
2: Oyin na fun mu.
3: Oyin
2: ati anointing oil. Gbogbo to wa lara eyan kuro nbe. O de ri o so. O de pada bi mo. Ẹgbọ to won pade woli e. A de ni ko gbegbe se bayi, gbe se bayi, gbe se bayi. Ni gbogbo e ba yanju.
3: Ah, hallelujah.
2: Ayan fe o.
3: Yes sir.
2: O ni je yan mo. Jari ke eyan ma le dide nigba mi o le o idire mo soro kan ni last week ti o ba je wi pe awon ara igba ni ti an ka nipa won ninu bibeli ti won ba ni soro awa na o ni le ri nkan to ka mi so pe o ni soro is not a new thing bo ba ro mo bi iwo ko le ni akoko awa kan wa nda kan ta won na o ro mo bi o baba abraham ko lo koko suku po oro mo bi to ba ka je nti si wa ri gbo wa la gbo orisiri to se bo ba tu ka je nti se ti kolon to wa fun ni pa mile ri isaac o bi yan ju gba to di gba baba isaac genesis 26 verse 21 genesis 26 verse 21 ori isaac ti boluwa fun aya re nitori ko yalu se wo ko lada koko be ko lati tete dide lo ba wuli that is the main thing so ba wa ka genesis 26 yen ni verse 22 won ni omo nja gudugudu ninu re ni doba loka o ni o si lo bere lodo oluwa
3: lodo oluwa
2: won ma bere ni nkan so wa bere okuni kan mo to eba last week kon mo so fun baba lo gbegbe se ba lo gbegbe se bo to woli wa okuni kan to bi wa ni gba ta jo so se bi olorun so fun mi pe ijo mo pe nkan bayi na fi da gbogbo control to ju pe o de si agbe o de ku so ko de lo ti gbogbo e onitumo o ya lo se bayi lo se bayi ni waju oba to di aye atorun mo mu ye awon isu atabi to wa nko wa pada to fi wa n dupe nitori pe o mo ba se lo sodo wuli o ni ajo fi da obirin kan wa
3: bayi
2: ba ta wa ni crispin inu oja agbadi lo ti bishop sile nigba to gbo nkan tan fun kebi awon wuli to wa so pe nkan bayi kan bayi ni isu re lo gbegbe se nkan
3: bayi
2: o to wuli wa awon to wa ni ana nigba ta won wa te mo bere si tu asi ogun o ni mo mi wu e obirin kan gan wa mo wa be si so awon asiri ibi to ti para ko nkan fun o woju mi owo le mo ni se ba se so lori radio lo se ri pe to ba dodo woli iwo kan lo so to ba wa o e mo ni o ma tu asiri ogun e se ni kankan mo ni pa ro ni rara gba ta so ko ito bi ni for love ogo ni for ba won
3: hallelujah
2: egbo mi mommy ati daddy o to se lo mi to fi so iponu ni e e lo se lu la mi to ya ko dipo mu o nda bayi nígbà tó jẹ́ pé kò mọ bí tó máa yàtí tàbí kó má lọ síbi tó yẹ kó lọ sí tó bá ti lè rí ṣọ́ọ̀ṣì tẹ́rọ bá ti pọ̀ wọ́n ti gbà pé wòlíì pásítọ̀ ló lè ro wòlíì ló ni kó dáhùn èèyàn lóhùn kó wá solúṣà tó bá kẹ̀sí lọ bá pásítọ̀ kan wọ́n gbà pé àwọn ti débì kan gbogbo àwọn kata sunday kan tinubu ò ní wọlé i command the kinní kan ìfàbí the servant of God ẹ lọ wo nǹkan tí mo sunday mi december 18 ní 2022 mo ní tinubu ló mo ní òbí ló máa ní àwọn ohun máa pariwo yayaya òbí kérékèké òbí 30 òbí 40 mo ní àtìkù náà fẹ́ gbé fún o ṣùgbọ́n tinubu ni ó wọlé bó wá sọ èdè kan èdè yẹn ni àwọn èèyàn tí ìdáhùn sí o mo ní tó bá wọlé bẹ́ẹ̀ jẹ́ gbẹ̀dùà wọn àpadà wàá bá ní pé àdúrà kí là á gbà o ọ̀pọ̀lọpọ̀ wá ń kọ̀m̀plé ṣé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ tọ́lọ́ lọ́wọ́ lórí facebook náà lọ́kìlì ọmọ kan ló wá lọ́jọ́ yẹn torí mi ò sábà gbé nǹkan ní facebook live ọláyẹn ni mo jẹ lọjọ yìí tá a bá ń sọkùnrin àìmọye nǹkan tá a ti ń sọ tá a ń sọ títí nìsín
3: tí
2: ò kúkú tá a sì ṣùgbọ́n ọlọ́run wà lẹ́nu ẹ wo tó o bá mo bá ṣe ń dìde kó o dìde lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ bó ṣe ń rí fún ẹ náà ni ó máa rí ogun oníjà wa ọ̀rọ̀ yìí ló fa ti eléyìí tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lórí ọba ben hadadi ọba syria ben hadadi ṣe àìsàn ó wá gbọ́ pé wòlíì elisha ó mà ti dé o o wa joko si aafin rẹ kaka ko dije ko wa wo li lọ iwe awọn ọba keji ori ẹkẹjọ ni mo ti sọrọ o to baka lati va 7 o wa gbe iranṣẹ rẹ kan aba ẹni iwa sẹni lo mu ọpọlọpọ ẹbun oh my god jẹmu ni ba safe o ni ọba ti fa sẹni pe mu ọrẹ lọwọ rẹ ki o si lọ pade eniyan ọlọrun naa ki o si beere lọwọ oluwa lọdọ rẹ wipe emi o asan ninu arun yi bi bẹẹni asẹni lọ pàdé rẹ ó sì mú ọrẹ ní ọwọ rẹ ani ninu on gbogbo rere Damascus eribanya ogoji eru ra kun mi
3: be ni sir
2: awon eyan kan won mo pe to ba lo sodo wo ni o ye kan mu keke da ni ani ni ode ni ni o ifu awon ni o ma mu bo ki la be si
3: o ma se
2: o awon ifu do ma ba bo o ku awon odidi kete kete odidi ra kun mi fodi doko o wa ni ko lo bere wa kaka ko wa ni de lo ni ba ti iranse ti won pe ni asel yen ran so ba yen to wa lo pade wo le elisha ni to to ni ba to de be wo le elisha wa wo loju oni lo so fun oba bi pe koni le so ninu aisan yi o ma ku o ibi ti mo fe mu jadere to ba jo oju awon ni awon fi gbo be lo fi se
3: beni sir
2: ha le bi woli woli ejo eja wa nkan se si awon baba wa gan ma po we kan
3: beni sir
2: won ni bi eru ba ko oke bi eru ba ko isale a oni bi tan tun gbe si
3: ko
2: lati olosele kan to wa sometimes ago
3: yes sir
2: o fe ipo kan to wa so fun o le se governor ṣùgbọ́n lọ sí ọ̀sọ̀ fún rẹ ẹnìkan náà tó wá wẹ̀gẹ̀ ó mú ìyàn kan wá bí mo ṣe sọ ẹni a máa gbọ́ mi ẹni ẹ fẹ́ lọ sí ọ̀sọ̀ fún rẹ ẹnìkan tó wá mú lẹ́yìn wá mo wá sọ fẹ́ tó fẹ́ lọ́sọ̀ fẹ́ mo ní kò lè bọ́ sí ṣùgbọ́n ìwọ tí mo wo ìtíṣà tíṣà lẹ́nu yẹn ó ní mo rí ẹ odi ọ̀nà lẹ́mọ̀ òjẹ òye níwájú ọba tí màá jì lọ́jọ́ ìkẹ o n se asubere aye ogola fun eni ti mo so
3: yen bi awon wo
2: olorun o le soro ko lo so be
3: yes sir yes sir
2: ha ṣugbọn agbegbe se fun ije mo pe eni e pada di national deputy national youth leader ẹgbẹ oseri to tobi julo leyin bẹẹni mo so fun yin bi mo se so awon toro kan won ma mo
3: yes sir
2: ibi ti mo lo re tori won wa won foju awo gba ọbẹ ni now ọba yen o tele lo nigba ti oro wa debi kan wo ni olorun wa woju aseli daadaa ha o wa ni wa aseli iwọ lọ wa jọba o dípò ọgá rẹ yẹn ni ayi bóyá o ṣe ni ìtú tó o pa gan yóò tún burú torí o tún pa àwọn ọmọ o pa gbogbo ẹ lọ ka ìwé àwọn ọba kejì orí ẹ kẹjọ tọba ṣetán kọ la mú láti ẹsẹ ìkéde lọ wàhálù tí mo sọ bẹ àkókò tí kò mi pàpà mọra kárí káfọ kíní kan ṣẹlẹ nígbà tó dé bá 14 ó ní bẹ́ẹ̀ ni ó lọ kúrò lọ́dọ̀ elisha ó sì jẹ́ ọ̀dọ̀ olúwa rẹ̀ ó sì rí fún un pé kí ni elisha sọ fún ọ ó sì dáhùn wípé ó sọ fún un pé ìwà ó sàn ní tòótọ́ lọ́wọ́ lọ́ọ́ pa fún ẹ̀yin tẹ́ ẹ máa ń rán máa ṣe ẹyin ọba ń béèrè wá ó ti tóbi jù láti wá ó ti tóbi jù sẹ́nẹ́tọ̀ ni ẹ gómìnà ni ẹ ọba ni ọ ìjòyè ni ọ abba kí ló dé tó o lè búra nínú ọ̀rọ̀ ara rẹ my God nígbà tó ṣe bẹ́ẹ̀ tán ní verse 15 òun ni ó sì ṣe ní ijọ́ kejì ó mú aṣọ tí ó ti nípa ó fi bọnú omi ó sì tẹ́ lé ní ojú rẹ̀ bẹ́ẹ̀ ni ó kú azali sì jọba nípò ẹ̀ ẹgbẹ́ mi sà ó fún ọjà ìlójú pa ó dẹ̀ jọba àwọn ìkọ̀ǹtò bí ayé àbáṣà àwọn ìkíni pàwà ọwọ́ rẹ̀ ti tẹ́ kú ìdá ojúkọ́ bẹ̀rẹ̀ sí bèrè kú tó pa bẹ́ẹ̀ mọ́ mi mọ́ jókòó lé ránṣẹ́ múra àárọ̀ ńlá tètè ani agbara juli olu oni majamu fẹ tu awọn eyan sẹlẹ nipa titu aṣiri ogun wọn ẹgbọ mi sa a problem known is assault aṣiri ogun tó bá ti mọ o ti ṣẹ́ nídàjì lọ́yẹ̀ gbàtà kéré tá a bá lálà kan tó bá dẹ́rù bà wá tá a bá ti tu báyìí wọn ni for the first time lálà yẹn ogun ti ṣẹ́ lápá kan bíẹ̀ ni àwọn wòlíì bá ti lè tú aṣiri ogun kan ìgbésẹ̀ ló kù lẹ́yìn ìgbésẹ̀ yẹn ẹ̀rí ló tẹ̀lé mo gbọdọ̀ bí omogun tó ń bá fira lónìí ogun yẹn ṣẹ ẹmí mọ máa yanjú ẹ ẹmí mọ máa yanjú ẹ in the name of Jesus iṣẹ wa dàrú mọ ẹ lọwọ ojókòó síbẹ òun o ìgbèsè wọlé lọdún lọsì ojókòó síbẹ òun o àìsàn díẹ mọlẹ lójú kan ojókòó síbẹ òun o gbogbo nǹkan dàrú ojókòó síbẹ òun o ó sọ ipò rẹ nù ojókòó síbẹ òun dẹrú o àánú dẹ ṣe mí àánú ṣe mí o gbogbo tó ń bá pàdé ẹnìkan wà oníkan máa wà onílò wòlíì káṣí máa sọ pé onílò wòlíì oníkan máa wà tọ́lọ̀ máa fà sí nìyẹn wò o bọ mi ìwé mọ sórí kẹta ẹsẹ ìkeje ó nítorí olúwa kì yóò ṣe nǹkan kan ṣùgbọ́n yóò fi ìkọ̀kọ́ rẹ̀ han àwọn wòlíì ránṣẹ́ rẹ̀ tó gbó tó ń bá ẹyẹn tó bá dọ́dọ̀ wòlíì ẹni mọ́ máa tú síta iṣẹ́ wòlíì nìyẹn wòlíì kan ló ń bá sọ ṣọ́ọ̀ṣì wòlíì lẹni tọ́lọ́run máa ń rán láti sọ ọkàn rẹ̀ fáwọn èèyàn ẹ̀tú tó fi jẹ́ wípé ènìyàn wà wà lábẹ́ ìdarí ẹ̀mí mímọ́ mo sọ̀rọ̀ kan mo ní ìwé róòmù orí kẹjọ ẹsẹ̀ kẹrìnlá ó ní iye àwọn tí a ti ipa sí ẹ̀mí mímọ́ darí àwọn láwọn máa pè lọ́mọ ọlọ́run máa yẹ kó mi ò ní jẹ̀yà mọ́ àní jẹ̀yà mọ́ that is why àmọ́ tó bá di ọ̀la dọ́bù balẹ̀ nìyẹn máa pray fáwọn èèyàn máa ṣiṣẹ́ wòlíì fáwọn èèyàn máa dẹ̀ ṣe kánsẹ́lì níwọ̀nba Oh my God. So gbogbo eni to ba fe ri ni bi woli wa ti de. Emi de ma so pe to ba dodo woli won ko lo so to ba wa. Emi mi ma ni o ma gbenu mi tu asiro bu ati igbese to ma gbe. Mo ba dominira, a ma dominira. Mo la ma dominira in the mighty name of Jesus. Oluwo lo nbo lona ibe na lo nbo leni. Abe bridge wo na ti wo Oluwo Josho. To ba ti Oluwo Josho go ke soke ko ni atamata se lo nlo. O je jo ko leri to ba a ma leri. Gbogbo e ma de gbagbe on the 10 o. Ama shibu bi agbara in attempt to do your job Wednesday.
4: Ama kore kan o fi testimony and testimony lati ilu London. O ni case ni. Case yen de fi pupo. Ah ko to di pe ajo pade. E wa gbo mi sir, o ti ro pe ibi ti kan ma tun si niyan. Sugbon mo so fun ni ko gbo Olorun gbo. Ko gbo Olorun gbo tori Olorun nikan lo le gba ni. Nigba to si ya, Olorun wa je ko pada ni eri. Je ka gbo gbo lohun enu e gan fun ara re.
5: Hello, Baba, Baba, inu kosi ni mo wa o. Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Baba, ni waju Olorun adeyan, Olorun oba ta gbodo pe je iro. Bi mo se wonu kosi, won ni kin confirm uruko mi, mo confirm uruko mi. Won ni kin confirm address mi, mo confirm address mi. Only kill, only prosecution does not wish to continue with the case. Le baton.
4: Prosecution, go stop with Sibe. He only play one ledger by Chemo, Odette and Sibe. Any come as Shame, but when it's so bad, you could be dead here. Lonely, or we get a joint. But where what only case cut a big cage. Be bend the copy and no amount of glory, say that. And the come as Shame, anu ma tu o sile
2: ah bi alagbara ise ni se ma nse ni ah o ye je ka lo se wo mi so ma so ma so wo babi to ba ko babi to lo e bayi a ma po oruko Jesu ni e meta e mi mi mo le e je Jesu le kan ha do Olorun ata mata se wo mi so ma so ta mi la pa la
6: mo ba o ye wa mi ha wo mo ti bo
2: adwa o mo je kawo eni meji akoko na aka number to fi ore rubo re si atore ri bi ati majemu yen to fe fi sile ko sile UBA UBA ni o ya 10 24 77 50 80 UBA UBA bole kan si 10 24 77 50 80 kai ta tile ya ba mata o ni ye awon to gba gbo la ta gbara fun lati je omo lorun atan to buruko mi nego o bi to ba gba gbo o ri ogo olorun bi je se so ninu we joanu o ri okeke la ni e egbo o ni ti re ba gba olorun bo ara fi di re mule ni amọ do ba da wori re gbo wa de sere e wa wo olorun ba ni so pe mo sore ko gbebi o lowo kan ita ninu ni eyin meji akoko yen eyin lo fi mo pe olorun ni kan lalagbara ati pe leyin olorun ni kan loku mo so bi woli ni kia yanu ko de eyan meji akoko yen ati gbogbo en to ma so re rubo leni mo ni le ko amen gbogbo en to ma so ma je mu to ma so re je to ma so re ma je mu so ati didi re yen iyanu ma je so in the name of Jesus
4: amen
2: wa kan number na le kan si UBA 10 24 77 50 80 oruko to mari nibe Christ atile ya tamata se 10 24 77 50 80 aka number na niye bo se nda si ba ona si
4: amen
2: ogun le si
4: amen
2: orona
4: amen
2: ide
4: amen
2: egbo gbogbo eniyan afani kilo je pe yan kiyan gira aye ko so emi e koko sare jobo olorun atorodo e gbogbo tun ba kun ni olorun yo fikun gbogbo adura folodo e bi eni ate yo ni wedding anniversary odun to nbo yo dun jele le
4: amen
2: lu ya dun fo
4: amen
2: okan wa ba le
4: amen
2: e ka gbogbo fe yan meji akoko ati eji te ti ore rubo yen eyan meji akoko ati eji te ti ore se rubo yen a number lo ko sire o na de ni whatsapp number mi to fi ma so eri re gbogbo won to ti ri wo so ba sise obi so ma so wa so eri to ba so eri kan wa le ri mi gba e wa wo iyan nikan wa ko gbogbo eyan to ba ni bere kan tabi keji number na ni ko lu o de le ni ka fi add ye ko le ma ri adura ta mata si ba kini number na 070 070 35 55 23 23 14 17 17 bo le kan si o 070 070 35 55 23 23 14 17 ah ayan fe lo mura aro la tete
7: yes sir
2: ani agbara jiri olorun
7: agbara
2: oni majemu fe tu awon eyan sile
7: yes sir
2: ko tete de oni majemu fe dan kan to lagbara wo mo joko iyayi ti to ibe si orun eyo ya kan kapo kilo fa ibe se yen gan kilo da marriage eru kilo fa to lo n sare visa titi ti o bo si gbogbo bi dan ti promise lo won fun ya gbadura ya wadi si emi mo lo ma so gbogbo e o te ni lati so n to ba wa ke mo to ma ko gbogbo e sita wa pada leri in the name of Jesus awon kan na fe support ore yen e wa wo akoko ibayi gbogbo eni ba da si se oluwa lakoko mo ki e ku orire o olorun gba mo ki e ku orire o to ni majamu so fun mi ni wipe a n lo si idaji odun ah o ni gbogbo n ta awon eyan ti se lati bere ti o mere wa o fe bere si je ko mere wo fe awon ta ti so ni o fe da pada ati pe awon ti re wa lowo won o fe ko jabo that's why ore yen se pataki lo wo ore to joju gidi o fi gbo olorun gba majamu leni olorun ba ti waje o se be tan pe mi o pẹmi o mo kan fẹ sọ kankan sáyé ẹni kò lè mọ pé ọlọrun ṣì ń gbọ ọdún
7: àá
2: gbọ àká nọmba náà lẹkọọ sí
7: UBA
2: 10 24 77 50 80 gbọdọ dá
7: UBA 10 24 77 50 80
2: ẹyin bi méjì àbí mẹjọ àkọkọ tẹ fi ọrẹ yẹn sọpọtì tẹ fọrẹ tún jọjú sọpọtì ẹ pè mí báyìí mo fẹ sọ tẹlẹ sáyé yín nìṣẹ kí n sọ ogun tó ń jà ẹ kí n sọ ibi tó gun yẹn ti wá kí n sọ ìgbésẹ tó máa gbé kí n lè sọnà àbáyọ ẹyin bi méjì sí mẹjọ àkọkọ nínú ẹ tẹ fọrẹ yẹn sọpọtì àti èèyàn mẹta míì tọba láǹfààní àti tètè pé wọlé gbọ nọmba náà lẹkùn sí UBA 10 24
7: 24
2: 77
7: 77
2: 50
7: 50
2: 80 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 subscribe o le ri to ba follow ko subscribe ko le ri lo ri YouTube bayi ko lo follow mi bayi wari ajilore atamata se prayer life o na ni YouTube o ni Facebook o ni Instagram sugbon YouTube yen lo bayi ko lo follow e bayi bayi ajilore atamata se prayer life to ba ke ti follow e pe mi ko lo ti follow e kin fe lati bi meji leri gbogbo to face ogo ni da wa ma number so fi ma ba mi so re o iye wa to follow mi lori YouTube yen ati iwo to fi ore support yen bo number na 070 170 35 233 14 17 bo lekan 070 35 233 14 17 WhatsApp number mi na ni o le ni ki fi address prayer group ni o ya gbo lekan 070 70 35 233 14 17 ogo ni ja wa ma a o ri anuba a o ni sojo bo lohun tete mura wo to ba fe ri mi aro la tete
8: yes sir
2: bi ago mesan ni kotide kan se ni pa iti ago kan
8: je
2: lo la ago mesan ni program be tete de before 9 12 o'clock ka ti pari a o le yi loruko je isoru lola mo nbo ni soru kan mo fe wa ba iranse olorun bi aburo bi omo mi kan se show lola
8: yeye
2: iworo awon eyan wa pa di nbe jesu loluwa
8: amen.

ọpọlọpọ èèyàn nínú àsìkò ọdún yìí ni wọn ṣe mọ pé ọrọ àwọn tọpẹ ìgbà ó ní ọrọ wa ò tọpẹ náà ẹ já mọ bọ́n ṣe fi ọpẹ bá ṣe fọpẹ fìyìn fọ lọ́hún lórí gbogbo àwọn oore tó ṣe fún wa ẹ mọ̀jẹ̀ á dúró kó jásìkò ọdún nìkan eléyìí sì ṣe ń pa iléyà nìkan ẹlẹ́lòmíì kìí kírun ẹlòmíì ò ní kírun ẹ̀ lérẹ́sẹ̀ rẹ̀ kó kírun pé yóò wá rùpù yóò sùn júùdù ẹ̀ lè rí níbi ìrún àmọ́ tó bá ti dàsìkò ọdún iléyà òun yóò wá àwọn sẹrimónial tí ó jọ mọ́ kárí mẹ́un lọ́wọ́ àgbẹ̀ kámẹ́rà wọn lè rí òun bẹ́ẹ̀ ni òun lọ yídì má jẹ́ kí ó mọ nígbà tí o bá ń sọdún nìkan lọ́wọ́ àmọ́ mọ pẹ́ dú ló mọ lọ́hùn sìn àtẹ̀ntì ń kírun àtẹ̀ntì ò kí tẹ́lẹ̀ àsìkò ọdún yìí ẹ̀rí gbogbo wọn yáyáyáyá ẹni wọn ni ó tóbi jù ẹ rò páwọn nímọ̀ọ́mù tó fẹ́ kírun ni kódà ẹlòmíì ó tún ṣe débi pé yóò wé láwà ní bẹ́ẹ̀ sì bí léèrè kò kéwú débi tí yóò ṣe wàlímọ̀ ẹ mọ̀jẹ̀ ó jẹ́ gba ọdún nìkan láwà mọ́ rántí pín ẹ o ó yẹ kí a yin lọ́hùn ó yẹ ká sin lọ́hùn àsìkò ọdún nìkan ló yẹ kó jẹ́ gbogbo ọjọ́ tá a bá ti ń jí báyìí lè yàn án dúpẹ́ èèyàn sin lọ́hùn ẹ kírun wákàtí márùn-ún ọ̀rọ̀ dàbí ìgbà àwẹ̀ náà ni tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ó sún mọ́ lọ́hùn tantan tí wọ́n ó di kinní àwọn báwẹ̀ bá ti lọ tọ́wọ́n ti gbàgbé gbogbo ohun tá àwẹ̀ mú wá

nkan mo se apon o nkan mo se olo jo be ba se darapo bo wa ojiri 32 fm 949 se be te ngbo miliki express leleyi popo si se odun leya la se nse lowo yàtọ̀ sọ̀rọ̀ léyá lálẹ́ yìí ó yẹ kí a sọ̀rọ̀ nípa nkankan tó ní ṣe pẹ̀lú transition nigeria láti àwọn ìjọba ṣé ká pè wọ́n ní amúnisìnní colonial government àmọ́ nítorí ìbírin àjò mi ṣe rí bi o je ki a le ka le menu debe lale yi gege bi mo se se ni ileri lose to lo tori die yi o wa dose to nbo logo olohun oba ibe gan la nlo leyo sopo

0: Ẹ bá ṣẹ̀ndẹ̀ rà pọ̀ mọ́ wa. 32 FM 949 94.9 lè ṣe bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ yìí. Milky Express eléyìí, àwọn òwe là ṣe bẹ́ẹ̀ tá ń gbé yẹ̀wò. Owó èmi tí mo fẹ́ mú yẹ̀wò lálẹ́ tí mo fẹ́ kájọ kọ́gbọ́n lára ẹ̀. O ní bí iná ọ̀bá tán láṣọ ẹ̀jẹ̀ ò ní tán lè kánná. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń sọ̀rọ̀ yà mọ́, kò yé wọn gan, wọ́n kàn ń sọ náà ni, kò yé wọn tó mú wá àròbájọ rẹ̀ bó ló ṣe jẹ́ iná ẹ̀jẹ̀ bó ló ṣe jẹ́ gan. Iná láṣọ ẹ̀jẹ̀ lè kánná. Bó ni, àwọn Gen Z ó ní àsáònà o.
1: Babaláwo.
0: Àlàyé ti ń bẹ níbẹ̀ lílé. Oríṣiríṣi kòkòrò kan ni wọ́n ń pè ní iná. Ṣé kíná ń pè iná? Oríṣiríṣi kòkòrò kan ni wọ́n ń pè ní iná. Iná sì pín sí ọ̀nà mẹ́ta. Iná orí ń bẹ. Báyìí pé èèyàn ní iná orí ń bẹ. Irú oríṣi kòkòrò kan ni. Iná aṣọ, iná tí máa ń wà lára aṣọ, tí máa ń dúró sára aṣọ ń bẹ. Bẹ́ẹ̀ náà ni iná abẹ́ ń bẹ. Àwọn oríṣi iná mẹ́ta ti ń bẹ nù. Báwọn oríṣi iná mẹ́ta ṣe wá bẹ, àwọn iná ọ̀hún wọ́n kéré jọjọ, wọ́n máa ń rí pẹlẹbẹ lọ títí, wọ́n máa ń pẹlẹbẹ kì í ṣe ohun tí máa ń tóbi lọ títí. Torí ìdí èyí, bẹ́ ẹ bá rí iná lára aṣọ èèyàn, èèyàn ò lè sọ pé òun fẹ́ dàbàrà bò kó fi pa, kò ní kú, torí wọ́n pẹlẹbẹ dáadáa. Ọ̀nà kan tẹ́ ẹ lè fi pa wọ́n òun ni pé kéèyàn ó fi èékánná kó fi mú un kúrò lára aṣọ ọ̀hún. Bó bá ti wá mú un kúrò lára aṣọ ọ̀hún, èèyàn wà fi ọwọ́ báyìí, yóò wá fi tẹ̀ ẹ́ pẹ̀. Ọwọ́ tán bá fi tẹ̀ ẹ́ pẹ̀ tí èékánná ọ̀hún yóò wá ṣẹ̀ bí ìgbà tí ó ṣẹ̀jẹ̀ sára èékánná ọ̀hún. Ní tó túmọ̀ sí pé gbogbo ìgbà tẹ́ ẹ bá fẹ́ múná lára aṣọ tẹ́ ẹ fẹ́ pa òun lẹ́ẹ̀lì èékánná yóò máa rẹ́jẹ̀ tẹ́jẹ̀ ó máa ṣe ń bẹ̀ nítorí pé bẹ́ẹ̀ bá ṣe tẹ́ báyìí ẹ̀jẹ̀ ó máa ṣe sí èékánná. Ni Yorùbá fi máa sọ pé bí iná ò bá tán ní ara aṣọ, ní tó túmọ̀ sí pé níwọ̀n

0: Praise the Lord. Orúkọ mi ni Ọlámídé Lẹ́bílé Fárímàkúrẹ́. Ó ṣẹlẹ̀ wípé ní last year, àjẹ owó ilé ọdún méjì àròwó ilé san. Ó wá ṣẹlẹ̀ wípé landlord wá sọ wípé òun ti endure enough. Ó ní oṣù ó fún wa ní quick notice ní June. Àwa wò ó pé níbo ni à á gbé gbà. Bá ṣe ó fún wa ní ọjọ́ Friday. Bó ṣe di Sunday nìyẹn bá ṣe gba orí òkè ògo lọ nìyẹn. Bí mo ṣe rí poster bàbá ń bẹ̀, mo lẹ̀ mọ́. Mo wá ní bàbá gba lẹ́tà yìí kà ó. Wọ́n fún wa ní quick notice pé ká kúrò ńlẹ̀ àjẹ́ ní nǹkankan o. A àti ìralẹ̀, a àti ìṣe anything o. Mo ní kẹ ṣe o, ẹ yà wá lẹ́nu. Kẹ sọ ẹ̀gàn ìdògo nínú ayé wa. Kò pẹ́ kò jìnà. Bá ṣe bẹ̀rẹ̀ bí owó yẹn ṣe jẹ́ kìyẹn ta lọ ralẹ̀. Kò kàn pẹ́. Wọ́n ní ká jáde before December. By October, a ti kọ́lé tán. Bá ṣe kó lọ nìyẹn ní October 28.
1: Wọ́n fún yín ní quick notice ní June. Ẹ̀dẹ̀jọ owó ilé ọdún méjì. And by the mandate of this commission.
0: Yes.
1: Láàrin June sí October.
0: October 28.
1: Ẹ kọ́lé.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Gba olẹ kó lọ bẹ̀.
0: A kó lọ bẹ̀ ní last year.
1: Ní last year yẹn náà lẹ kó lọ bẹ̀.
0: Yes sir.
1: Ẹnìkan na ọwọ́ síbí.
2: Stretch your hand this way.
1: Mi ò mọ ohun tó ń retí lọ́wọ́ Ọlọ́run ìpè yìí.
2: What you expecting from God of this commission I don't.
1: Ẹ̀yin tí ìtìjú ti ń kọlẹ̀kùn lọ́wọ́.
2: My shame is already knocking.
1: Ọlọ́run ìpè yìí kó lọ sí Ọlọ́run.
2: Amen. God will appear to you suddenly.
3: Mo pàṣẹ.
2: I decree.
3: Ó yà lọ dìde.
2: Yes, yes. Lọ dìde.
3: Kó o lè fa àwọn mi
2: dìde. So that I can lift up others.
3: Lọ dìde.
2: Go and visit them.
3: Kànáwọ́.
2: Stretch up your hand.
3: Sọ pé Ọlọ́run mi.
2: Oh my God.
3: Lórúkọ Jésù.
2: In the name of Jesus.
3: Mo fẹ́ dìde.
2: I want to be lifted.
3: Kí n lè fa àwọn
2: mi dìde. So I can lift up others.
3: Mo fẹ́ dìde.
2: I want to be lifted.
3: Kí n lè fa ọmọ ìyá mi
2: dìde. So I can lift up my siblings.
3: Mo fẹ́ dìde.
2: I want to be lifted.
3: Kí n lè fa ọmọ bàbá mi dìde.
2: So I can lift up my father's siblings.
3: Sọ pé mo dìde
2: lé. I am lifted today.
3: Àwọn tó yí mi ká dìde.
2: Don't ask for me, I lifted.
3: Ṣé
2: àmì.
3: Amen. Ẹ̀rí àná.
2: Amen.
3: Ẹ̀rí àná.
2: Amen.
3: Sọ pé má jẹ̀mú wo ló dá mi dúró.
2: Which government is delaying me?
3: Ṣé ò jẹ́ ń dìde?
2: Bẹ̀ẹ̀ lè mi rise.
3: Má bàjẹ́.
2: It is so.
3: Ayo yo yo.
2: Ayo yo.
3: Ayo yo.
2: Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo yo. Ayo y

0: sewole. Olúwa sewole. Olúwa sewole. Olúwa sewole. Nínú lẹ́yì sewole. Ìwọ nọ. Nínú lẹ́yì. Láyé bàbá
1: yìí.
0: Wọ́n àjò gbẹ́rí. Wọ́n dasẹ́ rẹ̀ rú. Ẹ̀rọ ọmọbìnrin. Ẹ̀kún lórí
1: maré.
0: Ohun tí ó ṣe é ṣe. Olóúnjẹ nọ. Olúwa parí ẹ. Olúwa parí ẹ. Yóò ṣe é ṣe fún ọ.
2: Praise the Lord. Orúkọ tèmi ni Isiaka, mo wá láti ìlú Ghana ni mo ti wá. So ìgbà tí mo dé ìlú Ghana ní 2020 mo tó rí iṣẹ́ gidi tí mo ṣe lọ́wọ́ yẹn. Ìgbà tí mo rí iṣẹ́ gidi ní 2020 yẹn kọjú bí èèmọ́ǹtì lọ làwọn iṣẹ́ tí ńlá ńlá yẹn tí wọ́n wá sí inú yàrá mi. Mo ṣe àpá ilé tí mo lè pa ńbẹ́ mo dẹ̀ gbàdúrà. Ìgbà tí mo máa sùn tí mo máa jí bínú yẹn ṣe bẹ̀rẹ̀ sí mi nìyẹn tí mo ṣáà bẹ̀rẹ̀ sí ń dá mi láàmú gan gidi láti ìgbà yẹn ní 2020. Kò sí nǹkan tí mo fẹ́ ṣe mọ́ pàtó ti pé ó bẹ̀rẹ̀ sí ń disturb mi. Mo ṣáà lọ sí hospital. Wọ́n ṣe scan fún mi, wọ́n ṣe everything fún mi. Wọ́n ní pé wọ́n rí nǹkan kan pé kò sí nǹkan tó ṣe ń pé body mi wà ókè. Wọ́n ṣáà kan oògùn kankan fún mi pé kí n máa lo. Mo bẹ̀rẹ̀ sí ń lo àwọn oògùn yẹn. Pàtó ti pé stage kan tí mi ò lè lágbára láti afford owó oògùn yẹn mọ́. Mo ti lọ sí hospital bòmí bóyá tó bá tó ṣe scan pé eléyìí tó máa rí. Mo ṣáà lọ sí hospital bíi different one. Wọ́n ní wọn ò rí nǹkan but nira ni ṣáà wà ní body mi. Okay fine. Mo sì mi wá pé kí n wálé ní 2023 mo wálé mo wá tọ́jú ara mi. Gbà tí body mi wà ókè tán mo padà ní 2023 yẹn kọjú bí wíìkì lọ tí mo padà sí ọ̀hún yẹn tí problem yẹn tún tó tún bẹ̀rẹ̀ padà. Kọ́sìmì láti 2020 yẹn títí 2024 mi ò kí lè jẹun kò sóúnjẹ tí mo lè jẹ. Tí bá jẹ tán tí bá dìkọ́ ọ̀bọ̀ ọ̀hún ná fún mi kí n bí padà ara mi tí kò tí ń wà ókè. So gbà tí wọ́n bẹ̀rẹ̀ program 77 tí wọ́n ṣe láàsì. Mọ́ mi wá pé kí n wálé pé màá lọ sí chọ́ọ̀chì. Mo ní rọ̀ ọ́ pé mi ò lè lọ chọ́ọ̀chì pé Mùsùlùmí ní pé kíníkan kan. Ásà ni kí n fi ìgbàgbọ́ kan gbé bí ìrọ́sọ́ pé má débẹ̀ pé ìyanu máa ṣẹlẹ̀ pé kíníkan. Ok padà kò sí wàhálà. Pàtó ásà bẹ̀rẹ̀ tí mo tá lọ tí mo tẹ̀lé wọn lọ sí prayer yẹn. Ó di ọjọ́ kẹfà wọ́n ṣe àǹkan yín lọ́wọ́ mo jáde àjọjú ṣe kíníkan mo jó ṣe mọ̀. Pàtó bọ́ọ̀dì mi wíìkì mo wá lọ jòkó padà mi ò jòkó máa gbórí lé tí àtúwò wà lẹ́gbẹ̀ẹ́ mi bí eléyìí. Bẹ́ẹ̀ni mo rí kíníkan dúdú complete bóyá ara bọ́ọ̀dì mi bí eléyìí tó jáde ní ara mi. So láti ìgbà yẹn báyìí mi ò rí problem kankan mọ́ ọlọ́dẹ ṣì àná. Báyìí kò sóúnjẹ tí mi ò lè jẹ. Ìyẹn àmàlà tí mi ò kí lè jẹ tẹ́lẹ̀ everything pátá mo ti ń jẹ.
1: O ti ń jẹ yọ.
2: Ewu gan.
3: Masaida.
2: Tẹ́lẹ̀ tí bá mu omi lásán tí n bá dìkọ́ ọ̀bọ̀n fún mi kí n bí padà láti 2020 up to 2024 yìí ara mi ti ní balẹ̀ mi ò dẹ́ kí n lè sùn mọ́jú bọ̀ báyìí.
1: So ẹni tí tó bá jọ máa bí.
2: Bẹ́ẹ̀ ni kí wàá kí n mu omi lásán kí n mu omi tí n bá ti bí padà mi ò ti ní gbádùn.
1: Bọ̀ láti sọ̀rọ̀ yẹn.
2: Bẹ́ẹ̀ni sà tí mo ti rí nǹkan yẹn dúdú complete bí bọ́ọ̀dì mi bílẹ̀ tó jáde ní ara mi àdìgbà báyìí kò sóun jẹ tí mi ẹ wà everything pátá mo ti ń jẹ.
1: Ẹ fòdìdẹ rice of it ọ̀rọ̀ ẹ̀sìn kọ́.
4: It's not matter of religion.
1: Bí o ṣe gbé ọwọ́ ẹ sókè.
4: As you lift up your hands.
1: Ogun tó ti pẹ́ nínú ẹ̀.
4: That battle you have stayed so long in.
1: Má gbàgbé pébi tá a ti bẹ̀rẹ̀
4: nìyẹn. That is where we started, remember.
1: O bọ́ lọ́wọ́ ẹ̀ báyọ̀.
4: Amen, you are free from it now.
5: Ọ̀rọ̀ yìí ti jẹ́.

0: ẹyin tí ẹkọ dá dúró lábẹ́ agbára
1: àánú
0: ẹ dìde lónìí o. Mi sọ pé kí ló dé mi mọ́lẹ̀ gbé mi lẹ̀ ogun ilé wa gbé mi lẹ̀ gbé ẹsẹ̀ rẹ o gbé àwọn ọmọ mi lẹ̀ àtogun àtẹ̀gùn gbé wa lẹ̀ oyè. Ede de belu agadaya, nesem brandaya,

0: yàrá balẹ̀ irúgbìn ogun nínú ajé rẹ̀ nínú ayé mi kó mọ fatu àfọkù àwọn angẹ́lì làwà mo pè wọ́wọ́ inú ayé ẹ̀ wọ inú ilé ẹ̀ gbogbo ọ̀nà tó dí kó máa là ọ̀nà tó dí ẹ máa là ọ̀nà tó dí ẹ máa là gbogbo tó ti gbà lọ́wọ́ ẹ̀ lójú orun lójú àlá
1: orire
0: tí wọ́n gbà ayọ̀ tí wọ́n gbà wọ́n gbọ́ dídá ọmọ lọ́wọ́ ẹ̀ lómi. Olúwa
1: dàpẹ́
0: ìyá bára ní nàtà lẹ́yìn àdúrà yìí ó máa rẹ́rìn à lẹ́yìn àdúrà yìí ó ṣerere lẹ́yìn àdúrà yìí ọ̀nà rẹ̀ sí lẹ́yìn àdúrà yìí ọ̀nà rẹ̀ là ìdánimọ̀jì. Thank you father mara atata rekaburi indalabi indayata
1: lẹ́bi ọ̀tọ̀rọ̀ ẹ̀ ti sọ orí rẹ̀ gba
2: ìwòsàn. Church praise Lord. Praise Master Jesus. The Lord is good all the time. My name is Samuel Peter. I'm a businessman. I'm from Akwa Ibom State. So I've been doing business for a long time, but the business does not work